ẹ̀yẹn tẹ́ bá ń wò online ẹ rí àwọn post yẹn bí mo ṣe ń sunkún àwọn ìṣẹ̀lẹ̀ tí ó fẹ́ ṣẹlẹ̀ ní àgbáyé àti lórílẹ̀-èdè ṣùgbọ́n kò sẹ́ni tọ́ka sí now àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ olúwa wa ní ká gbàdúrà wá fún ààbò lórí wa àti lórí àwọn ọmọ wa mama torí wípé àwọn ìrírí tọ́lọ́run fi fún wa gbogbo rẹ̀ kọ́ la lè sọ lórí rédíò ẹnìkan gbọ́ mi o gbogbo ogun tó wù kó ṣẹlẹ̀ lágbàáyé ọmọ rí òní gbógun lọ Baba yóò sàmì gbogbo ogun tó wù kó ṣẹlẹ̀ lágbàáyé ìyàwó àti ọkọ rí òní gbógun lọ mo gbàdúrà lónìí kó máa borí ogun o orílẹ̀-èdè tẹ̀mí àti ẹwà yìí ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ rẹ wọn ò ní fi ṣètùtù orílẹ̀-èdè gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín ẹ máa gbọ́ kọ́kọ́ ìwàásù mi láàárọ̀ yìí ẹ wọ́ sà kọ́kọ́ ìwàásù náà láàárọ̀ yìí ó náà ni pé ìbéèrè ni fún yín ìbéèrè ni fún gbogbo ọba àti gbogbo olóṣèlú ìbéèrè ni fún gbogbo ọmọlé àti fún gbogbo alàgbà pátápátá ìbéèrè ni fún gbogbo àwọn ikọ̀ tí a sì ní láti dáhùn kí ni ìbéèrè náà ni pé ní irú àkókò yìí kí ló ń tá a lè ṣe ẹ wọ́ sà kí n tó lọ jìnà àárọ̀ sunday

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lóní bá tún bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó ní ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀. Iṣẹ́ kékeré owó lálẹ́.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ẹkú ojú mọ́ṣá ọmọ Nàìjíríà. Dọ́bá ń gbà wá ọ̀ráyè, àwọn ọ̀ráyè, àráyè ti ẹ láàárọ̀
1: yìí. Dàbí orin àṣàkẹ́ tó ṣe ẹ̀kọ́ ni, àṣàkẹ́ ìṣá.
0: Ọlọ́run, ọmọ rí bí yan máa rẹ̀rẹ̀ bí òsùn. Ọmọ bí yan bá rórí yan gbọ́dọ̀ jó sí ni.
1: Bó lè yóò ṣe mọ jáṣàkẹ́ náà tí ò ní pidán.
0: Kò gbọ́dọ̀
1: ni wọ́n ń jáṣàkẹ́.
0: Yóò rí mú sí náà ni. Ojúmọ̀ dùnú, ojúmọ̀ ìṣelógo, ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí àkọ̀tún ti fún tẹ̀dọ̀ ròyìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Gẹ́gẹ́ bí a ti ṣe ṣe àkọọ́lẹ̀ àti àlàkalẹ̀, àwọn ìwé ìròyìn ojoojúmọ̀ lẹ̀ yìí, wọ́n ti gbé dé, wọ́n sì ti dàábolẹ̀, wọ́n ti gbé dé o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ti fún tẹ̀dọ̀ ròyìn. Gẹ́gẹ́ bí a ti ṣe ṣe àkọ̀wé ẹ̀ kalẹ̀ ní òwúrọ̀ yìí. Kúnlé ọmọ anífowó ṣe lèmi jẹ́ ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yìí náà tún ni Iliasu lórúkọ tẹ́ sọmọ àtẹ̀mí àti ìyálòdì òkè Ìbàdàn. Ìyá Mọ́gànù lájọkú pọ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa. Mẹ́gà ni máa forí kó ní gbogbo Sátidé báyìí. Ìdè always dey collect wòtòwòtò. Yóò tó gba wòtòwòtò rẹ̀ bí ṣe gbà láàárọ̀ yìí náà bákan náà. Máa rẹ̀ gan ò lè sèèfù rẹ̀ lónìí. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ìròyìn. Ẹ ṣeun o.
1: Tọ́ èmi náà kí wa mo ní àkójúmọ́ àkójúmọ́ àtún kójúmọ́ mọ́ òní yóò san wá yóò
0: fi
1: wá láṣẹ lédùmá rè àṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwa ta bá ní àǹfààní láti sinmi gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pópin ọ̀sẹ̀ ni ìní ọjọ́ Àbámẹ́ta ẹ jẹ́ ká gbìyànjú kí a sinmi ò
0: tó ṣe pàtàkì
1: wípé wọ́n ní ìsìn ara báyìí ó ń fẹ́ ìsinmi lọ́pọ̀lọpọ̀ ìgbà
0: sànni náà fi kọrin
1: kò sì ṣe é ṣíìtì.
0: Àìrọ̀ o ẹ lè yin ara jẹ o wàláì yin ò lè yin ara jẹ.
1: Sẹ́ni Lade Aloko òun náà lórúkọ ti tèmi ẹ ṣeun gan.
0: Ọyá ìjẹ́ wọnú àwọn àkòrí tí ìwé ìròyìn ojoojúmọ́ tòní tó gbé jáde òní ti ṣe ọjọ́ kẹfà tí mi bá sí kàlẹ́ndà ò bá parọ́ o ìní ni day number 6 àmọ́ síbẹ̀síbẹ̀ náà. Mẹ́wàá àti márùndínlẹ́ọgọ́ta ni 1055 náà lẹ ti ń gbọ́ wa. Iná sì ni kọ́kọ́rọ́ tó ṣí i ẹ̀bọ̀kọ́ balẹ̀. Ìyẹn náà ni kọ́kọ́rọ́ tó ṣí ojú òpó yẹn tí ẹtún ti lè máa wò wá tẹ́tù ti máa gbọ́ wa ketekete. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni rédíò asọ̀rọ̀mọ́ gbèsì. Àmọ́ nísìnyìí ó ń gbèsì yóò tún fún yín tán yányán.
1: Ó ń gbèsè ẹ̀tún máa wò.
0: Ẹ̀tún wò ẹ̀yìn ò kìí ṣe rédíò àsọ̀rọ̀mọ́ gbèsè mọ́ báyìí kìí sì ṣe rédíò àsọ̀rọ̀mọ́ wò. Ẹ máa wò ẹ sì máa gbọ́ lóníṣiṣẹ́ ń tẹ̀lé bí a ti ń ṣe àgbéjáde ẹ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Splash FM 1055 Ìbàdàn Splash FM Ìbàdàn iná ni ẹ ti máa láǹfààní àti máa wò wá. Àmọ́ o ẹ jẹ́ wọ àwọn ògèrè orí ìròyìn pàápàá jùlọ àkòrí tí mo láǹfààní àti rí yìí. Òun náà ló ń sọ̀rọ̀ wípé ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ti dìje o. Wọ́n ti ní ìràwọ̀ ìdájọ́ ọlẹ̀ kó tún sùnà. Láyéláyé pangbá kò ní rí bẹ́ẹ̀. Àwọn gbé gbogbo ìgbésẹ̀ lábẹ́ òfin tí bá ń bẹ ní àkàtà wọn láti rí wípé ìdásílẹ̀ ọlọ́pàá agbègbè àti ìpínlẹ̀ ó wá sí ìmọ̀ṣẹ́ state police ó wá sí ìmọ̀ṣẹ́ gbogbo ohun tí bá ń bẹ o lábẹ́ ìlànà ohun tí àwọn ọba ṣe lórí òfin tí ó fi ààyè ẹ̀ sílẹ̀ ìgbésẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní pápápá.
1: Tọ́ ẹ jẹ́ kẹ̀mí ó bẹ̀rẹ̀ lágbọ́nmi ti ètò ààbò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò ó ṣe kókó. Àwọn ní ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà eyín ni defence minister. Òun náà ló ti jáde tóun náà sì ti sọ̀rọ̀ nípa ìpèníjà ètò ààbò tá à ń kojú lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kinní kan ni o ṣe rí tí gbogbo wa tá a bá ṣera wa lóṣùṣù ọwọ̀ tá a bá wà ní ìṣọ̀kan ẹ rí wípé a kúkú borí ìpèníjà ètò ààbò eléyìí tó ń bá wa fínra nílẹ̀ yìí. Alákòóso fún ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn The Nation òun ló sì gbé.
0: Àkòrí míì tí mo tún láǹfààní láti rí lápá bí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ń bẹ ní àkàtà àwọn ikọ̀ ajínigbé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa tá a wà yìí. Àtíkù tí ṣe igbákejì ààrẹ ní ìgbà kan rí ti sọ kò gbákùn gbé ọ̀rọ̀ wàbí jókòó sí ọ̀rọ̀ títí kún gbọ́ tó sì lana pè ọ̀sọ́ o sí àkàtà bí agbára pin sí ní orílẹ̀-èdè nàìjíríà wípé ó mà ṣe o ibi ó bá yẹ ká ti bá ìgbésẹ̀ tá a bá má mìsìnmìsìn níbẹ̀ ibi ó bá yẹ ká ti bá pàápàá tá a bá ń bá rìndìnrìndìn níbẹ̀ ó máa ń dunni jọjọ ìlèyàn wí o pẹ̀lú bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti ń bẹ ní àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí títí dàsìkò yìí ó burúkú jù jáì ọjọ́ kejìléníogún táwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí tún ti wà ní àkàtà àwọn ikọ̀ ajínigbé ó ń bani lọ́kàn jẹ́ a tún ń kajọ́ lórí eléyìí ìṣẹ̀dá yóò ṣàánú fún wa àmọ́ o peter obi náà sọ̀rọ̀ lórí bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ti ní kí wọ́n gba àwọn aṣọ́gbó forest guard bí ẹgbẹ̀rún kan níye ó ló ń ṣàfihàn ìlànà àwọn tí ń bẹ ní ipa darí wa bí wọ́n ṣe tó àti bí wọ́n ti mọ bí ó ti kéré jọjọ tó jọ wípé ìgbésẹ̀ wọn àti tí wọ́n rò papọ̀ tí wọ́n fi gbé ìgbésẹ̀ akin
1: ìròrí kan
0: mi ò fẹ́ bú tó bẹ́ẹ̀ ni mi ò fẹ́ bú tó bá náà ni ẹ̀yin àgbà náà lẹ sọ pé wọ́n ń so lè bú àgbà ìdílé bó bá sọ tó bá fúyẹ́ láhán
1: bí
0: yorùbá bá sọ
1: èmi náà béèrè bá àwọn ará ilé ò ṣe béèrè
0: bí wọ́n ṣe béèrè
1: ok
0: ẹ̀yin a máa
1: feeling the gap
0: tẹ bá ń feeling the gap ẹ̀ ó kù bẹ́ẹ̀ ẹ mọ̀ lè mọ̀ bóyá sẹ́rò rí ni àbí mẹ̀ndúlàm blanganta cha bàbá ń se bàá lọ́njì àti kílò kan rẹ̀ anyway òbí ló sọ̀rọ̀ lápá bẹ́ẹ̀ àkòrí làwá jù fún yín láti inú ìwé ìròyìn ti saturday punch tó jáde fún tààrọ̀ yìí.
1: tó ìròyìn eléyìí òun náà ló ń sọ òun náà ló sì ń fèsì sí ọ̀rọ̀ tí òbí àti àtìkù tí wọ́n sọ bẹ́ẹ̀ ni igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí shettima ó ti sọ̀rọ̀ ó ní ààrẹ tinubu ó ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó ní ìpínlẹ̀ ọ̀yọ́ o bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi àtẹ̀jáde kan síta wípé ìròyìn kan tó ń jàràn nílẹ̀ wípé
0: àìkan
1: lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó yìí lójóbìnrin ó ti dágbére fáyé wọn ni ẹ dákun kò sí ní tó jọ bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe ìkìlọ̀
0: eyín tẹ máa ń gbé
1: ìròyìn èké ìròyìn tí
0: òfẹsẹmúlẹ fẹ tún máa dá
1: ìkáyàsókè sílẹ láàrin ìlú ẹ mọ pé ìkáyàsókè ti wà lára wa tẹlẹ o ẹ dákun ẹni tí wọn bá gbéṣẹ ìròyìn rán kó yé mọ jíṣẹ bú kó yé mọ jíṣẹ rọ ojú ìwé kẹta ìwé ìròyìn the nation ló ẹ bá kó wọn ní ìsìn àwọn èèyàn náà ni ó ti mọ ní kiri kan gbá kan àwo ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ dákun ẹ yé mọ fọnká
0: ẹ
1: bá ti rí nǹkan kan ẹ ní sùúrù náà ẹ jọ ṣe ń gbà wọ́ọ̀dù fún breaking news
0: kò yé mi o
1: pé àìmí mo kọ́kọ́ sọ
0: èmi mo kọ́kọ́ yé ẹ kọ́kọ́ wí nǹkan
1: ká wọ́ọ̀dù wà ń bẹ̀ ni
0: kí ó máa bèrè nígbà tí ó bá dájọ́ àjọ efcc àbí edss ni
1: ẹnìkan ni mo pè sákèsí lọ́jọ́ tí mo ní ẹ má mọ sẹ́ndì ẹ sẹ́mi ẹ bá sẹ́ndì ẹ yín blọọkù yín dáadáa
0: ẹ jẹ kó gbam blocking kò
1: tún tó gún bẹ kò sẹlẹ tó
0: bí mẹga gan ṣe balabala gbam blocking
1: ṣe mẹga tèmi ò lè ṣe ẹ fake news brother tèmi ò lè ṣe ẹ fake news torí ìtò wà ń tà yìí kò ń ṣe ohun awẹ́wà kò sì ń ṣe ohun táwọn fi ṣe kí táwọn tó wà mọ
0: rà ọlọrun bí kan máa fi kaskọ́ọ̀sì lọ́dọ̀ títí
1: wọn ọmọ
0: kódà olóṣèlú gan ẹja mọ tá à ń ṣe
1: bẹ́ẹ̀ ni o
0: ká má fi ọ̀rọ̀ àwọn ọmọ yìí àti àwọn olùkọ wọn tí wọn bẹ lákàtà
1: èyí
0: tí àwọn kan fi ń sunkún lọ́wọ́lọ́wọ́ rèé ká mú kúò ní ìlànà àwa fi máa ka pọ́ìntì òṣèlú ẹ̀yin olóṣèlú ẹ bá
1: ra yín
0: sọ̀rọ̀ bí tẹ̀ tí máa gbọ́ ká máa wá fi ọ̀rọ̀ sí ọ̀rọ̀ òṣèlú
1: àmọ́ rí àtẹ̀jáde yẹ̀rà díẹ̀
0: ọ̀rọ̀ ẹbí kọ́lélé
1: yìí
0: ọ̀rọ̀ ìgbésẹ̀ báwọn ọmọ yìí ó ṣe dé láyọ̀ àti àlàáfíà èyí ló bá a wá o
1: ẹni tó bá ní
0: kírú rẹ ó má sì ṣẹlẹ̀ mọ́
1: ẹ lè gba ìjọba níyànjú kì í ṣe ká wá sọ́jú
0: irọ́ kò tí ẹ lè béèyàn bá mọ tó bá gbọ́ nǹkan kan tó lè ṣe ìjọba láǹfààní bọ́ ọ bá wò wípé yóò di kinní kan bọ́ sẹkitéríà kò ní mo fẹ́ rí bàbá ni mo fẹ́ bá bàbá ni gbọ́dọ̀ mo ní ìròyìn tó lè ṣe wọ́n láǹfààní wọ́n ọ̀dọ́
1: lóhùn
0: ìlẹ̀kùn gómìnà tiẹ̀ sílẹ̀ gbàyàmú
1: gbàyàmú ni
0: Olorun o se rorun.
1: Ami ase.
0: Ayo ni o jasi. Lori oro eto abo. Ijoba apele Oyo gbe igbese kan alagbara ni. Wigbe awa wa oko eyo kada lupupu. Laji latago mokara boko mewa boko ni. Awa ni eh mo sise lowo ni. Eni owo ba gba mo bayi. Ah, yo jo lamba wa jo fin o. Ijoba o rerin lowo yi.
1: Hello.
0: Eti ijo eju ijoba o rerin lori oro eto abo lowo yi, won gbe igbese alagbara. Lori fifo fin de mimo gbe okada ma rin ma wa okada kiri lawon asiko kan si awon asiko kan. Oro yen jade o si din ti omo Nigeria ti won mo gbo oro lori re. Iseda yo shanu fun wa.
1: Ami ase.
0: Abu Olorun yo kede ma tun ma daju lori enikokan wa.
1: So, eje ki atu bo se agbo oselu o. Won ni gege bi agbogbo egbe oselu se ngbaradi fun eto dibo 2027. Won ni iwa nwara ikaya oke na lo nbele ninu awon egbe oselu kan o. Gege bi ajo INEC bo se wogile awon eto idibo abenu eleyi to koja gbedeke ate. Eleyi ti ajo INEC fi sile o won ni bes ni ajo INEC si ntenu mo o so o oni pe se ri ate to hun gbe sita ohun na lo si wa di gbibe o titi ti ejo ko temi lorun igbese lori e yo fi waye o won ni atudi ibo abenu ninu egbe oselu ADC ni ipinle kaduna o si sese ko forigbari pelu gbedeke ti ajo INEC fi lele ninu egbe oselu APC won ni eko ti kun si oruko awon ti won te se atejade re pe awon gangan ni o dije dupo asofin ninu egbe oselu ohun gege bi egbe oselu na bi o se nso fun boya awon mo egbe oselu won ta ba won ara ilu awon sa nso sita fun gbogbo awon mo orilede Nigeria pe le release te riun ko jo e mo se kini e mo ko je o iwe iroyin the nation ohun na lo ko iroyin ohun sita
0: gege ba ti se ri iroyin yi ni waju iwe iroyin Saturday Punch papa lori awon akeko ati awon oluko ti won jigbe ni ipinle Oyo won ni agbarijopo egbe muslimu muslimi ni ko jale lori ibere kan ti won woye wipe awon iko ajini bi agbesumo mi won yi nbere fun wipe ofin sharia la won bere fun won ni won ko jale jale won ko lai lai pangba o wipe ko sin tojo Muslims reject terrorist demand for sharia law akorita lanfani ati ri ni iwe iroyin punch na lo kegbe eleyi sugbon o eja mo wipe gbogbo nti ijoba na o gbianju ati se na ni ki awon omo yi o de layo ati alaafia onilu o ni fe ko tu o onilu o si ni fe ko baje ina ni eja ni igbagbo ninu ijoba pelu igbianju ati igbese ti won ba nse lowo emo wipe oro to ba ni se pelu eto abo oni bi won ti so nta o si ni gbogbo nti won le so feyin ara ilu na igbianju labenu ni won ma se esi e abajade esi wipe won de layo ile yin fe ri kawa na kawa se suru
1: ara nkan awon eyan ani kai
0: ko si bi ara o se ni kan
1: be ko ba le so lori kirike ijoba n sise kiriko awon eyan o si han pon
0: kan ko si bi o se ni ri be na
1: ani wo lo
0: ti e ba mo nipa oro sori oro eto abo o ye ka jo so ko yera wa daada wi pe intelligence gathering ba won ti won be lagban re ba ti so won e so tatan ti won ba nso e nso ibi e fe gba bolu si nu goli e fe gba bolu si apata aba gbi abi bayi fun goli o e ma wa so fun goli pe wo ibi mo fe gba si re itumo re ni yi e je ka wa na ka se suru pelu ijoba ka si gbe gbogbo igbese to ba to ati n to ba le se ijoba lanfani lati ri wi pe awon omo wa won de layo ati alaafia olorun ko ni je ki o bowo ori fun a o la se lowo e ja wa do maga omo wa na lele na nsin jeun si a lorun koda ina rotoroto bi ayan nu saranga ni ki la wa si se si sa ma je ko si ti fi se yan
2: sa ti di agbara sa ti ti di agbara ipade adua lagbara olosu meta meta ti sele bi owara ojo ni csc all saint chapel andugua basorun ibadan gbogbo eni to galaye lo mo bi ti won kori won bo wa agbara aluyo iwo na wa fori kori agbara adua ninu saturday agbara ojo ketala osu kefa ojo kejila osu kesan ati ojo kejila osu kejila odun yi lago mefa si mesan aaro nibi ti woli to ra anu ipe gba woli eti kaya wo oladeji ajinere agbajo apostle christi ati awon ikanranse olorun alaye mi o ti ma saju ninu adua ti o tun jan aye wa ko si rere ta si leri alagbara ide oja iyanoju koro jo si sele iwo ni ko ma gbeyin olusuagutan ti di asokeji alufa ijo olusuagutan yi odejo bi alabotu agbajo csc ati olusuagutan esu oladele are ijo csc lagbaye na oni gbeyin lati suro fun gbogbo eniyan fun alaye pe 0802578388 saturday agbara ipade adua nla ni csc all saint chapel andugua basorun ibadan yo ti lo lagbara ju
3: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se damo Maggi chicken flavor si oya especially celery
4: S E L A R R I E salary
3: ah boda mi e si fe so especially no di salary oya lokun igbiyanju especially turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
6: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Calm down, make everybody talk one by one.
8: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this safe?
9: Everything just they increase. Data won't they buy 2K. Now, na 7,500 naira. Now life be this.
7: Calm down. All this complaint where we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when you enter your phone.
10: I talk am.
11: We don't protection. Yeah. When?
12: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026 or your open YouTube search for MTN data on trial make you watch them live and direct. Na MTN they bring una data on trial.

0: E kaabo pada e seun gan pupo pupo gugu eyin eyan wa ti en darapo pelu wa ni awon ojo opo wa gugu papa jelo lojo opo ti Facebook e se adupe o
1: amoye
0: e ja wa lo si oro to kan wa ma Nigeria gbagbagba ti igbese ti o ye ti won woye wi pe o se pataki niru asiko yi ilegbimo asofin agba orilede Nigeria na ti se ileri bayi wi pe gbogbo igbese to ba ye ki awon o tete gbe labe ilana ofin lati se agbekale bo ni ona bayo ti ba agbekale ile ise olopa ti ipinle pelu bi oro eto abo gbamagbama ati ikolu lotu ikolu losi lati pase awon iko ajinigbe awon iko agbeban ati ijinigbe lotu ijinigbe losi to nsele ni ti butoro orilede ti Nigeria won ni ko le rokun gbagbe ki agbese alagbara o si le waye lori e alaga to wa fun igbimo to ri si oro royin ati on to kan ara lu gbangbangban yemi adaramodu lo sipaye oro yi ninu iforowero to se pelu iwe royin ti Saturday Punch asofin ti legbimo asofin agba direct chamber lo soro yi wipe awon asofin osun o be ni gbogbo igbese to ba ye ki awon gbe la won ti bere sinisa musa logun bayi lati se atunse si oro ofin orilede ti Nigeria ti o le fi aye sile ti o le la oju opo kale eyan ki kan bu kiri kikiri ko wa do nbe won ni o nbe labe lana ofin orilede yi eleyi ti awon o se atunse si abala to dibe mu to deyin mo bi aja ebo to je wi pe ki deyin mo nko yan ri boro won ni eleyi o se alakale bi yo ti se mu yesi koni pe koni jina o je bo ti so o ni se agbagbe wi pe ile igbimo asofin o na ni won o gbe igbese ta won ti so tele saju gba yi o ni sugbon lowo yi o ti wa de oju e ni seyin igbese alagbara o si ye ko bere si ni waye lori re oni ki awon karamba ni wonyi ti won je agbeban awon karamba ni wonyi ti won je agbeso mami ki won ma ba ma tun raye ma ko wa ni papa mara ni awujo orilede Nigeria oni iru sele to sele ni ipinle Oyo ta wa yi papa ni ojo kedogun ga osu karun odun 2026 ta wa yi ti awon agbeban ti won si yabo ilewe meta ototo nile yi won ni eleyi ti nbe ni ahoro e shele yawota ni joba bile ti orire
1: ahoro
0: ti won si ji awon akeko gbe nibe ati awon oluko won o le je yi to bani ni okan je jojojo won ni onilu osi ni fe ko tu o be si ni igbese to ba to lati se labe ofin orilede Nigeria lati akata legbe ma asofin le yi in la won se lati fi aisile ki idasile olopa apile ko le wa si imose o
1: to e je ka lo si akata ijoba apapo orilede Nigeria gege bi igbakeji are orilede yi Kashim Shettima lana na lo mu da awon orilede Nigeria loju o wi pe are Bola Ahmed Tinubu ni lati isejoba re na ni won ti pinu o lati ri daju wi pe won dola awon akeko ti won ji ni ipinle Oyo o ati lati ri daju pe won dola awon lasan sugbon o won dola awon pelu alaafia lai farapa ni o be si ni won wojutu si oro awon agbebon ati awon agbesumomi nigba to nsoro ni ilu Abuja ni kete ti won ki akanse irunton eleyi to waye ni masalasi nla ti ilu Abuja gege bi ara eto lati se ayajo isejoba awa ara wa ni orilede yi igbakeji are tun soro siwaju wipe isejoba yi na lo ti pinu lati ri daju wipe ohun bori gbogbo ipenija eto abo eleyi to nba wa finra lorilede yi Shettima oro idaniloju Shettima yi ohun na lo si waye o gege bi ile ise olopa bo se se iroyin kan eleyi to nso wipe okan lara awon akeko to je obirin ti won jiko ni ipinle Oyo eyin oni ti won jiko ni ojo kedogun osu karun odun ta waye na lo ti dagbere faye o eleyi na ni won si se nse ikilo fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wípé kán jọ dákun kán yẹ máa gbé ìròyìn ayédèrú pàápàá jùlọ lórí irú ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá kani lára báyìí. Wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni ní ìlú Ìbàdàn àtàwọn ibòmíì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà làwọn náà sì gbé ilé ìwé wọn ti pa lánàá láti fi wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ní ilé ẹ̀kọ́ ti ìjọba léyìí tí wọ́n fi ẹ̀hónú hàn lórí ìjínigbé tó wáyé o níbi tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àpapọ̀ wọn jẹ́ 57 tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé ní eléyìí tí wọ́n jí kó ní ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti ìjọba ìbílẹ̀ oríire Shettima sọ̀rọ̀ síwájú wípé ààrẹ Tinubu náà ni ó sì dúró digbí o láti fi rí dájú wípé àlàáfíà ìjọba lórílẹ̀-èdè yìí ètò àbófẹsẹ̀múlẹ̀ jákèjádò ilẹ̀ yìí o tó sì ran gbogbo àwọn olùgbé lórílẹ̀-èdè Nàìjíríà láti máa tẹ̀síwájú máa gbàdúrà fún ìṣọ̀kan orílẹ̀-èdè yìí àti ìlọsíwájú. Ó tún sọ̀rọ̀ ó ní wípé pẹ̀lú gbogbo àwọn ìpèníjà eléyìí tó ń kojú wa lórílẹ̀-èdè yìí síbẹ̀ ìjọba ò ní káàárẹ̀ o nínú akitiyan rẹ̀ láti fi rí dájú wípé ohun gbogbo ń lọ déédé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun fẹ́ mú dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ń làkàkà o láti rí dájú wípé àlàáfíà ó fi ẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ó ní kò sí bí alẹ́ ṣe lè gùn tó ilẹ̀ ńkọ o yóò kúkú mọ́ náà ni. Ó ní ìjì ó lè máa jà ó ní ṣùgbọ́n òjò ńkọ kò ní rọ̀ títí láéláé ìjọba sì dúró digbí o láì ṣiyèméjì láti rí dájú wípé àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà sì ni gómìnà Ṣèyí Mákindé náà ni ó ń pè fún sùúrù gẹ́gẹ́ bí ó ṣe tẹ́wọ́ gba àlejò aṣojú láti iléeṣẹ́ ọmọ ogun òfurufú ilẹ̀ yìí lẹ́yìn náà ló sì rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kán jọ dákun kí wọ́n ṣe sùúrù lórí bí àwọn ṣe fẹ́ dóòlà àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó ní yàwọ́ta àwòrán sí ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire. Ó nítorí wípé àwọn òsùn bẹ́ẹ̀ ni àwọn òwò gbogbo ọwọ́ báyìí ló wà lórí tábìlì láti fi rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọn ọ̀hún kọ́ náà ni wọ́n padà dé láyọ̀ àti ní àlàáfíà. Ìwé ìròyìn The Nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ojú ìwé kẹta òun náà ló sì wà.
0: Ẹjẹ́ wo ìròyìn tí ó tún jáde láti náà wé ìròyìn ti Saturday Punch. Igbákejì ààrẹ ní ìgbà kan rí ní orílẹ̀-èdè ti Nàìjíríà tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí báyìí látinú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC Atiku Abubakar ló ti sọ̀rọ̀ sí àkàtà aya ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu pàápàá jùlọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó yẹ kí ó jáde látagbọn bí agbára pin sí ṣùgbọ́n tí ò jáde bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí Atiku bó ti ń sọ̀rọ̀ eléyìí tó sì ń bu ẹnu àtẹ́ lu ààrẹ ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu lórí bí wọn ò ṣe tí rí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n ń bẹ ní àkàtà àwọn ikọ̀ ajínigbé ńlẹ̀ yìí bí wọn ò ti ṣe tí rí wọn gbà. Atiku ẹni tí ó ń sọ̀rọ̀ tako aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí abiyamọ eléyìí tí ọ̀rọ̀ tí jáde láti àkàtà títí ẹ̀ náà nírú àsìkò yìí. Atiku ń sọ̀rọ̀ wípé tá a bá ní abẹ̀rẹ̀ sí ká ó ti lé ní ọ̀sẹ̀ mẹ́ta báyìí tí àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ti ń bẹ ní àkàtà àwọn ikọ̀ ajínigbé tí wọ́n sì jí wọn gbé ní ìjọba ìbílẹ̀ ti oríire ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí lọ́jọ́ Jímọ̀ ní ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí Atiku Abubakar lórí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìròyìn Frank Shaibu ló sọ̀rọ̀ yìí eléyìí tí ó fi ń bu ẹnu àtẹ́ lu ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu wípé kò mọ ojúpo bí ọ̀rọ̀ kàn mọ́ bẹ́ẹ̀ sì ni ibi tí ń lọ gan kò mọ́ mọ́ ìhòòhò ètò ààbò nílẹ̀ yìí ó kọjá in tí a kàn lè mú dání pẹ̀lú ọwọ́ ẹ̀rẹ̀ mọ̀lẹ́bí àwọn èèyàn kan ni wọ́n ń bẹ ní àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí ọmọ àwọn èèyàn kan ni wọ́n ń bẹ ní àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí ó ní pẹ̀lú ti ń bẹ́lẹ̀ yìí ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ òun ló yẹ kó wáyé nírú àsìkò yìí láti lè gba àwọn èèyàn náà padà. Ó ní òun mọ̀ ó ní pẹ̀lú bí ọ̀rọ̀ ti ń bẹ́lẹ̀ yìí ó yẹ kí ìjọba lágbọ̀n ibi tí agbára pin sí kí wọ́n gbé ìgbésẹ̀ tó tó àti èyí tó tọ̀nà lati se agbejade oro igbese eleyi ti o ye niru asiko yi o o se pataki o si se koko opolo ni ta ba sa de biru kafo awon oro kan be nbi to la agbara die esaja fubeun
1: ka se nunde de sibi to e je ki a tun tesiwaju nipa ti oro eto abo won ni sisawari eni ti se aburo obirin ati awon ibeji re to je aburo fun alakoso tele fun oro won amusagbara nile ye ati eni to nda fun tolo lati dije dupo gomina labe egbe oselu APC ni ipinle oyo oloye adebayo adelabu won ni o na ni o tin di ojo keta bayi o gege bi arabirin ohun ati awon ibeji re bi won si se wa ni akata awon ajinigbe won ni awon ajo eleto abo na ni won si ti je ko di mimo wipe awon kukun sa gbogbo ipa awon lati fi ri daju wipe awon dola awon pelu alaafia ni kankan won to safikun oro won wipe gbogbo igbese lati ri daju pe won to pinpin awon bi ti o sese ki awon ajinigbe yi ki o wa ni gbogbo ayika ni ilu ibadan awon bi to sopo mo ile ibadan nipa ti ilana ifimufile ati ti otelemuye lati fi ri daju pe won to pinpin awon ajinigbe ohun na ni awon kukun gbe igbese ohun o won ni eyan kan lati idile adelabu na lo si so di mimo pe lowo lowo bayi inu ibanuje okan na lawon idile yi wa o to si je wipe oju won wa loke gogogo lati tewo gba awon omo won pada layo ati ni alaafia won ni wipe koda ikaya soke ohun na ni o po pupo lati gba ti won si ji molebi awon gbe to si je wipe gbogbo ogba ni won sise po pelu awon ajo eleto abo ti won si n pe won wipe ejo ibo nise de bo le gburo won si kini won bere won ni te ba gbagbe wipe idile adelabu na ni o fi die mule wipe eyun ni ojo ru wipe won ti ji aburo adebayo adelabu arabirin olade busayo adegoke john paul atohun ati awon ibeji re okunrin meji peter ati paul eleyi na si ni idile so wipe o je o so isele yi nko na lo so awon si inu ikaya soke gidigidi gan tori wipe o ba awon lojiji arabirin john paul na ni eni odun metale ni ogoji na si ni wipe awon ajinigbe won ji gbe o ni oju ibon ni nkan bi ago meje abo owuro lasiko to fe lo to n gbe awon omo re lo si ile eko ni ilu ibadan gege bi awon molebi se wa wi won ni awon to ji gbe ohun na ni won seburu re loju ona lasiko to n lo ti won si lo ipa fi wo jade ninu oko re atawon ibeji re omo odun mejila ti won wa pelu re lasiko ohun o won ni iru igbese eleyi to n waye lori awon molebi awon ti won je ekan ninu oselu ni ipinle oyo na ni o se nko ni lominu o eleyi ti opolopo si tin ke si awon ajo eleto abo wipe kan jo dakun kan tubo tepele mo ise won lati fi ri daju wipe won dola awon eni yi lai farapa ti won si tun bere fun abo to digbe to duro re lori awon araalu ni ipinle oyo gege bi isele ijinigbe bi o se fe mo po si gomina makinde na lo ki adelabu lana aworan re na wa nbi awa na wo fonran re nta ma sonu oselu eyin to ye pe e mo ani kayi
0: ani
1: to selu o baye
0: eh ni o mo ara re ni mo
1: lele dabi oranu
0: ye mo ti ojo be ni
1: ye mo fosoke ye mo tuto soke foju gba
0: Olagbara Olorun yo sanu yo si je ki
1: abere
0: yo pa idile na lere pada eyin omo iya na ni
1: omo iya ni wa
0: ani excellency brother mi abi koju be na lo
1: binu mo lo se ko
0: ni lo se ko ni
1: eyin si mo e mo ara yin le
0: abi o
1: e mo ara yin alata bi won
0: se service patelomi ku elomi to ba sai service fun o bayi mo ti ejeri na ore mi dada maga ina ki sai service ti o ba yowo
1: awo ti e se logbo mo
0: you know i service ti o ba ti e yowo ki se ngai service ti o ba yowo sugba ti service ba yowo yo si
1: i service
0: o le mo lori transformer
1: abi o
0: ai e ja lo si ipinle ti ondo isele kan ton waye o latari bi won ti ni awon agbeban kan won tun yabo agbegbe igosi area ni igosun ose ni ijoba bile ti ose ni ipinle Ondo won ba ile meji ototo won ba je be si ni won ji omo odun mesan kan lokunrin ti won ji ohun na gbe lo iroyin ti alanfani lati ma gbo yi ohun na lo nsele gege bi iwe iroyin punch bo ti se gbe won ni sele to waye ni ajigodogbo lowo agu kan won bere si ni yin ibon tako tako won si se be won ba ile meji ototo won ba je o ko to wa di wi pe won mo omo ti won gbe yi won pada gbe lo titi teni keni o si mo ibi ti won pada gbe omo na lo won ni omo yi na ni won pe oruko re ni oluwa tobi won si salaye wi pe o je omo oluso agutan ayin Isaac ola osebi kan iroyin gege bi won ti wo sakun re wi pe won ni iro ban na ni awon eyan bere si ni gbo taku taku elomi ti o le mo be di pepepe eni ti o ti ori bo abebusun pẹlu iberu bojo ama ile ise olopa eni to je alukoro won be DSP Abayomi eni to nfi idi isele yi to fi mole lori ero ibara ni soro ikasira eni ti WhatsApp fun iwe iroyin ti Saturday Punch lo se alaye o salaye wo wi pe igbiyanju nlo lowo lati dola omo ti won mu si igbekun yi be si ni ki won mu awon amokun sika to sise labi yi ati bi pe igbiyanju o na lo si nlo lowo lowo o omodun mesan ti won jigbe yi ti won si kolu ilegbe won ni igbosi quarters to nbe ni idogun ijoba ibile ti ose ni ipinle ti Ondo pelu igbiyanju eyi ti ileise olopa na ti won sa lowo lowo Olorun yo tun saanu fun wa o lapa ti beyen na
1: so e je ka bo si akata ajo INEC ka bo si bi agbomi oselu won ni ate eleyi ti ajo INEC fi lede to si fi gbedeke ogbonjo osu karun sile la fun awon egbe oselu lati fi se eto idibo abenu won fun eto idibo gogogo to nbo lona lodun to nbo na ni ajo INEC so wipe o duro digbi sibe o wipe ohun oye kuro nibe bi ti wu mo eleyi na nko na lo si ti fa ikaya soke sile ninu awon egbe oselu kan papa julo awon ti won so wipe awon o tun awon eto idibo abenu kan awon o tun se o gaga bi eni ti se alakoso apapo ati alaga ni eka eleyi to nbara ilu soro ati to nla awon oludibo loye ni ajo INEC Mohammed Kudu Haruna gege bo se so o na lo si se ikilo wipe awon egbe oselu eleyi ti won se eto idibo ni eleyi to tako ojo ti ajo INEC to fi lele na ni won fi oju wina wi wogile eto idibo won eleyi to si se se ki ajo INEC ki o mo se itewogba won ti won ba fa kale lati ribi eto idibo ohun eleyi to tako gbedeke ti ajo na fi lele ayafi o ti ile ejo ko temi lorun to ba wogile ipejo won o won ni eto idibo abenu kankan eleyi to ba waye ni yato si gbedeke ton fi sile ti se ogbonjo osu karun na ni ko ni fi ese mule o titi ile ejo ko temi lorun to ba fi wogile idajo ti o waye ni ile ejo giga ti ile yi o gege bi Haruna se wi ajo na ko na ni o si ni ejo re wa ni ile ejo ko temi lorun lati fi se ipejo eleyi ti ile ejo giga ti ilu Abuja ti o fi lede o ti o fi ase si leyi to wogile gbedeke ti ajo INEC to fi lele o papa julo lori awon eto kan gbogi ninu awon egbe oselu ninu eto idibo abenu fun awon egbe oselu ohun lori eto idibo abenu ti awon egbe oselu na ti won sese se lowo lowo bayi lakoto ajo na so wi pe ogbo egbe oselu pata na lo ye ko ti se eto idibo abenu re o ko to di gbedeke eleyi ti ajo INEC ti o fi lele o se ti le je pe opolopo awon egbe oselu na ni won tako oro eleyi ti ajo INEC ohun ti won so iwe iroyin the punch lo gbe oju iwe kerin lekunrere si wa
2: I'm in love mo si yo fe o so ni o
3: tomato sachet. Oh, Sonny, oh, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tin ba fi sebe, jollof rice, tabi spaghetti, awori atun yo. Onje mi adun si. Sonia tomato mix n je ki onje dun.
4: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2000 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugba agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
5: calm down now, calm down, make everybody talk one by one.
6: All this network just they suck our data. Person go subscribe for night, data go finish for morning. Which kind of life be this safe?
7: Everything just they increase data won't they buy 2k now, now 7500 naira, now life be this.
5: Calm down. All this complaint where we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
8: I talk now.
9: We don't touch them.
8: Yeah, when?
10: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial. Make you watch them live and direct. Na MTN, they bring una data on trial.
11: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: S E L E R R I E salary
11: ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
13: T U R M E R I C turmeric
11: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
14: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Fíà kọ́kọ́ bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò àṣẹ ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dá ní olúwa wí bí bàtà ọ̀tá ìgbáyégbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi Esther Abigail àti Deborah ó yẹ ẹ dìde nítorí pé ohun ìjáwá kìí ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ebi gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta.
2: Màmá Dr. Bọ́lá rẹ yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
1: Women Intercessory Network WIN ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá Amphi Theatre ní pápá ìṣeré ńlá Lẹ́kọ̀ọ́ Sàlámì Adámọ̀sìgbà Ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló ń gbà.

0: State Affairs with Edmond Obilo is live.
1: Splash FM 105.5.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: S-E-L-A-R-R-I-E. Salary.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tà ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kádé Cashport yẹn gan lọ fáfá. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ń pẹ́. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdé òun. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
1: cashball
0: inú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́sùn lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa w

0: àti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòrí dágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí ìjà ìlú. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láìsí ìdá.

0: ìbàrẹ ọlọrun lókè ọba ọgá ńlá kábíyèsí rẹ lẹdùmarè ọba ọgá àgbà ọba tó ń tọjú oyún toyún fi ń dọmọ ìwọ ló ní àwa tá a fi wá ìwọ ló ní pé ká mọ lọ pé kò ní sìn kankan àtìlẹyìn kò dúró mọ tìní gbogbo ògo fókọ nídìí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomirin ìwọ lọ́wọ́ ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkìnrin kan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún sẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹnu ọrọ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́ lọ nìkan ìwọ tó ń múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ ládàá mú àwọn alágbára tó tó láàrẹ o ọba tó ní mímọ ṣe lọdọ abiodun adewole ló kọ mi mr w ńlọpọ èèyàn máa ń pè mí gbangbala ṣáta lètò ètò ní gbangbala ṣáta ó tún ti lé fùrùgbà gbòs sórí ìkànnì splash 105.5 FM tá a lé ti ń bọ sílẹ̀ òfin báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ètò gbangbala ṣáta ètò tó ní í ṣe pẹ̀lú ohun tí ń lọ láwùjọ lẹ̀ yìí ètò tá a ti máa ń sọ̀rọ̀ jíròrò yànnàná ọ̀rọ̀ lórí ọrọ̀ ajé okòwò ìgbáyégbádùn aráàlú ètò ààbò ọ̀rọ̀ òṣèlú àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ túnde láwo ìlò lóòótú ètò yìí bosclave ìlàmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà yìí bọ̀sùn aláyàndé àwọn ọkọ̀ ètò yìí tá a jọ ń ṣe kùrùkẹrẹ lórí bí ó ṣe dá ahmed dauda saa owó bàbá sofia àti àwọn yòókù rẹ̀ tòkíní tòkéjì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́ sùn adéọ̀sùn tìmí lẹ́yìn náà wà ń bí adéọ̀rọ̀ pìrìsẹ́ńtà ọlánàṣẹ oyin kánsọ́lá náà wà ń bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsáǹsánú yìí ó kọ tiẹ̀ mọ́ pan lórí torí mọ́ sá ìsáǹsánì akínyàdé àdúà òun náà wà ń bí tókíní tókéjì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́ sùn bò láti ṣe lórí ètò gbangba làṣáta fún ti àárọ̀ yìí kevin n ló wà ní orí facebook tí ó jẹ́ kẹ́ láǹfààní àti mọ wò mí lójúlójú yóò ti gbé bóde sùndẹ̀ báwọn lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ mọ bọ́ ńbẹ àwọn fídíò pọ̀ tí mo fẹ́ fi hàn yín o kevin bó o ní sóò ti dira àwọn fídíò pọ̀ tí mo fẹ́ fi hàn ọmọ nàìjíríà lórí facebook ẹ sáàmọ lọ sí facebook bye splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ mọ lọ bẹ bye kẹ láǹfààní àti mọ wà lójúlójú ká sì jọ sọ̀rọ̀ nípa nàìjíríà ìpínlẹ̀ ọ̀yọ́ ilẹ̀ ìbàdàn àti bẹ́ẹ̀ lọ ló kọ ọlọ́run ọba ìmòfin kì í kààbọ̀ sórí ètò fún tòní àwọn èèyàn tí wò wá lórí facebook àti tiktok ẹ̀yìn náà lọ́ọ́ rí darapọ̀ mọ́ wa ń bẹ̀ kájọ ṣe kínní ọ̀hún ẹ jẹ́ kí n kí àwọn olùyànnà kààbọ̀ sórí ètò gbangba làṣáta fún ti àárọ̀ yìí comrade bùkúnmi ọláìyá ẹ kààbọ̀ sórí ètò yìí.
1: mo kí àwọn èèyàn wa nílé àkó ìsinmi òpin ọ̀sẹ̀
0: bákan náà ni mo kí comrade ọlátúndé adébáyọ ẹ̀yìn náà ẹ kààbọ̀.
2: ẹ kú lé gbogbo ara lé ọlọ́run bá wa dá sí ìlú yìí yóò gbé síbi tó dáa.
0: àmì òní ń ló pé ọdún ọjọ́ 22 àbàtẹ 22 days tí wọ́n ti kó àwọn ọmọ tí wọ́n jí kó ní jóòní níjọba abílẹ̀ oríire nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ méjì ilé ẹ̀kọ́ girama kan wọ́n lọ sùkúù mẹ́ta lọ́jọ́ kan oṣù wọ́n sì lọ rèé kó àwọn ọmọ wọ́n sì sà wọ́n káàkiri wọ́n kó àwọn ọmọ wọ́n sì tún kó àwọn olùkọ́ eléyìí sọ̀rọ̀ kidnapping abduction ni torí pé ìǹtọ́ bá pọ̀ ọmọ kéékèèké nìkan ló wà involved wọ́n sọ pé kidnapping ṣùgbọ́n tó bá jẹ́ pé àtàgbà àtọmọ wọn ni abduction wọ́n jiyàn gbé ìjínigbé tó wáyé ní ìjọba àbílẹ̀ oríire ó jẹ́ àgbàlagbà ìṣẹ̀lẹ̀ tí sòdé kànrin láti ìgbà tó sì ti ṣẹlẹ̀ ó mọ̀ tí ń lo oko oṣù kan báyìí àmọ̀ tí ń ka 22 days ẹ̀yìn ìjọba ẹ̀sìn ń wòran ẹ̀yìn náà sọ pé ń ṣiṣẹ́ ná ṣùgbọ́n sẹ́tẹ̀ èèyàn bá ń ṣe tí wọn ò báyìí tí ìrírí ìṣọ́ọ̀tì ẹ̀ àwọn èèyàn ò ní mọ̀ pò ń ṣiṣẹ́ iṣẹ́ tó bá ń ṣe tí wọn ò báyìí tí ìrírí ìṣọ́ọ̀tì ẹ̀ wọn ò ní à kí wá ní lárídà gbìyànjú tó ló ń ṣe ńgbà tá a ti rí àbájáde gbìyànjú èyí tí ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ó ní ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ń ṣiṣẹ́ lórí àti gbà àwọn ọmọ yìí padà ó ní kí ẹni gbà padà o èyí tí ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ níjọba àpapọ̀ ìjọba ilẹ̀ wa nàìjíríà pé wọ́n ń ṣiṣẹ́ ó ní kára àwọn ọmọ yìí gbà padà o èyí tá a fi mọ̀ pé ìjọba àbílẹ̀ oríire ọ̀hún náà kàn jókòó kí wọ́n mọ ọmọ kókó gbóná àti róbó ìní pé kí wọ́n rí àwọn ọmọ yìí gbà padà o torí pé bá a ṣe ń sọ kínní ọ̀hún attention wà focused pọ̀ lórí state àti federal government ẹ ti gbàgbé pé local security náà ojúṣe alága council ni ìjọba àbílẹ̀ náà ní sẹ́ẹ̀sì ìwọ́ tó bá sì mọ̀ pé bi ese so ijoba abile desin inu iwe ko te olorun o ko wi fipo le ni o lo si mo to ba ti mo po resign o tumo si po te olorun nu den se needful gomina ti e ba so pe e kan pe wa ni certificate of state ni e fun wa ni ojuse lati se esin inu iwe ni wa ngbo mo be ki lo contest si ki lo to fi ra form in the first place to fi so pe o fe se gomina abo mo pe esin inu iwe ni e pe yin sugbon gba to ti admit pe o ti gomina won o si mo pe oni chief security officer of the state ko si excuse you ko si excuse you ati ijoba apapo na teyin na nti si gomina teyin so pe se bodo re ni ati kan mo se bodo re ni ati kan mo oba to mo je ti ilu toro o ko re o mo ni pare e to si je na taye di fiagan fiagan ni ah nigba ti kini kan se are ilu samalamala bi se ngbo mo ni gombe ni ngbe ni yawota ni ngbe ni kini kan itan o ni gbagbe ti e na to ba wu ijoba apapo e mo ti si ijoba apunle to ba wu ijoba apunle e mo ti si ijoba apapo to ba wu ijoba abile ko mo wa lakadesika e ri pe tan o ni gbagbe gbogbo yin pe lasiko te wa nbe o ni lu di fiagan fiagan taye samalamala tawon eyan pariwo obo si ara adugbo ojuse gbogbo eyin ijoba meteta ni o lati mojuteto abo en ti o ba ti te lorun to ba ro pe bi nkan si nlohun ko ten lorun ohun wa incapacitated ki lo to fi wele ko po se mo n to fi le mu o to fi fi wele po se mo tumo si pe n ti olorun nu then se needful ngba na omo nigeria n duro de si o awon ma nigeria n duro de jo ti won o gboro yin ayo yato si fake news pe won ti da awon mo nle won ti da awon mo nle fake news a fe gbo fake news mo reality loku ta fe ri bayi afẹri bi ti won ti ko won lo sibitu ko ya e wa ba wa ye won wo bo ni o sara won ti ya afẹri bi tawon obi won o ti mo foke ti won o se testimony pe ah awon mo dupe o afẹri bi ti professor o ti mo dupe pe yawo awon mi salamu pada wale eyin oloku bayi ta n foju sona fun ejo sojo ta n foju sona fun se yo de sa se ke se alakala la nla ba n wa alakala by kent oxygen desi bosclef owo re amulele ba n wa alakala by kent oxygen o ni ala ọ̀rọ̀ nípa fatai wọ́n ní ẹja poko ọ̀rọ̀ ní fatai ọmọ yìí tó yẹ kó gbà yìí tó ń yí táyà káàkiri kí ló ṣe fatai ọmọ yìí tó yẹ kó gbà yìí. àlá tí mò ń lá lọ́wọ́ báyìí ó ní àlá ọjọ́ tí wọ́n káwọn ọmọ yìí padà dé tíjọba àpínlẹ̀ ọ̀yọ́ ó ṣe fídíò tí àwọn aráàlú ìjọba àbílẹ̀ oríire tí wọ́n mọ dójà gíní yòdò tínú wọn ó mọ dùn tí fídíò yìí ó mọ trendy àlá yẹn ló kù tí mò ń lá báyìí mo fẹ́ rí ijọ́ tí wọ́n káwọn ọmọ padà dé tinu àwọn èèyàn mọ dùn tá mọ yọ tinu owó mọ dùn tá mọ yọ tí ojú ọjọ́ yí padà sẹ́wọ̀n kójú ọjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó sú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ gbogbo nǹkan wọ́n dàbí ẹni pa agbolúdé ọdún ẹnìkan kún ó lè ṣàjọyọ̀ bẹ́ẹ̀yàn ra mọ́tò tuntun gan kò ní fẹ́ wẹ̀ ẹ́ torí wípé bí ìlú ṣe rí nìsín bẹ́ẹ̀yàn bá ṣe làwùlàwù àwọn èèyàn mọ sọ fún pé ẹ ti ẹ̀ní rònú ẹ̀yìn ra mọ́tò tuntun wẹ̀ ẹ tún ṣe celebration sẹ́ẹ̀rí bí ìlú ṣe rí ni àsìkò tí ìlú wà yìí èèyàn ó ń kálukú kàn ká gu ọgbọ́ ni a fẹ́ kójú ọjọ́ yí padà ká padà sí normal life wa táwọn èèyàn bá sì padà dé á padà sí normal life o ṣé àlá tí mò ń láì sálà gidi tó le ṣeé ṣe ni àbálà tájábálá tó ṣe pé inú ajá ní ń gbé ni ó yá ọwọ́ rẹ̀.

0: òkú sùn lọ.
1: Ọmọ Nàìjíríà nígbà táwọn awòràwọ̀ wòràwọ̀ Nàìjíríà wọ́n sọ fún wa pé ìlú tí ń sàn fún wàrà àti fòyìn ni wọ́n ní ìlú tí èkó mọ kébi èkó tẹ́ yóò mọ kébi tọ́mọ yóò mọ fọhùn bí èèyàn nígbà tí tinubu gan ṣe campaign gan sí ìlérí tó ṣe fún aláṣẹ rí kevin bá ń play video yẹn ná ibi tó ti ń sọ wípé we will bring life back to you àbí bò ní ti ló tiẹ̀ ṣe sọ̀rọ̀ gan nínú video yẹn bá ń play video tí wọ́n sọ pé owó máa padà sápò wa kevin bá ń gbé video sórí facebook so mọ̀ kí mo sọ pé mo ní ọ̀pọ̀lọpọ̀ video tí mo fẹ́ play fáwọn èèyàn lónìí bá ń gbé video sí facebook báyìí nísìnyí splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn nyo ibi tí mo táàgì pẹ̀lú turkish chip bá ń gbé sí orí facebook kọ́ ọ gbọ́ bí tinubu ṣe sọ̀rọ̀ ńgbà náà ti ń ṣe campaign abẹ́ rí nǹkan ọmọ nàìjíríà ẹ jẹ́ ń play ẹ̀fẹ́ yìí tẹ wà lórí rédíò náà bóyá láǹfààní àti gbọ́ díẹ̀ ńbẹ́ ó yá.
2: For you small scale industry, the cocoa produce development will come back and money will come back to you.
1: Ah, kábíyèsí Elédùmarè, honestly speaking, ó di kéji gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tí ẹ sọ yìí la rí. Wọ́n láwọn àgbẹ̀ ọ̀pà sórí oko àgbòlé lórí oko mọ́. Wọ́n ní àwọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín o tí àwọn ọmọ yín ọmọ jẹun ẹ níṣẹ́ tí ó pọ̀ àwọn èèyàn tún pàdánù iṣẹ́ báyìí ẹnìkan sọ fún mi pé láìpẹ́ yìí wọ́n dá àwọn kan dúró gbọ́ iléeṣẹ́ rédíò kan láìpẹ́ tẹ́lẹ̀ àwọn ṣe ìsọ̀sọ́rìn tí wọ́n dáwọn èèyàn dúró wọ́n ní 25% làwọn dá dúró àbí tí mò ń sòye àwọn èèyàn kàn ń dáwọn èèyàn dúró káàkiri lóríṣìíríṣìí àwọn èèyàn kàn ń pàdánù iṣẹ́ ìlú wa sámálámálá wọ́n láàmọ̀ jẹun àmọ̀ yó oúnjẹ wa le àtijọ́ àti mú wa di ó di fíìmù nígbà tí àwọn èèyàn tiẹ̀ ní privilege tí wọ́n bá ń ṣàròyé bó wá làwọn tí ò ní privilege bó la yóò ṣe wá nítumọ̀ fún gbogbo ẹ̀ wá sámálámálá gbọ́ orin tí ọmọ Sammy Blaze kọ tó sọ pé ẹ gbà wá ìkan náà tó ṣẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan láìpẹ́ tí ń trend lórí social media tó ní ẹ kọ́ Mr. President Nigeria kọ́ lóbe ó ní wọ́n mọ̀ pé bàbá òun pé tí wọ́n bá pe bàbá òun pé investment tí bàbá òun ní lórí ètò ẹ̀kọ́ òun pé ó ti wọ omi pé bàbá òun lè para rẹ̀ dànù tó bá fi lè gbọ́ pé ẹ jí ń gbé ó ní ẹ mọ̀ pé ìyá òun o ó ní ròyìn lè pàyà òun ó ní ṣùgbọ́n ẹni táwọn lè pè iná ni president ó yẹ pé president àwọn ọmọ ń fi ọ̀rọ̀ insecurity wọ́n fi ṣe content wọ́n sì fi kọrin ó sì nítumọ̀ gbà tí iléeṣẹ́ ààrẹ bá wo fídíò ó yẹ kí wọ́n máa sunkún ni ó yá ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀ kọ́kọ́ bá ń play ti Sammy Blaze olúwa gbà wá àti ti èyí tí sọ pé ẹ pé Mr. President Nàìjíríà kọ lóbe ó yá ọwọ́ rẹ̀ àmúlẹ̀lẹ̀.
3: Let's go!

0: ọmọ nàìjíríà ó yá kevin bá ń gbé fídíò pity my mama ń bá ń gbé sórí facebook kí àwọn ará ilé kẹ́ láǹfààní àti rí bí àwọn ọmọ yìí bí wọ́n ṣe fi kinní yìí dára tí wọ́n sì ń ṣàlàyé bí kinní òun ṣe rí gan-an àwọn ọmọ tí wọ́n wà ń sùkúù tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí àwọn bandit ti ṣì yàwọ̀ bẹ̀ tí wọ́n sì kó wọn tí wọ́n ń sọ pé ó yá ẹ mọ́ pé bàbá àwọn tó bá pé bàbá àwọn ìpín lè pa ẹ mọ́ pé ìyá àwọn tó bá fi lè gbọ́ pé ẹ pé investment ń ti wo omi ó lè kú ó lè já fáàbù ẹ wo ààrẹ ni kẹ́ ẹ pè ààrẹ ló kù báyìí tẹ́ ẹ lè pè kò sẹ́nì kankan tẹ́ ẹ lè pè mọ́ ayé wa sá málámálá ayé di fíàgan gan ọ̀sán gan ní aago mẹ́jọ àárọ̀ yìí ní ẹlọ́rẹ̀ káwọn ọmọ yàwọ̀ ta o àbúrò pẹ́ńkẹ́lẹ́ tí wọ́n ń gbé ojúmọmọ wọ́n ní ọmọ òru làásẹ̀ka bá a bá ṣe lójúmọmọ kò ní fara rí lọ láyé ẹjọ́ nu o ní ìsìn ojúmọmọ ló kù báyìí tí wọ́n ń ṣe nǹkan bú ọ̀sán ayé fẹ́ẹ̀ léwu ju òru lọ tí ó pẹ́ làbí sọ àsóòótọ́ ni òwúrọ̀ ayé fẹ́rẹ̀ léwu ju òru lọ ẹni tó wà lábẹ́ ìyẹ́ rẹ̀ nìkan ló lè bọ́ ìṣọ́ olódùmarè nìkan ló dájú ó ṣẹ̀ṣẹ̀ ń yé wàá bọ̀ báyìí ni kọ́mi bùkúnmi ọlá ìyá kí lóde tó fi gba gómìnà ṣèyí mákindé ní bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kí ẹ tó lọ rèé ṣàbẹ̀wò sí yàwọ̀ tàbí tí nǹkan abàmì ti ṣẹlẹ̀ wọ́n sì ń fa owó gómìnà òkè àṣà ti jẹ́jọ́ wọ́n ń fa owó wọn kì fún presidency bí ní iwájú UCAD o ó dà pé later after the ceremony náà tó ṣẹ̀ṣẹ̀ wà lọ́bẹ̀ lọ́jọ́ saturday tó lọ yìí lẹ́yìn bíi 16 days tí wọ́n ti kó àwọn ọmọ.
1: ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó lágbára níṣẹ̀lẹ̀ tí a bára wa nínú ẹ̀yí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè bó ṣe kan ti ọlọ́lá jùlọ wa nítorí tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí èyí tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wọn ìkejì wọn àbábúrò wọn lásìpè
0: àbí
1: colleagues wọn tó ṣẹlẹ̀ kò tí ì pọ̀sẹ̀ kan báyìí bí a ló pọ́jọ́ mẹ́ta péré ni wọ́n ti pé ẹ̀jẹ̀ pé wọ́n láwọn ń lọ ibì kan làwọn yà bó tún ò bá tiẹ̀ lọ bí nǹkan
0: ìjọ owó ẹ̀sìn ń tiẹ̀ ṣẹlẹ̀ wọ́n sì lọ king friday
1: ǹjẹ́ lọ friday so wẹ́ àwọn ló lè explain
0: àwọn yẹn lè lọ bí 16 days
1: níbẹ̀
0: mo rò pé ó dáa ẹ mọ̀ sọ̀rọ̀ lọ
1: àwọn ló lè explain in tó fi gé tó ti pẹ́ fún wọn dó nǹkan táwọn olóṣèlú máa ń sọ náà ni pé àwọn plan wà ńlẹ̀ àwọn arrangement wà ńlẹ̀ gọ́vnà máa ń ní àwọn bọ̀bọ̀ tí ilẹ̀ kó rí ìṣẹ̀lẹ̀ irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ó máa ń sustain protocols ni because ó jẹ́ yàjò but èyí tó ṣe wá kàn wá jù lọ báyìí òun ni bí a ṣe fẹ́ rí àwọn ọmọ tó ń jí gbé torí àwọn èèyàn ń sọ pé bó ṣe máa drag ẹ lọ tá a fi election yẹn pé ṣe ara àwọn tó ti ṣẹlẹ̀ yìí tá a rí nǹkan kan ṣùgbọ́n nǹkan tèmi tó dá mi lójú ni pé àìrí àwọn ọmọ yìí ewu ńlá ló máa ṣẹlẹ̀ o because Ibadan Oyo State kì í ṣe any other state o
0: gbogbo ayé ti tẹ́wọ́ gbà
1: á wọn ò ṣe máa
0: jẹ́ ó ti di movement báyìí
1: exactly wọn ò ṣe máa jẹ́ àwọn èèyàn gbé lọ́dà state àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ tí ìjọ ọmọ ẹgbẹ́ lè gbé kò ṣẹlẹ̀ anywhere before tó ti ń ṣe tẹ́lẹ̀ rè n tó bá dé ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ state ó ti ṣẹlẹ̀ ní south west nìyẹn tó bá dé south west ó yóò máa mi gbogbo nàìjíríà ni so mo gbàgbọ́ pé there will be solutions láti rí àwọn ọmọ tó ń jígbé yìí àìrí wọn yẹn mi èèyàn à ń gbọ́ burúkú lẹ́nu abọ́rẹ́ ni o nǹkan tó máa bí ò lè dáa nǹkan tó máa bí ò lè dáa ó sì ń tì náà ó sì ń bà mí nu jẹ́ pé kí ló dé tá àti rí wọn tá àti ṣètò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àti ráwọn ọmọ ìgbé àti bóyá force ni fine ẹ fẹ́ lo force ẹ fẹ́ kí nǹkan bàjẹ́ ìtẹ́ bá rí kẹ́ ẹ ló ń bẹ́ẹ̀ ẹ ká ti rí solution báyìí àwọn ọmọ yìí ti ń pẹ́ jù ń bí báyìí ó ti ń lo kóṣù kan báyìí so gẹ́gẹ́ bí nǹkan tí ọlájùlọ wa ń sọ ní gbogbo ìgbà fáwọn ṣiṣẹ́ pé a dẹ̀ mọ̀ pé tó ṣe níṣe pẹ̀lú ọ̀rọ̀ security kò ń ṣe gbogbo àwọn nǹkan tí step tó ń bá take làwọn máa ṣàlàyé fún aráàlú ok a mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń pẹ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ó ti ní ọjọ́ ń lọ lórí ọjọ́ so èmi ò mọ èyí tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tí èmi ó kọ̀ tún sọ fún wọn náà ni pé wọ́n sì ń lè sọ̀rọ̀ wọ́n sì lè calm situation báyìí wọ́n sì lè báwọn èèyàn sọ̀rọ̀ tó ń fẹ́ wònú hàn tó bá yá wọn ò ní lè sàn kankan mọ́ o torí tèmi ṣe ń wo sàkúnyìn tó ń lọ yìí tí kò bá jẹ́ pé a rí ìdánilójú tá a bá rí wé pé nǹkan kan fẹ́ máa ṣẹlẹ̀ tó fẹ́ jẹ́ èyí tó máa tu aráàlú nínú èyí tó máa ṣẹlẹ̀ ò lè dá o a lè for your state wé any other state ọ̀rọ̀ tí mò ń sọ mo mí ni ẹ̀gán sà.
0: ẹ ṣe thank you very much. Komile Olatunde Adebayo awon eyan so pe nitori pe gomina Seyi Makinde ti gbo afin to ni pe federal government ran delegation abo nijo Sunday ni afi sare lo be ni lo pajawiri njo Saturday so eyin na gbo be so si yori be
2: ti soro nibi te ti bere oro lowo Komire Bukunmi pe kile to je pe o gba ose meji kan to lo sugbon ti tenikan sele ni yajo yajo njo kija bijo keta ti won ti debe won fi se boku ba ku lagbo le ibi kan
0: yo kangun se nikan je nikan lo
2: kangun se nikan je nikan lo ni afi se so wi pe federal won wa gbo ku federal government in to fa na niyan mo mo ke to ba ko le je pe on ni ke ti e ton sa won bayi pe boya in man ti comrade fi qualify won boya ore ni boya colleague ni boya gini kan ni
0: olukuni
2: boya olukuni a cha di bi pe there is a swift action le ni ori but in there so pe won gbo pe federal government n bo ni o abi won gbo pe federal government n bo ni o ko ti eye ko di igba ti ijoba lo yen iyan ijoba apinle oyo kan to lo lai se pa fe lo ki funding of ni pe ati ri awon eyan lati other state ti en tin wa n ki ijoba ipinle oyo gan lori isele yen lati other state
0: koda presidential candidate SDP
2: SDP don ti wa
0: awon national working committee PDP
2: PDP ti ti wa lati wa ki
0: gomina gangan wa lo ki awon ti won wa believed directly
2: that is it say in temi ri nbe ni pe
0: aditu
2: se ri pe bi a se sumara wa si mo kan wa so fa awon eyan bi pe iru eleyi ta kan wa nse
0: be kilo ta awon eyan ko lu gomina gan out gan ojo kini ojo keje ojo keta ikerin karun ikefa ikeje ikejo ikese ikewa ikokala won de wo won ran won tin se activity won lo lori sisi ijo ta si declare tan se unity rally abi nkan ni mo po nbe ijo keje na ni nkan esele o e de lo be njo keje yen e lo njo keta e lo njo kerin e lo njo te to fi mu date ijo presidential ti won register certification yin as candidate still
2: to fi koja se ni demi ri nbe na ni pe awa
0: sa ni emi omo niyan mo ni abi bo ko ye mi o
2: awa eyan wa ibi oju ti o ye ki a fi
0: ko be pe ai lo won gan lo delay presidency gan tawon go fi tete wa pe gomina go ti lo be ki wa nti wa awa sa wa lawa kokko lo nigba ti gomina to ye po gan gan gan lo wa ni in charge o gan gan to ye pe stage lo ti se o gan go lo be now
2: o ti e le je be
0: mo ba wa wo pe ade mo de won so le de lo nti na se o awo ni fi ti e se ta ba na wo ti pe lai do ni
2: do o ti e le je be o de le mo je be but koko be koko temi kan ri nbe ni wi pe igbese yen buru die sugbon to ni pa wa eyan ti ise n to ye ka se a kan wa wa fi etele a n pala pala pa comrade ka ni pe a ti gbegbe seti o n pa government gangan lara nigbati nkan yen sele
0: a le gbegbe seti o pa government la
2: e se e wo re le ti a n se lowo yi awon eyan believe pe government la fi n pa lara
0: a le pa government la wa se ju se wa gebi omo ilu
2: ni pe kan close down schools pe kan
0: awon ni kan close down schools
2: as in pe awon NUT won ni kan close down pe kan ma lo bi se kan ma emi n be nikan soro bi pe who are we affecting ninu school de ni kan ti pa kan ma lo omo awon ta fe tam an send message si won ni o pe ke le gbegun se toto kẹlẹ gbẹgbẹ sẹ jọjọ ninu won ọmọ won melo lo wa school ta close ta lo affect lodo temi a n fi po lupi ni
0: sa wa ni se nkankan ni ani se
2: eh awon nkan to ye ka se ti o affect won ani e ya wo awon bi awon bi revenue generating company government ta mo pe ta won le yo ba sise laarin gangan ijọba o mo la ka lo warawa dibe ki enikankan mo wole kankan mo jade ka lo si aye gbogbo secretariat ka lo warawa gunbe ko si wole ko si jijade e ri pe chief action ma wa but eniki awon mama law school ka won gan ki won sise o mo kankan nu awon ten send message si ko si ninu school de ni pe ka mo lo ani nti yo affect won directly
0: omo Nigeria e ja die oke lohun ka gbe polowo oja kan si meji ma bo sabala keje to tori kwale jomi ti wa nule agbara nbi e ja polowo oja ba tin lo polowo oja Kevin ba n gbe video bi ti gomina ti lo sabewo si Adelabu ba n gbe si ori Facebook bayi bayi splash fm 105.5 Ibadan elori ma wo nbe leyin igba na ba n gbe video piti my mama ta lo vi audio le kan ba n gbe si ati ti egba wa o oluwa gba wa o send yin na si o ba ngbo na si ka won ara le mo je yin lo na lori facebook kin fi padade ngba ma padade eto gbangba la tata sese bere ni o yo fona soju kekeke o kwata ke lowo yin comrade oju oni tin thank you so much for being there always god bless you oya bosun owo re amulele e ku kale
3: Flash FM 105.5.
4: Make everybody talk one by one.
5: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this safe?
6: Everything just they increase, they increase. Data won't they buy 2K now. Now 7,500 naira. Now life be this.
4: Calm down. All this complaint when we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
7: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026 or ya open YouTube search for MTN data on trial make you watch am live and direct na MTN they bring una data on trial

0: Social Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-L-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
11: Calm down, make everybody talk one by one.
12: All this network just they suck our data. Person go subscribe for night, data go finish for morning. Which kind life be this self?
13: Everything just they increase. Data won't they buy 2K now? Na 7,500 naira. Na life be this.
11: Calm down. All this complaint when we dey complain about network, I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
14: We don't catch them.
15: Yeah, where?
16: MTN don observe all una complaint and dem dey invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial, make you watch am live and direct. Na MTN dey bring una data on trial.
17: Flash FM 105.5.
18: Ọ̀rọ̀ tó bá dáni lójú kìí kọ́ ni lẹ́nu. Gbangba làṣáta, ṣàkátá pàrà làásìntọ́.
19: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Gbangba làṣáta lẹ̀ ń gbọ́ lórí ìkànnì Splash 105.5 FM. Abiodun Adewole ló kọ́ mi. Mr. Double A ń lọ̀pọ̀ èèyàn mọ̀ ń pè mí. Ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì lórí Facebook. Mo ń rí gbogbo kọ́mẹ̀ntì yín o, ojú òní tìyín o. Adémọ́lá Adékunlé Sọ́líwọ́lálérè kò ní bàjẹ́. Yẹmí Ọmọ́tọ́ṣọ́ Adédèjì Kẹ́hìndé Ọlámídé Alàbá Yusuf Real Kenny Adépẹ́lú Mubarak Bayonle Adesola Peter Adewumi Kazim Olanrewaju Salaudin Olaitan Alonge Adeosun Timileyin Olalekan ati be be lo mo ri comment gbogbo yin lori Facebook e ma drop e ma pada wa kan gba ta si ko ba to Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan e je nkan ki alejo mi kaabo sori eto lasiko yi e kaabo sori eto isa alagba olusoji Timothy Salafia lewa
5: adukwa
19: pasito ni awon eyan mo pe yin ṣùgbọ́n mo fẹ́ kẹ ṣàlàyé ara yín gan lórí ètò gbangba làṣàtà lásìkò yìí ta ni olúṣọjí Timothy.
5: Ẹ ṣe ẹ̀ka àwọn gbogbo ilé níbi gbogbo bẹ́ẹ̀ bá ti ń gbọ́ mi. Bùtẹ̀ kí atukọ̀ ètò yìí Mr. Adobe lórúkọ Olúwa oyin yóò ní dàrú.
19: Àmì.
5: Ọlọ́run yóò ní dọ́bà o.
19: Àmì.
5: Ọlọ́run ti ń fún iléeṣẹ́ Splash FM ṣe olóòtú bọ̀ mọ́ fún yín ṣe o.
19: Àmì.
5: Ọlọ́run tó ń gbà fún yín lánàá kò ní padà lónìí o.
19: Àmì o.
5: Orúkọ mi ni Primary Doctor Olúṣọjí Timothy. Nínú iṣẹ́ ìránṣẹ́ eléyìí tí mo jẹ́ General Overseer Temple of Progress International Ministry tàpẹ̀ ní Topin ẹ̀ka kìíní ẹ̀ka kejì bẹ́ẹ̀. Bọ̀ nínú òṣèlú a kìí lo primate honorable la máa ń lò.
19: Irọ́ o, ẹ̀dùn ọ̀nà nínú òṣèlù ẹni tí ọba ti dìbò wọlé ń lò fún mọ̀ọ́sán ọ̀nàrẹ́bù ẹni bá ń pe àìlọ́nà ọ̀nàrẹ́bù láì ti dìbò wọlé impersonation ni o ń pe rẹ̀ ní tí ọ̀jẹ́ ni o.
5: Tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ẹ rí sọ ẹ sì tún wá rí sọ torí pé ẹ̀ gbígba councilor honorary post ni.
19: Tó bá ti dìbò wọlé councilor wọn ti di ọ̀nàrẹ́bù báwọn ọ̀nàrẹ́bù councilor.
5: Bọ̀ tí Yorùbá tí ìdìbò wọlé náà tó bá ti ń lẹ póstà àti gbà yẹn náà wọn ó ti máa
19: pè ní ọ̀nà
5: bẹ́ẹ̀ni kò wà constitution.
19: So
5: honorable Olúṣọjí Timothy náà máa ń pè mí. Pàápàá jùlọ ní àkókò tá a wà yìí èmi ni olùdíje fún ẹgbẹ́ People Redemption Party PRP ẹgbẹ́ oníkọ́kọ́ àṣeyọrí ní Ọ̀yọ́ South Senatorial District ní gbùngbùn Ìbàdàn fún Senator 2027.
19: Olúṣọjí Timothy PRP candidate Ọ̀yọ́ South Senatorial District ṣé ẹ rò pé ibi tẹ́ ẹ ti lọ rèé èèyàn kan ibi tí àgbọ̀n rẹ ti ga ni.
5: Ibi tó tẹ́ bá wo PRP dáadáa ẹgbẹ́ oníkọ̀kọ́ ẹ rí i pé láti 1978 ló ti wà. Tó bá dẹ̀ mú nǹkan wà láti 1978 that is I think 48 years ṣe ẹ̀ mọ̀ wípé wọ́n ń wù dáná ni wọ́n ń ṣe dáná ṣe exist up to date. Ẹgbẹ́ oníkọ̀kọ́ ẹgbẹ́ dáadáa ni kódà òun ni Peter Obi àti Kwakwan so fẹ́ lò. But condition tàwọn gbé wá fún national chairman ẹgbẹ́ yẹn ni ò tẹ́ wọn lọ́rùn torí pé wọ́n ní protocol àwọn kì í dẹ̀ ṣojú ṣáájú. Ẹgbẹ́ oníkọ́kọ́ PRP tá à ń sọ yìí People Redemption Party wọn kì í ṣe ẹgbẹ́ kan lásán ẹgbẹ́ tó ní protocol tó dẹ̀ ní agenda ni kì í ṣe ẹgbẹ́ kan tó jẹ́ pé yàn kan kàn sọ pé báyìí lòun ṣe tó kankabilitì kan lòun òun kàn fẹ́ lo ọgẹ́lítì òun wọnú ẹgbẹ́ yẹn. So ẹgbẹ́ PRP ni ó gbàjọba lọ́yọ̀ state àti ní senatorial Ọ̀yọ́ South àti ní gbogbo Ọ̀yọ́ state lágbára ọlọ́run ẹgbẹ́ oníkọ̀kọ̀rọ̀ kọ́kọ́rọ́ àṣeyọrí ni a ó fi kọ́kọ́rọ́ àṣeyọrí lé gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ á fi lé wọn lọ́wọ́.
19: Ọwọ́ ta ni padlock wà tí kọ́kọ́rọ́ bá wà lọ́wọ́ tín.
5: Ọwọ́ ọlọ́run ni padlock wà.
19: Ẹ̀yin wa mú kọ́kọ́rọ́ dání.
5: Kò wá fi sọ́wọ́ èèyàn kankan ṣùgbọ́n àwa nígbàgbọ́ a sì ń bi Ọlọ́run ọba ni kó ṣe kó jẹ́ kí èròǹgbà wa. Kó bá tọlọ́run mu.
19: Ó mi ń pẹ́yìn àtọ́lẹ̀ lè dán ṣe àmáńdé tọ́lọ́run bá ní padlock ẹ̀yìn ní kí. Ó mi ń pẹ́yìn ní gbákejì ọlọ́run báwọn.
5: Kò sí gbákejì ọlọ́run ọlọ́run náà lọ́lọ́run kò ní gbákejì bẹ́ẹ̀ sì ni kò ní gbákẹta. Ṣùgbọ́n bíbélì ti sọ oníká fẹnu wa oníká lanu wa gbò òun ó kó fún àṣẹ. Ní táwa fẹ́ là ń bẹ lọ́run 22 political party ló wà tèmi ò tiẹ̀ mọ̀ kankan nu wọn mi ò dá kankan mọ̀ mi ò mórúkọ kankan ju PRP lọ.
19: Ṣé ń gbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ òṣèlú gbà PRP lẹ ti join ni ṣé PRP lẹ kọ́ bẹ̀rẹ̀ láyé.
5: A ti ṣàwọn ẹgbẹ́ kan sẹ́yìn.
19: Wà á rántí wọn mọ ìsọpọ̀ ẹ̀ mọ̀ wọn.
5: Tí n bá mi ò rántí mọ́ PRP nìkan bẹ́ẹ̀ bá jí mi lójú ohun ẹgbẹ́ oníkọ́kọ́rọ́ PRP kọ́kọ́rọ́ ni lógo yẹn láti 1978 ó ní the oldest party tó pé òun làgbà. Àkùkọ
19: fún adìyẹ fún làgbà adìyẹ. Fótó ṣe pé old school lẹ́ẹ̀mọ́ sí gbogbo nǹkan yín ayé sì ti kúrò lórí old
5: Bí wọ́n old school kan ṣe bí àwọn nǹkan ọjọ́ ta kọ̀ sílẹ̀ náà ní bá fáyà ní ìsìn ọ̀làjú tó báyé jẹ́ náà nìyẹn. Ọ̀làjú tó báyé jẹ́ nìyẹn àwọn nǹkan ọjọ́ ta kọ̀ sílẹ̀ òun náà ní dà wà láàmú ní ìsìn.
19: Olúṣọjí Timothy Ọ̀yọ́ South Senatorial candidate fún PRP nípínlẹ̀ Ọ̀yọ́ kile to fi je pe bi ti agbon ti galeti lo yan ko kilo te bere bi kaselo abalaga kan su abi
5: yo e se mo ti ni 2011 2015 mo ti contest state honorable mo ti contest honorable bi ni 2011 2015 ah dele je ninu egbe I think ADP
19: okay
5: ajade na la kodu yi ah dele je agota opaso esida improvement lo nka lu kun be lohun fun to ba wa laye to improve so le jago to paso esida so olorun mo se wa ni jo kan wa loju kan na bi omi adagun so ade ta ba de wa wojo ri wa nsin a ndagba sin da keresi mo ta ba de sora kan wa na tete so siwaju ngba to ba ma fi ya nsin awa na so pa fe se governor se gba ta ba wa senwichi ta ba so pa odo la fe odo la fe se mo ko eji ma o ma backfire o
19: wa 2011 le oko contest gba
5: 2011 ni mo contest first state honorable
19: de wole
5: ben
19: nigba te se contest 2015
5: mo contest 2015
19: wole
5: ben
19: se contest 2019
5: mi o contest 2019
19: se contest 2023
5: mi o contest 2023
19: kino te fi gba break odun mejo
5: e mo pe nigba mi isulami oselu e a ni lati koko wa koko
19: isulami se yi isulami se yi
5: emi o mo ti so pe mi o mo ni kankan mi o mo se yi te
19: so mi o le wa so tsunami lo wo le so
5: mi o gbo se yi bi o
19: tsunami wo le wa so primate le pe ra yin awon omo leyin awon omo nu do yin gbo yin o e ba le gbo se won ni pastor wa ni mu le lori eto yi to le wo gbo se yi
5: emi o temi mo ni PRP
19: e le gbo se yi ri
5: mi o gbo nkankan mi o won ti get it emi lo PRP
19: egbe ni koko ni mo primate lo primate
5: mi o gbo nkankan
19: olusagun temo ni
5: te ba so PRP bi ri ka te ba mo be
19: se olusagun ni to abe kan fin sire
5: general overseer a church meji ni mi that was why I was called a primate se to ba ma je primate e lo wonu dictionary dada so ogbudo ni church meji si meta soke
19: e wa ndasa ko won ti gate yin lo ki primate mo so ko ti gate ohun lo
5: gba to se pe emi
19: o ni e mo se fe ran aye ati gogun ti benu e wa nkasa aye eni won ti gate yin lo se e mo pe
5: se bi nu oselu la wa ta ba de sochi a patewo a dupe lowo
19: olorun te ba de no se lu e kasa aye
5: teyan ba de lu romu yo se bi awa ara romu sugbon ka patereti emi o mo ntin jegbe kankan abi ntin se joba kankan dupe PRP ni 2027 come 2027 we shall win the election and ama occupy your state agodi yen lagbawo olorun
19: agodi government house ni o ke se bi se mo fa won yen pamosi
5: yes government house ni agodi PRP egbe ni koko
19: mo ni kilo te fi gba leaf odun mejo
5: agbudo gba leaf because agbudo ba igba ta ti se kan ti o mu agbudo je several loser ani lati kokko so seyin kini o sabo ba le gbe mi o ko se mi bo se ba mi na
19: be several loser re to re ti lose le meji to ba pe yan nkan kan sele several ba ti two and above o ti di several so ti lose le meji so
5: lagba wo le eleyi to wan boy ti wa ni
19: ti yin
5: wa so ni intasi
19: ninu PRP
5: ninu egbe oni kokoro gbangba o mo tun mu dani kokoro asiyori e de ko mo dressing regalia logo wa ni logo PRP red white and black gbe lo ko si mi lo o tun mo si pe mo nfi tinu segbe yen I love that party and it's a future party egbe to lojo waju ni e de wo ti ijoba ma pada si north loki oya ni 2031 PRP lo ma lead egbe to ni future ni egbe to ni future ni egbe ti egbe mekunu ni e wo form tam ndc tan gbe jade boy tan ta e wo form apc won so be ni omi ogbo apc atendc bi o e bi kun ni mi ogbo bi sugbon won so be ni o
19: omo bodolu so di timothy
5: omo ibile ibadan northwest ni mi
19: ibola ejuwere ayin delele lagbole ejuwere ayin dagbole
5: mo le claim bi world meta si merin
19: lati e mo claim ibi te ti se keke gangan ni baba yin
5: lati ward 80 na le nde
19: okay
5: lelele de
19: ayo
5: agbole baba ati minu ni ward 80 na lelele de se wa ward 10 ibe ni baba mi college ti won bi wa si ta ti gbe se kekere ta ti
19: lo si kilo ko agbole baba yin ile kina mo pe
5: ile olofe mewa na mo pa agbole baba mi
19: tori ile olofe mewa
5: idi tan fi ma npe be ni pe dadu wa fun olofe pe o gbudo sidoti sibi o gbudo pe wole o gbudo se gba na fi so won do olofe mewa
19: te
5: ba de benjamin de benjamin
19: okay
5: te ba so pe
19: lo benjamin si sagbole alagbole baba yin omo ibade bomo lo leyin
5: de o lagbole wa oko wa
19: ile kina pe leyin ni lagbole ejuwe nu leyin gangan
5: ile pade ni elelede o ni le wa oko wa si wa ni aba obidiran layegun
19: ile pade lelelede
5: ibule
19: lelelede wa
5: nina le nde.
19: Nina le nde.
5: Word eight.
19: Ijo le ti de be kan.
5: Ah mo tan ba pe family amon lo family mi sin. O mo pe family mi at least e kan lo su meta kan
19: pa ma. Tin ba de ile pade abi ki le pe.
5: Nina
19: le nde. Owo yi o mo le ba nbe se gbe bo wo sibe.
5: Ngba ta ti sin joba.
19: Ah
5: ti sin joba ta ba wa njoba gbe ma gbo ara nkan ta fe se na
19: niyan. Eh ti ni part kankan laye nu ni gbesi aye ni gugu adugo.
5: Olo olo e pe mo tun lele.
19: No mo bere ni pe se ti ni mo bere ni.
5: Olo ja ja nipa ayo.
19: E o ya kin nipa te ti ni lagbole baba yin.
5: Eh apart agbole baba gan lai ti iwo joba aimoye eyan lati empower. Aimoye transformer ti wo lo baje ta lo ba won se. Aimoye omi to baje ta lo ba won se. Aimoye moye ti o se ka. Aimoye wa lowo empowerment ta ti se even gan gba mo fe contest honorable 2015 mo se empowerment fun yan mewa mewa world kokan local government mi world mokola ni membe mo de empower yan 110 awon tailor awon fashion awon hairdresser awon loja bobo ta fun 10,000 en ta fun ni ise re awa o ti depo ka ko to di pa empower mi yan o ti mo wa lara ara agenda ta de gbe dani na niyan a se empowerment daada
19: peduna yato se empowerment ten so nisin ko se ko ni physical evidence tawon yen le foju ri to wa nbe ti o permanent as if for a while
5: o wa ni abebi te ba ko ri sibe ni
19: mo so on pa nkan te se to wa concrete
5: o na mo so
19: te le lay hands on empowerment en te se fun ti gbe lo now ani ki le se
5: record empowerment
19: wo le se ladugo tawon yen gori re koja Tuma won lo bade te fun lo ko fi tun se tan de pa revamped by honorable Timothy as in ipa te ko ladugo to ka ele ti o ti ke ti dibo lati njoya tin dado ta ba fele mandate yo se ori
5: te ba de was six ni abebi ni waju Saint Joseph ni abebi transformer to wa le ko vi taye ti baje mi ti mo se ni mo replace cable mo na wo obo ti
19: na ba bi ni was six
5: e mo six honorable SOJ lo soro wa bi emi witness ni word 8 lato da lomi to oju
19: mo so mi fun oni e mo gbo mi so mo ni fun so lati Paris ni France won bere si ni message lori platform awon diaspora pe Mr. W ati primate so oro te so le kan te so pe won ti geti yin lo ini so pe primate ni won geti ohun lo enikan na comment lori Facebook yemi omo toso oni if pastor is doing politics if he doesn't lie before immediately he join politics lies don't start he doesn't remember any political party name can you imagine
5: wole reason be se ba ko te o ma nse ni o ma gbadumo eyin ogudo ma ya kaakiri ibi to ba nlo logudo kojumo
19: Western Ministry lori TikTok thank you so much and God bless you now ti aba bini lere ti won ba ni ke ka ni meni meji meta merin lati gba te ti bere oselu awon bulletin pass pa gbole yin la kokko so nisin e si leyin le revamp transformer la gbole yin te ba puru awon la gbole yin oja yin o comment e mo lo sori Facebook o Splash FM 105.5 Ibadan eyan ara na le ndi e mo lo be awon kan gan ti

0: le help mo ye pe
1: emi o ba yin da ko eyan bi o
0: to di di omo ko mo wule se da wa ko mo wule mo so pe o se wa la
1: kan o se campaign lo se lu mo ko be kan ba nawo nawo ke di lo ni gbese
0: ti wa lo lo wo se
1: so mi o ni keyan mo nawo apo e kinde kan lo lo ko ya re tin
0: lo yin se ma so ba lo radio da ko omo nigeria
1: so se on this time to mo ni pe PRP egbe oni kokko ni o win your state to bi pe a ni home advantages being that candidate you are at Okeogun Kishido ka government lo ti wa so ko si ka mo yoku mo wule da ma mo to po to bi pe Okeogun lo kan Oyo Ibadan tin se ti pe laye Adedubu ni won ti janfani Okeogun gbeyin yen do governor Akala Adebayo Alawa Akala
0: banki baba wota daada banki baba wota daada ko ni baje
1: so edun leyi igba yen mo bi anfani yen ja wa tun ti wa gbe anfani yen lo soki ogo bayi
0: oro te so le kan
1: gba kan jejeje ni
0: to
1: mo won ni omo wa ni esijo se
0: mo sa nbo eyan ara le e mo binu oro ti so le kan pe kini kan lo ni kini baba re tin lo lorun e mo binu e mo pe radio ise se ti won awa lo ye pa won oro kan o ye ko bore lori radio e mo binu mo bo mi la ba la be e se bi npe egbo e se bi npe egbo laarin mi ati yin laarin seju kan ke komodi pe e so pe nbe lowo yin se be fe fi PRP negotiate ni to re yin na mo pe le dibo wole lo yourself mo nbi ni o mo nbi ni o
1: e fo ni o
0: mo nbi ni o mo nbi ni o
1: e wo bi ta ba dibo tan come January 16 2027 by the grace of God pelu ati leyin olorun alaye ta ba dibo tan ta kede PRP ta wole se mo ke governor of February I understand ibo federal election ni se pelu president senator and rep iwe emi ti mo so we yi pelu ase lowo olorun alaye ta ba ti announce me for your senatorial mo tun pada bus bi radio station gbogbo radio station ti bade gbogbo ibi ti mo jode ma ibi ti mo gbe kende kan de ma pada jode
0: te ba gba mo lade le jode
1: ma pada ti wa dupe ma se thanksgiving lo radio pe mo so be o de ri be negotiation ke se mo fe e ma gbo ta mo fe negotiate fun ta lo ni wait ta lo ni charisma mi lo your side mo fe negotiate fun ta lo ni charisma yen
0: gbogbo awon mo fi se o gbogbo awon di omo kan kan lo se ni won belegbe yin ni awon di omo re lo se ni
1: gbogbo kan gas uta lo se lule mi gas uta ni mi gbogbo polling unit to wa ni your state ko si n ta fe mo local government by local government map of your state nbe lo bi wa be ni mo so fun yin na loku government ti mo fi dibo nsin ohun ti mo se research ti mo de mo daada ti o ye mi yekeyeke ni
0: to ye mi yekeyeke eyin le wole your south
1: pelu ogo lowo olo pelu ogo olo ni o
0: te ba wole nko kini o sele
1: ni wole bo la se ni mo wole gbe te a ti fi to olon si waju ta mi yan si ni fe wa
0: se won riran re sin ni abi e so pelu
1: da e wa bo ni ngba ti mo mo ke temi laye nfe PRP si legbe taye nfe gbe oni kokon legbe taye nfe
0: boya awon ara le to fe congratulate yin le ni npe mi hello
1: o beta
0: o kọyin ati bi te tin pe
2: thank you southwest constituency ega kabata legbe segbe o
0: kabe se lede
2: ba ayadoye ni gale
1: governor wa niyan
0: governor yin re
1: o ni ayadoye tan dako
2: when there is confusion the leader can emerge nkan to fe sele ni ẹgbẹ́ inú ọ̀fẹ́ kò níbi ló mọ́ èmi wá fi ẹlá sog tó wà pẹ̀lú ẹ̀yìnlẹ̀ mọ́ yìí ẹ̀ gbogbo ya jésù kristi ṣe kò lè rí kankan ṣe ilé ẹ̀ prophet is not recognized in his own home ṣùgbọ́n àwọn àdàmọ̀ dáṣẹ́ mọ̀ àdàmọ̀ àyọ́ndòye níjọ́
0: ìgbà
2: wojú ọ̀dẹ́gbẹ́ ọ̀nà ìlú wa pé iṣẹ́ ribiribi tó ti ṣe nìbàdàn northwest ẹ̀kọ́ kéèmí náà lẹ́yìn fún federal constituency tí mo lọ fún lẹgbẹ PRP presidential aspirant tá à ń gbójúlé tá à ń wò náà kan ni donald duke
1: ọmọ crossfader
2: tó dẹ ti ṣe dáadáa ní òbútù cattle ranch orúkọ dẹ lábàwọn tí confusion bá ti wà nǹkan kan lè ṣẹlẹ o àwọn òṣèkú ń fi wà o a fẹ́ délé àṣẹ adẹ̀fẹ́ mú ilé ìgúté yíyanjú ọkọ̀ ti wà lórí
1: PRP
2: aminu kanu ló dá pátì yẹn sílẹ̀ láti 1970 bí sog ṣe sọ
0: ẹdúnà kí ló tẹ̀yìn náà wà sórí ètò kẹwàá ṣàlàyé ara yín tẹ fi ń pè lórí rédíò.
2: máa wá nígbà tèmi èyí ń tẹmọ pé àwa ní ìlú adẹnilànà bá ti wà wò kí n ṣe kangaroo adẹwà monitor kí n ṣe owó náà fi ń ṣe
1: àwọn
2: iná tó ń gba.
1: Báwa
2: lọ fún election. Àwa gan la kọ́kọ́ gbé gbogbo àwọn candidate wa dé INEC. Lọ́dẹ̀ jẹ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ lórí pọ́tà yẹn. Àwọn ò kì í fowó ra ìbò. ọjọ́ iwájú là ń tà.
0: Ọ̀dà
2: Ìṣẹ́gun dẹ̀ ní wa PRP Victory ni.
0: Ọ̀dà
2: Victory Ìṣẹ́gun tó dẹ̀ dájú ni.
0: Ọ̀dà
2: Ẹ̀ṣẹ́gun Ẹ̀ṣẹ́gun ètò.
0: Ẹ̀ṣẹ́ mo dúpẹ́ pọ́lú ẹ̀rùn ní dàrú.
2: Ọ̀wọ́ kan sọ kó lè yá àwọn ọ̀dọ́ ni.
0: Ẹ̀ṣẹ́ thank you. Ẹ̀yin tọ́ọ̀tì wúlẹ̀ ti fẹ́ Thanksgiving service tẹ́ bá ti wọlé.
1: Mo ní chọ́ọ̀chì tèmi ebi mo sọ fún pé chọ́ọ̀chì méjì mo ní that was our main primate.
0: Ok ibẹ̀ ní báyìí invite àwọn èèyàn wá.
1: Nígbà mo ní tèmi tí màá ti ṣe Thanksgiving náà so yẹ kí n tún lọ yá chọ́ọ̀chì lónìí.
0: Nígbà tí ẹ bá ní tiẹ̀ ṣe ibi mosque ní tẹ máa lọ àbí chọ́ọ̀chì nìkan lẹ́ ti ṣe Thanksgiving.
1: Gbogbo ìlà kò pọ̀ bó lè rí bó bá ń ṣe tiẹ̀ tó bá fẹ́ tó bá ń ṣe dúpẹ́ àpà wo bi díà.
0: You will be there.
1: Yes.
0: Nínú lady wọn.
1: Olóṣèlú ẹ máa gbọ́ olóṣèlú ò lẹ́sìn.
0: Wọ́n ti lẹ́yìn ni ẹ sọ pé ẹ̀yin lẹ́sà wọlé Ọ̀yọ́ South.
1: Àmì kan Ọlọ́run ló sọ bẹ́ẹ̀.
0: Ọlọ́run sì lè sọ̀rọ̀ kó mọ̀ mú sẹ́.
1: Mandate Ọlọ́run is a God mandate.
0: Má padà pè yín tá a bá parí election.
1: Wàláì is a God mandate.
0: Ẹ sì gbọ́dọ̀ mọ̀ wá. Ẹ tún pé wàláì primate ń pè wàláì. Ẹ ní wàláì is a God mandate.
1: Is a God mandate. Mandate Ọlọ́run lélẹ̀.
0: Ẹ ti wá pé Jésù ti pé wàláì lè pè.
1: Ètò tọ́lọ́ torí pé àwa ò kì í báwo náà ṣe máa ń pè àlè àkì discriminate àti Muslim àti onífàyín tó bá bí o máa sìn ọ̀nà tó gbà yíwọ nìyẹn. Ọ̀nà tó gbà jáwà ní Jésù táwà ń pè.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ yín Olúṣẹ́gun
1: Olúṣọjí.
0: Olúṣọjí Timothy.
1: Ẹ mọ̀ jẹ́ wọ́n ṣì bò tẹ́. Ẹ mọ̀ bá mi jẹ́.
0: Àní dààmú. Ẹ sọ pé gbóhùn kọ́kọ́rọ́ ni àbí.
1: Bẹ́ẹ̀ ni PRP.
0: Lásìkò campaign bá tó.
1: Olúṣọjí Timothy PRP for Senator Ọyọ́ South.
0: Ẹ mọ̀ wọ̀rí. Ọlọ́wọ́ kò àmọ́
1: sí. Àti gbogbo Ọyọ́ State pátá ní 2027 kò yẹ.
0: Ọlọ́wọ́ kò àmọ́ sí. Ẹ̀yin ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ yín Olúṣọjí Timothy. Nígbà tó ń bọ̀ wọn nìkan wáyé bá ń dákọ̀ àwọn tẹ́ ẹjọ́ wá.
1: Àwọn tá a jọ kọ́ wọ̀ ní Director of Social Media and Publicity Comrade Ogundairu àwọn náà lọ́wọ́ àánú studio yìí. Ẹnìkan náà bẹ́ẹ̀ ń ta ẹ sọ pé kí.
0: Olówó Aké Khalid àbí. Aké àwọn náà ẹ ṣe àdúpẹ́.
1: Àwọn ni coordinator Ìbàdàn North East.
0: Ọ̀dà ẹ ṣe àdúpẹ́.
1: Fún campaign structure senatorial wa.
0: Ẹ ṣe àdúpẹ́ ojú òní tì yín. Tó ọmọ Nàìjíríà ẹ mọ̀ bínú ẹ̀yìn ẹ̀dín sáré dá tọ́mìnà. Ẹ̀yìn ó yá lórí Facebook Kevin mo bá ń sún àwọn fídíò lóríṣiríṣi. Nígbà yìí Alhaji Rasheed Adébísí ọlọ́pọ̀ èèyàn wọ́n ti wà pẹ̀lú wánulẹ̀ agbára báyìí yóò wá fọná sójú kẹ̀kẹ́ gbangba làṣáta ẹ̀ ńlẹ́bẹ̀ẹ́ ẹ̀kú kalẹ̀.

0: Pásítọ̀ ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún gbangbala ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM. Ẹ̀yìn bó ṣe wù mí láti bẹ̀rẹ̀ ètò yìí ni pé mo ti kọ́ ti àwọn sáàtì kọ̀ọ̀kan lẹ̀ tí mo fẹ́ fi síde pẹ̀lú Aladi Rasheed Adebisi Olopo èèyàn, ṣùgbọ́n ó dùn mí gàga pé ǹtí ní ilé lò báyìí, ṣùgbọ́n ẹ jẹ́ ń gbé yín wọlé. Aladi Rasheed Adebisi Olopo èèyàn, ẹ káàbọ̀ sórí ètò yìí sá.
1: Báwo ni dáadáa mo bẹ́ẹ̀ o?
0: Àdúpẹ́ sálàáfíà lẹ́wà.
1: Àdúpẹ́.
0: Ẹ súnmọ́ máìkì un dáadáa kó lè bàa dún kẹ̀rìrì dáadáa.
1: Ìyá gan-an ni.
0: Ní dáàmú.
1: Àwọn dáa pé àjọjọ́ kò lè ti pọ̀ jù.
0: It is well. Ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Àdúpẹ́. Ṣé dáadáa mo bá
0: a? Àdúpẹ́.
1: Ojoojọ́ mẹ́ta àbọ̀dún.
0: Kò tí ì tọ́dún mẹ́ta. Ọjà tọ́dún.
1: Okay.
0: Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe primary ẹ ṣe kọ́ngẹ́ẹ̀sì ẹgbẹ́ PDP, ẹ̀yin kan ṣe kan wọ́tá ṣẹ́ẹ̀dì àbúrò lẹ́sẹ̀ ṣe ń jọ náà ni àwọn kan ṣe
1: 2022
0: kọ́ yẹn. Ok,
1: 2019
0: ni. 2019 ni. Tẹ́ ẹ ṣe kọ́ngẹ́ẹ̀sì oríṣi méjì.
1: 2022 pẹ̀lú àtàwà àtàjà.
0: 2022
1: Táwa sì ti wà ní kílòpẹ̀.
0: Jọ́gọ̀.
1: Jọ́gọ̀.
0: So níbi jọ́gọ̀ yẹn tí àwa padà wá ní táfíyìn lẹ́yìn ìgbà náà, ẹ wá sọ pé àwọn bá mọ́tò jẹ́ ẹ̀, wọ́n bá nǹkan jẹ́ ẹ̀, wọ́n dẹ̀ àdẹ̀rí fídíò ẹ̀ lóòótọ́ lórí social media tán bá, in fact mọ́tò àwọn reporter wà ń bẹ̀ tán bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ wá sọ wípé ẹni tó bá nǹkan yẹn jẹ́, wọ́n mọ̀ gbé ṣe pé ìpín ó sì mọ tẹ̀lé ẹni tí ó rán wọn pé kán wá ba nǹkan jẹ́. Ó sì ní ẹni tẹ́ ẹjọ́ ń jà ńgbà náà tẹ́ ń gbìyànjú àbí sọ pé ìpín ó mọ tẹ̀lé ẹni tó bá ba nǹkan jẹ́. Mo wá fẹ́ bèrè pé ẹni tó ba nǹkan jẹ́ tí pè ń tẹ̀lé òun tẹ̀ sọ pé mọ́ ràn ni nínú ọ̀rọ̀ yẹn, sọ́dọ̀ pé mọ́ ràn ni. Ṣé ẹni tẹ́ wá láwọn èèyàn ó mọ gbé sépè pọ̀ ba nǹkan jẹ́ tí pè sì mọ́ ràn ni tẹ́yìn àti ẹ̀ wá jọ ń ṣe ní ìsìn, bó o lè pè ṣe wá ní padà tó ràn àbí bó.
1: Bó o lẹ ní ta lẹni tó rò pọ̀ ba nǹkan jẹ́ ń bà náà.
0: Ẹ tún ti béèrè sí mi padà.
1: Bẹ́ẹ̀ni, èmi náà lè béèrè nǹkan lọ́wọ́ rẹ̀.
0: Ìrọ̀ èmi ni atọ́kùn ètò lónìí.
1: Ìrọ̀ o tí wọn náà bá sọ̀rọ̀ á béèrè lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ atọ́kùn nìkan fẹ́ sọ wá di mógún nìyẹn. Tí wọ́n bá béèrè ọ̀rọ̀, àwọn náà béèrè padà. Ìwọ tí sọ ta ni mo sọ pé ba nǹkan jẹ́ ń bà yẹn. Ìgbà yẹn lèmi sọ pé.
0: Sẹ́yìn ò láì dé ẹni tó ba nǹkan jẹ́ ni.
1: Ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀kọ́ à ń ṣe kọ́ngẹ́ẹ̀sì ni, òṣèlú bó dẹ̀ ṣe ń wà ni. So èèyàn lè jà ẹnìmọ̀dé ló lè wá kó ba nǹkan jẹ́. So omi ìmọ̀ àwọn tó ń sọ mọ́ ẹ̀.
0: Ó dà lẹ́yìn ìgbà náà nígbà tẹ́ di kámpù sí NNPP. À ń ṣe intaviú lọ́wọ́ lọ́jọ́ náà ni ẹ kò bọ́n wá sádùúgbò yín. Tí bọ́n ń dún láìfù nínú intaviú tí mo sáré stop fídíò lójijì. Ẹ rántí àwọn wo ló kò bọ́n wá lè yín gbà náà.
1: À mọ̀ wọ́n tí wọ́n pọ̀ tà pọ̀. Tí a bá ọ̀pẹ ayé náà ọ̀tá ti pọ̀ jù. So ẹ lè bẹ tó kò mọ̀ wá màtí ṣe bí màtí ẹjọ́ ń ṣe intaviú lọ́wọ́ mi ò kúkú jáde. Akẹ́jọ́ gbọ́ náà ni inú mi náà pàjọ gbọ́ pàpàpàpàpàpà. So ìbọn ṣá dùn. So àjọ akẹ́jọ́ gbọ́ náà ni ẹni tó kò mọ̀ wá gangan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òmu.
0: Ẹ má wọ èèyàn kan,
1: àwọn tá a mú bá yẹn, àwọn PMS gbà yẹn. Àwọn PMS amẹ́ni.
0: Àwọn wo ló ń lo PMS, àwọn wo ni àwọn PMS ṣiṣẹ́ fún?
1: Ṣe bí àwọn ọ̀sìlárì ní gbà yẹn àbí.
0: Ok. Àwọn wo sì ni ó ń lọ ọ̀sìlárì, àwọn wo lọ̀sìlárì ṣiṣẹ́ fún?
1: No ẹ̀ a lè sọ pé sọ̀rọ̀ pé tíjà bá wà. Anybody ló lè ṣiṣẹ́ fúnra wọn. Ibi tó ọ̀sìlárì bá wà ní táìmù yẹn. Ibẹ̀ náà oúnjẹ tó ń jẹ kò ní fẹ́ kọ́ bọ̀. So ìyẹn ti lọ.
0: Ìyẹn ti lọ.
1: Ọ̀sìlárì tó ń sọ igan èèyàn mi ni náà.
0: Ní ìsìn ẹtí ó ti dèyàn yín. Torí mo rántí pé ìjà ẹ̀yin méjèèjì ó tọ̀ fún gangba náà.
1: Bẹ́ẹ̀ ni bọ̀ ní ìsìn èèyàn mi.
0: Ó ti dèyàn yín ká bèsè lódùmarè.
1: Ẹ bá ti jà díẹ̀ ẹ tún sọ rẹ̀ ẹ lè mọ jà lọ láìláì.
0: Tẹ́yìn bá ti jà díẹ̀ èyàn ó tún sọ rẹ̀.
1: Ẹ bá lè mọ jà lọ ẹ kọ̀dá.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí Aladi Rasheed Adebisi Olopo èèyàn inú ẹgbẹ́ APM lẹwà báyìí pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé.
1: Pẹ̀lú àṣẹ ọ̀la.
0: Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn kan máa ń rò wípé ìjà tí ń ṣe láàrin àti gómìnà Ṣèyí Mákindé bí ẹni pẹ́ ní parí ẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ parí ẹ̀ wọ́n yẹn rí pé ó mọ̀ sí ẹ parí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn bá fẹ́ intaviú yín nígbà tẹ́yìn àti gómìnà jọ ń jà ẹ yìí lè jáde lọ sí live intaviú ẹ mọ̀ ní ká máa wálé yín á máa wálé yín gbogbo táìmù ni. Ṣùgbọ́n nígbà tẹ́yìn àti wọ́n jọ parí ìjà báyìí ẹ̀kàn ní Liberty ẹ̀kàn jáde ni. Ṣẹ́rù ń bá yín ni ṣé tí gómìnà bá ń bá yàn já sí ọmọ lé pẹ̀ mí ẹ̀ ń tẹ́ fi lè jáde lọ sí intaviú ní táìmù yẹn.
1: Irọ́ sórí táìmù yẹn nǹkan tó wà ń ta ní táìmù yẹn òun náà láti sọ̀rọ̀ yẹn. Ẹni tí ò bá mọ nǹkan tó bá yá yóò yẹ. Tí n bá ṣe báyẹn ń bá yẹn tí ìjà bá ṣẹlẹ̀ lẹ́nu ìwìyà. Wọ́n lè ní ọlọ́pọ̀ èèyàn ni o olopo eyan ni o so yen ni mo try lati so kode si te ba ti mo nkan ti o ye ke si on ka lu ko ajoko ajoko je so n to fa n gba yen ni mo ka fi kini yen le pe oke ba to ri pe emi wa nle gan oni won wa so ti wa jade lo nko idi ni e ti mo fi se bayen bayen for security reason ni
0: for security reason ni ninu interview te si last
1: okay
0: e soro wi pe ori omi amzati wi pe content creator ni
1: pe mo te ba tin bere ori omi ni gbogbo gba a ma da bi pe an ba ti e lo eyin o ti foro ori omi le e se bere nkan mi because igba oro laso de be yen ki se pe but a de de bo sori radio mo pe ni content creator no a soro ni te an ba te soro yen ti lo ni yen so mi o mo fi soro ni kon mo pe fa o se na ni content creator no pe wo ya even iwo na ti ba ko se ni radio content creator ni wo so won do pe wo je wa ni radio a mo pe o ma splash
0: eni
1: tori pe wo wa lori radio n sise n radio
0: ma
1: pe wo ni o se radio station splash
0: so
1: awon ti won si lori radio ta ma wa lori facebook
0: oruko
1: ti won je ni ki so oruko to bad na one create content pe oro kan o an o dele wa fe lo so so anybody
0: ti content creator leyin na
1: mo le soro lo emi o ta ba soro lori facebook
0: leyin na mo posting kan lori social media lori tiktok
1: iru nkan ba be ni
0: content creator leyin na lori tiktok
1: be ni anybody lo le se nkan yen so mo tejo elomi ba ti wa tun wa poju to de ma n ro po mo ro so awa ni o na ti de content creator so iye ni ni o fi we ori yo mi nba tori pe ibi to ti bere niyan ise pe mu ise bu
0: now agba egbe ni
1: yin le yo ti bere
0: agba egbe ni yin ninu egbe APM
1: be
0: asiwaju si le ma je fun gomina Seyi Makinde se advice won gba ti oro awon omo ti an ko nsele pe a gomina o ye ke ti lo ki won nbe o ye ke ti lo sori re o ti won o fi wa lo to fi di last Saturday kan to lo leyin bi ose meji
1: No. Oh, tori e te ba ri lori video. Abe ba ri tan ba record. O nle ye yan ma nso ni. O ti ye anything but ti gomina ba lo sibi kan. Awon ko ti lo saju. Gomina e se nkan ti e kan le so pe ki gomina to lo ye. Se yi ma se ti gomina nse labenu lori kan ma e le jade. Ma te ni gomina o tete lo. Se li lo ni abi kan won mo jade. So yo ni awon meetings awon nkan ti won perform awon ko to wa kan be yen so
0: ni lo ma show pe gomina wa empathetic
1: awon to ni awon ti nkan se do won ma because won gba ti won dibe nje wa ri pe inu awon eyan dun wa ri pa awon eyan won inu won dun won te won lorun won di mo won so to ba ye pe eyan ti o ka si ni won a ti aju ba yen lo even bi gomina se nbo yen won a ti da kini le won a ti ma se kini pe ko le wa kan no asiko to ye ko lo na lo lo asiko to lo ye ko lo lolo
0: kini eri lara cyber prof te fi jagba nu egbe APC
1: mi o ja cyber prof kini mo fe jagba fun gbogbo awon to wa lori facebook ta ma nsoro sasaleti o nso ma mi nbe sasaleti mi o ki ndun nu sasaleti a ki njo nsoro a le ma jo adigun badan ni everybody even APC PDP gbogbo won opolopo won so ki se pe mo jagba o wa gbogbo yen na lo ma wa sodo mi ko se en ti o wa ngba to wa mi jagba o wa ni
0: tun lo wa ba yin fura re
1: be ni o lo ba mi
0: bo n fe mo tele yin
1: be
0: ke se pe yin le ni e ba po mo wa ke se pe yin le po ti e o lo wa ba yin
1: no o wa nbi o lo wa ba mi fura re mo wu ni
0: e wu ni
1: be
0: da lorun
1: e be
0: olopo yen da mi lorun
1: eh so won de wa lo
0: Ebi
1: na ko e de te wa wo yi. Mo ti ma ti pe ti pe o. Te pe lori omo nba mi soro o. Mo ma nse dada pelu e. Mi n pe ko wo so pe pe nde so pe ko wa. O ma ti bi kan ma ti o wa te yan lorun. Te ma le ri bo mi yan sa try re na. Yan ma n try ni. Koda ile ise si ile ise. Yan try re. Bi won na lo sise lodo ilaji lenu jo meta yi.
0: Se tun wa ma ran mi leti ni yun ti koja lo.
1: No ti mo so ni pe o try na niyan. Eyan ma n try.
0: Sebe ina ko PDP lo
1: NPP mo tun pada
0: se tun pada se APM
1: mo wa try lo di e o lo ma na try mo bi niyan o try ni ko n gbiyan jubo mi wo e ma e jo ba ti try ẹ ta nu
0: ti o ba try
1: o lati try to ba de try o ni mo bi to ti ku o ni mo yi bi to ti ku to ba try elomi a try lo a yi lowo ibi to file a o pe kilo nko nbe fun elomi a de try a ni a ko nde ti ku o ti pe so meji ni try iru ti ohun nisin o da loju pe yo mo so pe a ko nde ti ku o ti
0: yes cyber prof
1: eh iru ti wo ti wo pada iwo debe lori pe ko jora won so beginner ze ri ni
0: ah se mo tun fun mi lego fa lori eto mi
1: no lego fa kon wa abo wo ah tini e bi kini e se ri mo fi anju we ni
0: mo ri pe mi na nbp tayin na lo jora won le ni se pa
1: lo si
0: so the same thing na ni
1: eh kaka na ni
2: Flash FM 105.5.
3: Oya eyin omo lowo idan o tun ti ze fufu osu marun akoko ninu odun ni awon to tap ti gbenu si cash e lera lera lo ni back to back abere latori new year cashport lo sori valentine cashport easter cashport nko awon eyan tun gbenu si yen lo ni gboro aye okaze cashport yen gan lo fa fa ka ma wa ti so nipa ileya cashport pelu eran agbo to sene nko e cash e elerin ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sade ohun o ma set ni set ni ni bayi asiko ti to lati gbenu si mid year cashport inu osu kefa yi ugbo to le ni milionu lona dota naira 50 million naira ni awon olorire to le ni 100 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbo pe lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o Wednesday June 24 yi ma tun po ni ti gan pelu seke dugbe owo lotun losi lori Splash FM *347*1004*1#. Lori Lagelu FM *347*1004*2#. Tabi lori website wa www.cashier.ng. Pelu media cashport inu osu kefa yi atiko rire mi dede. So ti cashier, omo mo ti cashier.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime and data loan.
4: Ni West Midlands Open University amu ki eko wa larowoto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,000 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo yo sese pari ile iwe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
5: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello, Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: Splash FM 105.5.
11: Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu. Gbangba làṣà ta, ṣàkátá pàrà làṣìntàn.

0: wọlé kan kọ́ṣá ìwọlé náà bí.
1: Kọ́ṣá ìwọlé náà.
2: Ọlọ́run ẹ rí àbí.
0: Ọlọ́run ó gbà.
1: Àmì ẹsẹ̀ àdúpẹ́. Àmì o, àmì o, àmì o, ẹsẹ̀ àdúpẹ́, thank you very much. Ẹyin ojú òpó eléyìí náà ṣẹ́jú, ta ló wà lójú òpó yìí? Hello? Hello? O kọ yín àti bí ẹ ti ń pè. Ẹ ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò.
3: Mo kí ni bàbá tó wà fẹ́ ọlọ́pọ̀ èèyàn.
1: Yes, sir.
3: Bàbá ẹ ṣe jẹ́ ká wọ́n náà bá ti tu Nàìjíríà náà. Nígbà ìṣọ̀ ìkọ́lọ́ kan, ẹ wọ́n náà bá ti fi kọ́ṣúṣẹ́ wa. Nígbà tí ẹ wá jíjẹ wá sọ ogun jẹ́sọ̀ yìí. Tọ́bá jọ́ mọ ẹbí lọ́wọ́ lára ẹgbẹ́ kó lọ́kọ́ pápá mọ́ra nìkan. Sálẹ̀ mọ́ fẹ́ gbé jẹ́sọ̀ yìí. Ẹgbẹ́ gbàgbẹ́ ẹgbẹ́ kẹ́ wọ́n náà bá ti tu kọ́ṣúṣẹ́ sí. Sálẹ̀ sọ mi wá kàn. Orí ẹ̀rí àgbàgbà ìṣẹ́dá.
1: Ẹ má wá sọ̀rọ̀ báyìí lórí rédíò kí láadé ẹ̀yin èèyàn kò ní ìdíkẹ́ gbọ́ ẹ̀yin ara lé ẹ̀dàkùn tẹ́bá fún yín láǹfààní ẹ̀dàkùn ẹ̀ mọ̀ sí ló. Hello? Ó kọ yín? Ẹni ọlọ́run mọ̀ ẹ mọ̀ pèrè ayín lẹ́ni ọlọ́run mọ̀ àbùrọ̀fẹ́ sọ tí ọ̀dà làbùrọ̀ mọ̀ pèrè yín lẹ́ni ọlọ́run mọ̀ ẹdúwẹ̀ àdírẹ́sì yín ká mọ ẹni tí ń sọ̀rọ̀. Hello? Ó kọ yín ti jẹ́? Yes, sir. Oyú Aláàfin.
4: Mo kì í ṣe kú ètò.
1: Yes, sir. Yes, sir.
4: Mo kí àwọn bàbá wa náà fún ọ̀rọ̀ láti àárọ̀. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ pe àkíyèsí wọn ni pé yóò pápá jùlọ lórí ọ̀rọ̀ bàbílẹ̀. Ó dùn mí. Mo pé bàbá lè sọ gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn pé àwọn ọmọ pé ìjọba àbí kò ṣiṣẹ́ pé ìjọba àbí yóò wà nípínlẹ̀ Ọ̀yọ́ kò yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Tí a bá wo ọkùnrin gbogbo gbé tí à ń ké káàkiri báwo ni ọdún ọbẹ̀ tí bàbá gan lónìí dàbọ́là ó gbìyànjú láti rìn káàkiri gbogbo ìjọba àbílẹ̀ ní ìwọ̀wọ́ ọ̀bàdàn lásán ká máa kó kéògùn ká máa kó gbọmọṣọ ká máa kọ yọ ká máa pín parapa kọ́ lọ́wọ́ bímọ ọgbà ṣe rí kọ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀nà ṣe rí wọ́n mọ̀ pé ìjọba àbílẹ̀ ohun tí ó mú kí àwọn alága má lè yọjú náà nìyẹn kí wọ́n fẹ́ wá sọ kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ káwọn èèyàn lọ fáwọn fẹ́ gba gírédà lásán òun ò rí gbà ní ọgbà wọ́n fáwọn fẹ́ gba fẹ́yìn pélò dà lásán àbí nǹkan fáwọn fẹ́ ṣe bìkan gbogbo ṣẹ́tọ́ ẹ̀kọ́ ṣe òun ò rí ṣe gbàwọ́ ẹ kí bàbá wò pé lóòótọ́ kí ni àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n ṣe láti sọ fún bàmọ̀ ẹ ṣe wájú.
1: Ẹ ṣeun, ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ. Àmì ẹ ṣeun. Àmì àmì ẹyin Ṣèyíkì Dàúd Ìmọ́yọ̀mí látòrí Facebook wọ́n ní kí ló kọ́kọ́ fa ìjà àwọn àti gómìnà Mákindé tẹ́lẹ̀ àbí ṣé bàbá ti gbowó báyìí ni.
2: Ẹ̀mí tẹ wá gbowó.
1: Kí ló wá dé? Ọ̀pọ̀ṣẹ́
2: ni tíjà bá wà yóò parí ẹ̀ ni. Mi gba kọ́wọ́. Mi ò pàṣẹ lọ́wọ́ ìjọba mi ò gba kankan. Bọ̀ tíjà bá wà.
1: Ìbúlẹ̀ tí a rówó tẹ̀ ná. Àwọn sì Mákindé for president kankan tẹ́ ń páwọn èrò káàkiri.
2: Ìwọ lọ́mọ sọ ọ́bì mi lèrè ibi tí wọ́n ṣe EFCC ni ò ní òòlé bí lèrè ibi tí wọ́n ti ń lówó.
1: Torí ẹ Sunday ní pé orí ọmọ àmì sáàtì pé content creator ni pé iṣẹ́ kí ló ṣe tó fi kọ́ rédíò pé irú èmi nìyí sìn ẹ lè bìmí lè pè iṣẹ́ kí mò ń ṣe wọ́n fẹ́ bèrè pè iṣẹ́ kí lẹ́ ń ṣe torí ẹ̀yin náà lẹ́sọ́kọ́ alẹ́ bí yín lórí fídíò
2: yẹn
1: àní dààmú ẹyìn bó lẹ ṣe lè ṣàpèjúwe gómìnà Ṣèyí Mákindé láàrin ìṣẹ́jú kan.
2: Wẹ́ àwọn aráàlú ni bẹ́mi ṣe mọ̀ èèyàn mi ni tó dẹ̀ ní wà but ní tó bá kọjú sẹ́nìkan yóò kọyìn sẹ́lòmíì ni bó ṣe dá lójú mi ó lè má dá lójú ẹlòmíì èèyàn ò lè dá tán ọlọ́run nìkan ló lè dá tán.
1: Ẹnìkan sọ pé àwọn kan sọ pé èèyàn tó bìlọ́ǹgì sí Machiavellianism School of Thought ni gómìnà Ṣèyí Mákindé.
2: Ẹ máa túmọ̀ nǹkan tó sọ yẹn.
1: Àwọn ní àwọn tí wọ́n gbàgbọ́ nú ideology Machiavelli.
2: Àwọn owó ta ní jẹ́ Machiavelli.
1: Filosofa ni tó gbàgbọ́ nú kéèyàn máa díbọ́n láti gbà tó bá fẹ́ yóò máa ṣe bí yóò máa dẹmọ bí ológbò yóò dọ́gbọ́n ṣe bí ẹ̀ ń pòun jẹ́ ń tù ṣùgbọ́n dẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ò gbóná nú ni.
2: Ẹ tí mo sọ nsìn náà ni ìlú gángan ni ibi tó kọjú sáwọn yẹn nìyẹn ọ̀tọ̀ níbi tó kọjú sẹ́mi so ibi tó bá kọjú sẹ́mi lè mí máa mọ̀ ibi tó kọjú sáwọn làwọn máa mọ̀ so èèyàn lè dáa tán ọlọ́run nìkan ló lè dáa tán.
1: Lákòótán lórí àwọn ọmọ tí wọ́n ń bẹ láàmú àwọn ajínigbé látòrí rẹ̀ ṣé ẹgbàá kó àwọn ọmọ yẹn máa dé padà láàyè.
2: Pẹ̀lú àṣẹ ọlọ́run wọn á dé padà láàyè pẹ̀lú àṣẹ ọlọ́run wọn ṣiṣẹ́ lé lórí tó pọ̀ ni. Èmi gan kì í sọ̀rọ̀ gómìnà mo ń pè bẹ̀ mo ń pa àwọn èèyàn kan.
1: Ìgbòho ló ń fẹ́ lọ kó gómìnà òfun lápùfà.
2: mi o wa ro pe o ye ki Igbowo ma bere apufa because nkan to ye ki Igbowo se ni pe ti won ba ti je ni Ekiti won jiyan ko leyin eleyan so mo Igbowo le lo
1: like ba apufa
2: bene because
1: to ba bu lowo nko won ni san ranse won a fofin gbe awon titin so tele tele won kan fofin gbe ni
2: ibi ti mo lo lele eni ti o ba fe lo ru bi bayen to ran soja wa nbe o amatekun wa nbe o olopa wa nbe o won a le le pada ko ni de approval
1: ko ni de approval
2: mi mo so be Igbo o ni de approval o ba gbe ani so ba lo ni o je won a ni le pada
1: mm
2: pe won le pada emi o
1: so titi ola Igbo le gbe ako mo lo ko ni de approval
2: ko ni di ko be de approval
1: o da Sunday bo oro ri latodo baba olopun
2: yen o bo le lo eni to mo a le pe ma ni ko ma lo igba yen loro to so
1: ko
2: ni de ati lo sori kini
1: e se mo dupe eyin nigba ti baba nbo ero po piba ti ejo wa awon nkan kan wa bo ni se ka oko ba lo sanu
2: o le ma ka pe to ba ti le ka nani
1: o ya honorable Oyesola Abiodun zona organizing secretary APM honorable Adejumo John deputy chairman APM honorable Jinadu Ibrahim Oyo South youth leader Alhaji Musa Babajide honorable Adesina Mashudi honorable Adenike Adekunle woman leader APM honorable Ademola Oke state secretary APM honorable Balogun Olatunji Mrs Olalekan Tayo honorable Folusho Ola ati bebe lojo ti lo e wo gbogbo eyin te do wa akiyin oju oni ti baba water ko ni baje o Abiodun Adewole loko mi Mr. W Cyber Prof Mori Onbe Oduore Abiodun Adewole loko Mr. W o tun dijo Friday la go marun role ore mi no laja kin loye e dakun mo binu tori Olorun gbogbo e dako mara won ni ipade wa da go marun role njo Friday titi gba na to so pe leyan Olorun iwo loku after God na you mo dan wo won ko bobo lo ni mo so pe leyan Olorun Olorun na tun 08079437601 08079437601

0: bò tó sẹ̀nẹ̀ nǹkan ẹ̀. Káàṣe ẹlẹ́yinjú àánú tí a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ìwé
2: ìdí ìwé ìwọ̀n ọ̀ṣun ẹgbẹ́ máa ní kéde àgbẹ̀ṣẹ́
1: ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: cashball
1: nínú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
0: gbé bọ́dì ẹ̀
1: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dùgbẹ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: Pẹ̀lú mid-year cashball tínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé.
1: Mo ti káàṣe ẹ̀, ọmọ mo ti káàṣe ẹ̀. Ìyá
2: kékeré òun lálẹ́.
4: Flash FM 105.5

0: Flash FM 105.5.
1: Guess what? We are still the most listened to radio station.
2: Yeah, yeah. That's right.
1: We are still the best. We are Splash 105.5.
3: You already know. No.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: TURNERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
8: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and all right to the Director General. National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja. Or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
9: Tomato sachets. Oh, Sonny, mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
10: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ìpadà HNDC Degree University. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
11: Ó dé o! Alẹ́ Monday láago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀.
12: Ìyẹ́ ti gbọ́ pé ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
13: Gbàgbé ìrùn ẹ.
12: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀, àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, Dẹ̀rẹ̀tọ́ náà Gbẹ̀ngà Adébóyè.
14: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o, Ọlá Olúwa Zakios, Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ̀fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
12: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀.
13: Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè.
12: Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dù àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
14: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
12: Láolú gbẹ̀mídébẹ̀.

0: ti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan lọba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Eléyìí tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lókun ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
8: Guess what? We are still the most listened to radio station.
9: Yes, that's right.
8: We are still the best. We are Splash 105.5.
10: You already know.
11: Splash FM 105.5.

0: fresh.
1: Splash FM 105.5.
0: Guess what? We are still the most listened to radio station.
2: Yeah, yeah. That's right.
0: We are still the best. We are Splash 105.5.
3: You already know.
4: Ètò ìwòsàn ìrora ọkàn yìí jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Lónìí, a ó wo ìṣòro èyí tí a máa ń sábà fi pamọ́, ìyẹn ni ti ìṣeniníṣekúṣe abẹ́ ilé.
5: Ní ọdún àkọ́kọ́ ìgbéyàwó wọn, Áànì àti Jò gbé papọ̀ ní àlàáfíà. Ṣùgbọ́n lẹ́yìn tí Áànì bí ọmọkùnrin wọn tán, Jò pàdánù iṣẹ́ rẹ̀. Kristẹni ni àwọn méjèèjì. Ṣùgbọ́n láti inú ìgbé ayé ìdààmú rẹ̀ ní àtẹ̀yìnwá ni Jò ti wá sọ́dọ̀ Kristi, kò sì gbáradì fún ìṣòro ayé. Ìdáhùn sí ìṣòro rẹ̀ ni ọtí mímu pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó gbìyànjú láti wá iṣẹ́, àmọ́ pàgbó ló ń já sí. Èyí mú kí gbogbo nǹkan le sí fún un. Áànì gbìyànjú láti ṣe ìrànwọ́ nípa ṣíṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan. Ó sì wá ẹnìkan tí ń bá tọ́jú Dáfídì ọmọ wọn. Ṣùgbọ́n èyí mú kí inú bí Jò sí.
6: Ìjọ tí mo jọ lànà ọ̀gá mi lára nílò mi. Gómìnà ìyá ìgbàdàgbà. Ó bẹ́ sinmi lónìí. Gbọ́mọ yẹn máa kó yà máa sùn ní o. Èmi fẹ́ sinmi lónìí.
7: Ìwọ obìnrin yìí, wá sílẹ̀kùn fún mi jàre.
8: Ọmọ yìí, má sunkún mọ́ o. Bàbá rẹ ti dé o. O mọ̀ bó ṣe máa ń bínú tó o bá ń ké. Mo ń bọ̀ Jò.
7: Wákàtí mélòó ló fẹ́ lò kó tó sílẹ̀kùn?
8: Má bínú olólùfẹ́, Dáfídì ti ń ṣèjọ̀gbọ̀n látàtàárọ̀.
7: Ìjọba ọmọ yẹn pọ̀, òun nìkan ló máa ń tọ́jú ìwà arábìnrin yìí. Ó kàn pa èmi ti ní, kò sí ìsinmi alẹ́ kan báyìí láti ìgbà tán ti bí. Kí ló dé?
8: Jò, mo ń gbìyànjú. Kò rọrùn láti tọ́jú ọmọ. Iṣẹ́ mi.
7: N kò fẹ́ iṣẹ́ yẹn rárá. Èmi ò fẹ́ iṣẹ́ dáradáran rárá. Òpò ní obìnrin, afọ́fun gbé mu. Fún mi lóúnjẹ mi, Jò.
8: Jò, máa wo Dáfídì fún mi kí n fi.
7: Dé nǹkan ẹ lọ́wọ́. Èmi ò kì í ṣe alágbàtọ́, ìnira yóò sì.
8: Màá tẹ sórí ìbùsùn, màá sì gbóúnjẹ rẹ wá láìpẹ́ fún ọ. Dáfídì, ṣe jẹ́jẹ́ o, kí n tẹ ọ sílẹ̀.
7: Irú pálapàla wo lèyí? Kí leléyìí?
8: Ẹ̀fọ́ bíbọ̀ ni.
7: Èmi kọ́, èmi ẹ̀fọ́ bíbọ̀. Gbọ́ná, ṣé iṣẹ́ rẹ yẹn kò fún ọ lówó láti rẹran ni?
8: Jò, ò ń ṣẹ̀rùba ọmọ yẹn o.
7: Olùkọ́bìnrin gidi ni mo fẹ́ ni. Wèrè olórí burúkú, olórí burúkú obìnrin, òpònú akídani dání.
8: Jò, Jò, má ṣe mi léṣe. Jò, Jò, Jò.
7: Burúkú àti ìyàwó burúkú ni ọ.
8: Jò, Jò, Jò. Apá mi o, apá mi o, apá mi o, kò lè gbé apá yìí mọ, kò lè gbé apá
7: yìí mọ. Ọlọ́run mi, ó ṣẹ̀ṣẹ̀ gan ni àánú o, àánú, Jò jẹ́ kí n.
8: Jò, má ṣe, ó ń dùn mí, ó ń dùn mí, ó dàbí pé ó ti lọ.
7: Kiri mo ṣe
8: yìí,
7: àánú aya mi, mi ni nà ọ́ mọ́, mi sì fẹ́ ṣe tẹ́lẹ̀. Wọ́n ló mú mi ṣe. Wo Áànì, mo bí o lọ sílé ìwòsàn báyìí. Dákun, sáà mọ̀ sọ fún dókítà pé mi mo ṣe o. Ṣùgbọ́n Áànì.
8: Kò burú.
7: Bẹ̀lẹ́.
8: Kò burú, mo ti gbọ́.
7: Bẹ̀lẹ́, o lè sọ fún pé o yọ ṣubú ni. Ṣùgbọ́n.
8: Mo ti gbọ́ sẹ́, kò burú.
7: Bẹ̀lẹ́ aya mi. Bẹ̀lẹ́. Ìfẹ́ ṣe tẹ́lẹ̀.
8: Mo ti gbọ́.
4: Lẹ́yìn ọ̀sẹ̀ kan, aládùúgbò Áànì Màríà wá kí i. Áànì bẹ̀rẹ̀ sí ń sunkún. Ó ń ké, ó sì sọ fún ohun tó ṣẹlẹ̀.
9: Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Áànì, o ní láti fi Jò sílẹ̀ o.
8: Mi ò lè ṣe o, Màríà. Ọkọ mi ni. Apá yìí dùn mí. Apá yìí dùn mí.
9: Yóò sì tún dùn ọ ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn. Apá rẹ ló kán lónìí. ọrùn rẹ ni yóò kan lọ́la.
8: Mo mọ Maria, ṣùgbọ́n báwo ni o ṣe fi sílẹ̀? N kò lè ṣe láìsí Jo. Bóyá mo gọ̀ bí ó ṣe máa ń sọ ni, àti pé mi ò rí owó tí ó tó láti lè dágbé. Ṣùgbọ́n yàtọ̀ sí èyun, olùṣọ́àgùntàn sọ wípé kí a tẹríba fún àwọn ọkọ wa.
3: Ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, bí ó sì tilẹ̀ jẹ́ pé Jo kò lu àná, síbẹ̀ ó sì máa ń pè é ní àwọn orúkọ tí kò dára. Kò tó pẹ́, ìwà ọtí àmupara Jo tún bẹ̀rẹ̀ ní àsìkò yìí. Ó burú sí i.
6: Èmi ò sẹ́gbẹ́ wọn, èmi mi lè kónú obúlọ́kù. Àárọ̀ mi yọ, àárọ̀ yọ ni mo fẹ́. Dáyé mi sá brabra, àárọ̀ mi yọ.
7: Ìwà arábìnrin, mo sọ fún ọ pé kó o yé dá mi dúró lẹ́nu ọ̀nà mọ́.
8: Jọ dúró, Jo.
7: Níbo lọmọ tó gàn yẹn kan wà?
8: Rárá o, kì í ṣe ọmọ o. Jọ má fọwọ́ kan ọmọ mi o.
7: Ó yẹ kí ẹ náà lè pẹ́rẹ́ ẹnu mọ́ fúngbà díẹ̀, arábìnrin òsì.
8: Yé, gbé ọmọ mi fún mi, gbé ọmọ mi fún mi o. Sílẹ̀kùn Jọ Maria, ó ti ń bọ̀. Maria Jọ, Jọ Maria Jọ.
9: Ani, kini, kí ló ṣẹlẹ̀?
7: Maria alátọ́júbọ̀, Jọ, mo dá sílẹ̀, ọ̀rọ̀ láàrin èmi àti ìyàwó mi rèé. Mo fẹ́ ìyàwó mi, Maria, sílẹ̀kùn yìí.
9: Jo, o ní láti jáde, bí bẹ́ẹ̀ kọ́, máa pe ọlọ́pàá sí ẹ.
3: Lẹ́yìn ọ̀rẹ́ yìí, Jo jẹ ẹsẹ̀ mọ́lẹ̀, ó fi ẹsẹ̀ gbá ilẹ̀kùn bó ṣe ń lọ. Ọkọ Maria mú Ani àti ọmọ rẹ̀ lọ dúró sọ́dọ̀ ìyàwó olùṣọ́ àgùntàn níbi tí Jo kò ti lè rí wọn.
10: Wá jókòó Ani, kò séwu mọ́ báyìí. Sọ fún mi, kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àti Jo? Ṣé bó ṣe máa ń ṣe nìyí ni?
8: Bẹ́ẹ̀ ni, ó ti pẹ́ tó ti máa ń nà mí, tó sì máa ń pè mí ní orúkọ burúkú. Ṣùgbọ́n yóò tún tọrọ àforíjì, mo gbàgbọ́ pé ẹ̀bẹ̀ náà dé inú rẹ̀ ni o. Ṣùgbọ́n yóò tún ṣe nígbà mìíràn.
10: Kí ló wá dé tí o fi sá fún lọ́tẹ̀ yìí?
8: Ó na ọmọ mi ni, ìyẹn ló parí gbogbo rẹ̀.
10: Ani, nígbà tí o ṣe ìgbéyàwó, Jo ṣèlérí níwájú Ọlọ́run láti nífẹ̀ẹ́ rẹ̀. Ó ti da ìlérí yẹn léraléra. O kò lè mú kí ìgbéyàwó rẹ ṣiṣẹ́ pẹ̀lú agbára tirẹ̀ nìkan.
8: Mo gbìyànjú, ṣùgbọ́n kò kún tó. Mo tẹríba fún un gẹ́gẹ́ bí olórí ilé, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ.
10: Ani, njẹ́ o mọ̀ pé ẹsẹ̀ tó kàn lẹ́yìn ẹ̀yin aya, ẹ tẹríba fún àwọn ọkọ yín sọ pé kí àwọn ọkọ fẹ́ràn àwọn aya wọn bí Kristi ṣe fẹ́ ìjọ.
8: Rárá o, níṣe ni mò ń gbìyànjú láti rí wípé nǹkan gún régé láàrin èmi àti Jo, tó fi jẹ́ pé mi ò tiẹ̀ fi ìgbà kan béèrè rí pé ṣó nífẹ̀ẹ́ mi.
3: Ìjọba Ani wá ilé láti máa gbé, ó sì ní àǹfààní láti ṣiṣẹ́ fún wákàtí díẹ̀ sí níbi iṣẹ́ rẹ̀. Nígbẹ̀yìn, Ani ń dágbé láìsí Jo.
11: Ọmọ mi wá kúrúbẹ tẹ kúrúbẹ. Ọmọ mi wá kúrúbẹ tẹ kúrúbẹ.
12: Ọmọ dáadáa, ó ti tó báyẹn, àsìkò àti sùn ti ń tó.
8: Jẹ́ kí á wẹ ń tí ń pè wá lálẹ́ yìí. Hello.
13: Ayami, báwo ni Ani?
8: Báwo ni?
13: Jo, Ayami, wá sílé. Mo tọrẹ àforífojì fún gbogbo tí mo ti ṣe sí ọ. Domobe, dáríji mi, mo ti yí padà Ani. Wo ayé mi ti ẹ̀tí wá dìkọ̀rọ̀ fún báyìí. Ṣiṣẹ́ láyé mi dàbí ẹja tó wà lórí ìyàgbẹ́ ilẹ̀. Ìfẹ́ mú mi olólùfẹ́ mi.
8: Jo, mo.
13: Jo, mi aya mi, mo bi aya mi.
12: Nga o, ko ti e wa ye mi mo bayi. O da be ni pe otito lo so fun mi o. Sugbon ha. Chicken.
4: Iyen ni itan ani ati Joe to se ni laanu. E teti si Jamesi, Stefano, Magdalene ati Rebecca bi won se fi oju inu wo itan yi.
14: Oro leti bo yi.
15: Oro loko laya.
8: Abi.
14: Oda. E ri pe pupo ninu itan yi, o nlo ba ni lokan je pupo.
8: Ah, be ni o.
14: Ki wa lo lero pe o mu ki ani ko ba jo gbe pepepe to be.
8: Ah, lero temi. Jo mu ki anu ro pe oun ko lagbara kankan. Looto ni o. O si gbadun ibasepo laarin awon mejeji fun igba die nigba ti won fi pari ija ti won si pada wa papo.
16: Be ni Rebecca. Boya pelu gbogbo re na. Ana si nife jo.
15: Egbo idi to nitumo kan wa. Ko gba owo osu to to fun lati da ile ara re gba.
16: Ise na kere ni. Ati pe boya o ro pe jo yo se ohun lese. Tabi ki o tile pa ohun ti ohun ba gbianju lati kuro.
8: Be ni o, be ni. O si tun ro pe o ye ki obirin bowo fun oko re. Ninu yo wu. Ti ko ba sele.
15: Gbosa bibeli kuku so pe oko ni olori aya abi ki le ro.
16: Be ni Stefano, sugbon o tun wi pe eyin oko e fe awon aya yin bi Christi ti fe ijo.
14: Magdalene. Otuto ku ni. Sugbon kini o ro pe o ran lo lati bo lowo ojo gan.
16: Maria ore re ran lowo gan.
15: Be ni. O nilo enikan nitosi re.
16: Beni.
15: Eni to le finu tan.
16: Ori so Stefano.
8: Nitotan. Ori ba se o to sa lo nigbati jo nbinu gidigidi.
15: Kare lai.
8: To ba je wepo o mu ni iba se lese gan ni. Iba dara ju to ba duro titi ti ohun gbogbo yo fi role. Ki o si yo lo.
14: Ododo ku lo so. Ki wa lo wa ro pe o mu ki jo oko bere si ni ma bu ani gan.
16: Nkan temi ri ni pe o ni iriri idamu lati eyin wa. Ko dagba ni ile alayo. O si sese pe o ni isoro lati ibe wa.
14: Ko arojinle.
15: Be ni boya ori baba re ti o na iya re ti o si npe loruko buburu.
8: Ori so. Lootso. Emi tun ro pe omo to nke na o ran kankan lowo ninu n to nsele.
15: O kari la Rebecca. Ma si se je ka gbagbe pe jo padanu ise re o.
16: Beni.
15: O wa ya mi lenu pe boya o ro pe ohun ko ja mo nkan kan ni.
16: Ati oti mi mo nko.
14: Gbogbo nkan woyi na won kan da bi epo fun ina ni. Sugbon won ki se orisun soro jo gan. Bawo le se ro pe a se le ran jo lowo.
16: O nilo iran lowo lati mo isoro ara re.
15: Beni o. Kari Magdalene beni. O nilo eni to le ba soro. To si le ran lowo.
16: O si nilo lati se eyi fun ra re. Ki se pelu ani o. Oko bi ti re le je eniyan daada lodo olugbani nimoran. Sugbon won a ma na yawo won ti won ba de ile nitori ohun to so fun olugbani nimoran.
8: Be ni. O to de ni. Mo ti e ro pe o nilo lati mo bo se nri lara gagagagan. Gbogbo idamu ati wahala to foju hani ati omo re ri.
16: Ori so o.
14: Bi oko kan yo ba feran iyawo re bi Jesu ti fe ijo, a je pe o gbodo lu agbara re lati fi ife han si ni.
16: Beni.
14: Bayi e je ka ronu nipa ti wa na. Nje ro pe awon eniyan kan ti e wa ni rupo yi ninu ijo wa.
16: Ah.
14: Bawo le se ro pe awon ijo se le ran awon eyan to ni iriri iseni nisekuse ninu ile won lowo.
16: Jamesi. Mo mo daju pe o ma nsele nibi ta ngbe yi na. Ohun to wa nibe ni pe awon eniyan ki soro nipa re. Idi niyan ti ijo ko tile fi mo pe wahala wa.
14: A je pe a nilo lati wa ona fun awon eniyan ti njiya nínú ilé wọn báyìí.
16: Bẹ́ẹ̀ni
14: láti lè sọ ohun tó ń ṣẹlẹ̀ síta fún wa.
16: Bẹ́ẹ̀ni
15: ìbùyàkàyè.
16: A sì nílò láti kọ́ àwọn ènìyàn sí nínú ìjọ wa gbogbo láti máa fetí sílẹ̀. Lọ́pọ̀ ìgbà ló ṣe pé gbogbo ènìyàn rò pé olùṣọ́ àgùntàn nìkan ló lè ṣe ìrànlọ́wọ́.
17: Bẹ́ẹ̀ni o, a tún nílò ibi ààbò tí àwọn èèyàn lè lọ nígbà tí wọ́n bá nílò láti kúrò ní ilé wọn.
16: Orí sọ o, Rebecca. Mo ní ọ̀rẹ́ kan tí mo lérò pé ọkọ rẹ̀ ń ṣe ní ìṣekúṣe. Mo gbìyànjú láti bá a sọ̀rọ̀ nípa èyí.
4: Ǹjẹ́ ìwọ tàbí ẹnìkan tí o mọ̀ wà nínú ìṣòro ìbáṣepọ̀ tó ní ìfìyàjẹni nínú? Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ̀? Kàn sí ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ. Ṣé ó yẹ kí àwọn ìyàwó máa jọ̀wọ́ ohun gbogbo fún àwọn ọkọ wọn? Ẹ tẹ́tí sí ìtàn yìí láti inú Bíbélì nípa obìnrin kan tó nílò láti gbé ìgbésẹ̀ láti dáàbò bo àwọn ará ilé rẹ̀.
18: Ọba àkọ́kọ́ pàá ní Ísíráélì ni Sọ́ọ̀lù, ṣùgbọ́n Sọ́ọ̀lù kò ní ọkàn tó ṣe ìfẹ́ Ọlọ́run lótìítọ́. Ọlọ́run kábàámọ̀ pé òun yàn án ní ọba. Nítorí náà, ó mú kí a fi àmì òróró yan Dáfídì bí ọba tó kàn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ọdún ló kọjá kí Dáfídì tó di ọba. Láàrin àkókò náà, Sọ́ọ̀lù sa gbogbo ipá rẹ̀ láti pa Dáfídì. Nínú ìtàn yìí, Dáfídì àti àwọn ènìyàn rẹ̀ ń sá pamọ́ fún Sọ́ọ̀lù ọba ní ìgbèríko. Wọ́n ń sọ àgùntàn ọlọ́rọ̀ kan tí ń jẹ́ Nábálì. Ó sì tó àkókò ìrẹ́run àgbò, àkókò tí a máa ń sanwó fún àwọn tó ń sọ àgùntàn nìyí. Nítorí náà, Dáfídì ránṣẹ́ sí Nábálì.
19: Nábálì ọlọ́lá, mo mú iṣẹ́ wá láti ọ̀dọ̀ Olúwa mi Dáfídì. Ó ní, nígbà tí àwọn ìránṣẹ́ rẹ ń sọ àgùntàn wọn, àwọn arákùnrin mi kò bú wọn tàbí ṣe wọn lọ́ṣẹ́. Jẹ́ kí àwọn ìránṣẹ́ mi rí ojú rere lọ́dọ̀ rẹ. Jọ̀wọ́ fún wa ní oúnjẹ díẹ̀.
20: Dáfídì, ta ni ń jẹ́ Dáfídì? Ta ni ọmọ ta ni? Èéṣe kí ló ṣe fún mi oríwo ló ṣe tèmi ò fi fún ní nǹkan kan? Dáfídì gan náà tẹ́ ẹ sọ yìí mọ bí ó ti wà tá bàbá rẹ̀ wo kó rẹ kó wájú ni ó jẹ. Dáfídì kọ́ Dáfídì ni.
18: Nígbà tí Dáfídì gbọ́ ohun tí Nábálì sọ, inú bí ó kó irinwó ọkùnrin lẹ́yìn, wọ́n sì ń lọ kọlu Nábálì. Nábálì ń jẹ àsè ní ilé rẹ̀ lákòókò yìí. Àwọn ìránṣẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀, wọ́n mọ̀ pé kò ní ìtumọ̀ láti bá Nábálì sọ̀rọ̀. Dípò bẹ́ẹ̀, wọ́n lọ sọ́dọ̀ òrékelẹ́wà àti olórí pípé ìyàwó Nábálì tí ń ṣe Abigaili.
21: Ìyàwó Abigaili, Dáfídì rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti kí Olúwa wá, ṣùgbọ́n ó kàn wọ́n lábùkù. Ó ṣáà mọ̀ pé onínúfùfù ni tí kò sí ẹnìkan tó lè bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ọkùnrin wọ̀nyí dára sí wa, o ní láti ṣe nǹkan. Bí bẹ́ẹ̀ kọ́, Dáfídì yóò pa gbogbo wa o.
22: A kò ní àsìkò láti fi ṣòfò. Kíá, a nílò láti kó ẹ̀bùn lọ fún Dáfídì.
18: Abigaili yára kó ọ̀pọ̀ oúnjẹ ru kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ó sì fi rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti kó lọ fún Dáfídì.
22: Bóyá ẹ máa lọ ṣáájú mi, ẹ kó ẹ̀bùn wọ̀nyí fún Dáfídì, wọn ó máa bọ̀ lẹ́yìn yín. Ẹ lọ kíákíá.
18: Abigaili fi ilé sílẹ̀ láìsọ ibi tó ń lọ fún Nábálì. Bí ó ti ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ lọ sí ibi abẹ́ òkè, ó rí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ ń bọ̀ níwájú rẹ̀. Ó sì sọ̀kalẹ̀ láti orí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ó sì dojúbolẹ̀ níwájú rẹ̀.
22: Dáfídì, Olúwa mi, èmi bẹ̀ ọ́, máa ka ọkọ mi sí èmi bẹ̀ ọ́. Aláìlóye ni, jọ̀wọ́ gba ẹ̀bùn wọ̀nyí tí mo ti pèsè fún ọ. Dáríjì mi, bí èmi bá ti ṣe ọ ní ọ̀nàkọnà, jọ̀wọ́ má ṣe pa àwọn aláìlẹ́ṣẹ̀, nítorí aláìlóye ọkùnrin ni.
23: Èyí ni fún Olúwa Ọlọ́run Ísíráélì tí ó rán ọ wá láti wá pàdé mi lónìí. Ìbùkún ni fún ọ. bí kì í bá ṣe pé ìwọ yára wá pàdé mi kò bá má ku ẹyọ ọkùnrin kankan fún Nábálì nígbà tí yóò fi di òwúrọ̀ máa lọ sílé rẹ ní àlàáfíà.
0: Ni Abigaili bá gba ilé lọ tààrà. Nígbà tó dé ilé ó bá Nábálì tí ó ti mutí yó kò sì sọ ohunkóhun fún un ní alẹ́ náà. Ṣùgbọ́n ní òwúrọ̀ nígbà tí ojú rẹ̀ wálẹ̀ ó sọ ohun gbogbo tó ṣẹlẹ̀ fún un. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Nábálì gbọ́ ìròyìn yìí aya rẹ̀ já ó sì ní ìjàmbá ọkàn. Ó wà lórí ibùsùn rẹ̀ láìlémira fún ọjọ́ mẹ́wàá kí ó tó padà kú. Nígbà tí ìròyìn ikú Nábálì tàn dé ọ̀dọ̀ Dáfídì ó rán ìránṣẹ́ rẹ̀ sí Abigaili.
1: Abigaili, Dáfídì olúwa mi fẹ́ kí o di aya òun.
2: Pẹ̀lú ìrẹ̀lẹ̀ kíkún inú mi yóò dùn láti fẹ́ Dáfídì mo tilẹ̀ fẹ́ láti jẹ́ ìránṣẹ́ tí yóò máa wẹsẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀.
0: Nítorí náà Abigaili dìde ní kankan ogun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó sì lọ pẹ̀lú ìránṣẹ́ Dáfídì láti di aya rẹ̀.
1: Ìyẹn ni ìtàn Abigaili. Ẹ tẹ́tí sí Stefano, Jemisi, Magdalene àti Rebecca ni wọ́n ṣe ń jíròrò lórí ìtàn yìí.
14: Ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé nínú àṣà wọn jù àwọn obìnrin a máa tẹríba fún àwọn ọkọ wọn gidigidigidi? Ṣùgbọ́n ohun tí Abigaili ṣe kì í ṣe tẹríba o. Ṣé o rò pé ohun tó ṣe tọ́ gan?
5: Mo rò pé ó yẹ kí àwọn obìnrin máa tẹríba fún ọkọ wọn.
16: Ó níbi tó mọ o Stefano. Bí Abigaili kò bá lọ bẹ Dáfídì kí ó sì kó ẹ̀bùn ránṣẹ́ sí i, ǹjẹ́ o mọ irú ìpakúpa tí ì bá wáyé ní alẹ́ ọjọ́ náà?
17: Òótọ́ ni o, ohun tí o sọ Magdalene, ó ní láti yára ṣe nǹkan.
16: Bẹ́ẹ̀ni
17: tó bá jẹ́ pé ó fi àkókò dé ẹ̀ṣòfò ni ibà ti pé jù.
16: Ó ní láti ṣe é ní abẹ́lẹ̀.
14: Ó dáa, báwo wá ni ìtàn yìí ṣe lè ràn wá lọ́wọ́ lónìí yìí?
17: Ní tèmi, ó fi yé wa pé ìgbà mìíràn wà tó jẹ́ pé títẹríba fún ọkọ wa yóò mú ìyà bá ọ̀pọ̀ èèyàn.
16: Orí sọ. Bẹ́ẹ̀ni mo sì rò pé yóò dára bí àwọn ọkọ bá lè bá àwọn ìyàwó wọn jíròrò lórí àwọn nǹkan kan. Bíbélì wí pé kí a tẹríba fún ara wa.
5: Ẹni tèmi, mo rò pé ojúṣe tó pọ̀ ló rọ̀ mọ́ jíjẹ́ ọkọ. Ẹ gbọ́, mo gbàdúrà pé lọ́jọ́ kan èmi náà yóò jẹ́ ọkọ tó dára. Àti pé wọ́n rí ìyàwó tí ó rẹwà tó sì lọ́pọlọ pípé.
16: Àmì o, à ń gbàdúrà fún
14: ẹ. Ẹ wá gbọ́ o, ìyẹn náà dáa Stefano. Nígbà tí Ọlọ́run bá ṣe ìfẹ́ ọkàn rẹ fún ọ, èmi náà gbà ládùúrà pé ìwọ yóò nífẹ̀ẹ́ rẹ, o sì bọ̀wọ̀ fún dáadáa.
16: Àmì o,
17: àmì ẹ̀ pọ̀ àmì.
1: Ilé yẹ kí ó jẹ́ ibi ààbò, ibi tí ẹnìkọ̀ọ̀kan nínú ìdílé ti ń rí okun, kí gbogbo ariwo àti ìkorò ọkàn àti ìbínú àti ìtàbùkù dópin. Fetísí ọ̀rọ̀ orin ìwé mímọ́ tí a rí nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 21 àti ẹsẹ̀ 22. Ẹ mú gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú pẹ̀lú gbogbo àrán kan kúrò lọ́dọ̀ yín. Dípò bẹ́ẹ̀, ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín. Ẹ ní ìyọnu, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín.

0: ọ̀rẹ́, ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ̀? Jọ̀wọ́ kàn sí wa ní ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa nígbà mìíràn bí a ṣe ń ṣe àgbéyẹ̀wò wíwú ọgbẹ́ ọkàn wa sàn. Èmi ni Ayọ̀ Olúgbùsì. Kí Ọlọ́run bùkún yín.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a tún láǹfààní láti pàdé lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà, eléyìí tá a mọ̀ sí Bible Society of Nigeria. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ́gbọ́ eré oníṣe, eléyìí ti ẹ̀gbọ́tàn, eléyìí tó ń sọ̀rọ̀ nípa ìdíyàjẹni lábẹ́lé tá a mọ̀ sí domestic abuse. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, bá ṣe máa ń ṣe ètò wa náà ni wípé a kọ́kọ́ mú eré oníṣe yìí wá láti fi jẹ́ ká ní àgbọ́yé dáadáa nípa àkòrí, eléyìí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àkòrí tuntun eléyìí tá a sì ń mú lọ́sẹ̀ yìí, òun náà ni kí ni à ń pè ní ìdíyàjẹni lábẹ́lé. Temilade Aloko, òun náà lorúkọ ti tèmi. Ètò yìí náà ló sì wá láti ọwọ́ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà, tá a mọ̀ sí Bible Society of Nigeria. Bákan náà sì ni bàbá wa, àwọn náà ti wà ń bí lórí ètò, Pastor Daniel Fárìndé. Ẹ ṣeun gan, ẹ bá mi kí àwọn ara lé.
2: Ẹ̀yin ara lé, mo kí yín kú dédé àsìkò yìí o. Lágbára Ọlọ́run wà pẹ̀lú wa o.
1: Àmì.
2: Nírúkọ Jésù, a nírógun ìdíyàjẹ ni o.
1: Àmì, àmì, àmì ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí ọjọ́jọ́ Àbámẹ́ta, òun náà ni ètò yìí máa ń wá sí orí afẹ́fẹ́ láti aago mẹ́rin sí aago márùn-ún òkú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Fún ọ̀pọ̀lọpọ̀ ẹyin tẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ọjọ́ Àbámẹ́ta tá a mọ̀ sí Sátidé, òun náà ni ètò yìí máa ń wá sí orí afẹ́fẹ́. Ẹ sì lè pè wá sórí 0916188-7383. Lẹ́ẹ̀kan sí 0916188-7383. Yálà bí ètò ṣe ń lọ lọ́wọ́ tàbí nígbà tí a bá parí ètò. Ẹ wá jẹ́ kí n bèrè wípé kí ni à ń pè ní ìdíyàjẹni lábẹ́lé gangan?
2: Ẹ ṣe. Ìdíyàjẹni lábẹ́lé, ó túmọ̀ sí pé kí èèyàn fẹ́ máa jẹ gàba lórí ara wọn. Olóyìnbó ń pè ní domestic abuse. Domestic abuse ó wà pàápàá láti ẹ̀gbọ́n sàbúrò, àbúrò sẹ́gbọ́n, tọkọtìyàwó, ọ̀rẹ́ àti ojúlùmọ̀, oríṣiríṣi àwọn èèyàn bí eléyìí ló lè díyàjẹ èèyàn. Ibikíbi tá a bá ti ń gbìyànjú láti gàba lórí ẹnì kejì ló ti di ìdíyàjẹni lábẹ́lé. Ó lè ṣẹlẹ̀ níbi iṣẹ́. Bọ́n bá fìyàn ṣe ọ̀gá níbi iṣẹ́, ìyẹn ò túmọ̀ sí pé kó fìyà jẹ àwọn tó ń ṣiṣẹ́ lọ́ndẹ̀. Kò tọ́ láti máa fìyà jẹ wọ́n. Ìdíyàjẹni yìí ó dẹ̀ lè jẹ́ ìtàlẹ̀ fojúrí tí òyìnbó ń pè ní físíkà, bíi lílù, bíi kéèyàn lẹ̀ nǹkan mọ́yàn, kéèyàn gbàyàn nípa, kéèyàn búyàn, verbal abuse. Èèyàn lè búyàn títí kó lọ pokùnso. Àwọn kan láìkì kan mọ búyàn, wọ́n mọ̀yàn bú, wọ́n búyàn títí tóun gan tí ò ní mọ, wọn ò ní fọwọ́ kan o. Bọ̀ gbogbo tí wọ́n sọ sí ẹ̀mí ògùn ó ti fẹ́ bọ́. Èyí míì wà tó jẹ́ pé ó wà emotional, wọ́n á dẹ́rù bá ẹni yẹn, wọ́n á halẹ̀ mọ́ tó jẹ́ pé pàápàá àwọn ọmọ ta síra wọn, wọ́n halẹ̀ wọn ní lura wọn o. Bọ̀ ìhalẹ̀ tí wọ́n halẹ̀ mọ́ ẹni yẹn yóò gbogbo tán ní kó tó fẹ́ kó ṣe fún wọn náà ni ó ṣe. Bẹ́ẹ̀ náà ni òun náà ló fa gbogbo wàhálà ajínigbé àṣe gbogbo ẹ̀ yìí tó ń lọ káàkiri. Ìdíyàjẹni lábẹ́lé náà ni èyí tó tún wà ńbẹ̀ ni bíi sexual abuse tí wọ́n fi ipá bá ní lòpọ̀, tá a ti sọ oríṣiríṣi yẹn ní ọ̀sẹ̀ tó bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tá a ti ṣàlàyé yẹn. Èyí tó burú jù ńbẹ̀ ni economic pressure, kéèyàn máa fìyà jẹ èèyàn, ẹni tó lówó kó máa fìyà jẹ ẹni tí ò ní, ẹni tó lóúnjẹ kó máa bú àwọn tí ò rí jẹ, pé kíkílẹ̀ yìí wò tẹ́yìn òróúnjẹ. Ọlọ́run ló fi fún wa. Ẹni tó gbọ́n, ẹni tí ó wà ní búdúwìrá àìsàn tí wọ́n fìyà jẹ tí kò rẹni tọ́jú ẹ̀ oríṣiríṣi báyìí ló pọ̀ ó pọ̀ dáadáa tá a lè pè ní ìdíyàjẹ yẹn lábẹ́lé ibi tó bá ti kọ sí wa lágbára ọlọ́run ẹ̀mí mọ́ yóò tú wa sílẹ̀ o.
1: àmì àmì ni orúkọ jésù ṣùgbọ́n kí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé a ní oríṣiríṣi àṣà kí ni àṣà àti bíbélì sọ nípa ìdíyàjẹ ní lábẹ́lé.
2: Àṣà nípa àṣà gbogbo oríṣiríṣi ló wà wípé fún àpẹẹrẹ ní ìsìn báyìí tí ẹ̀gbọ́n bá ju àbúrò lọ ó jù lọ nìyẹn so wọn gbogbo èèyàn ló ń retí pé àbúrò gbọ́dọ̀ tẹríba fún ẹ̀gbọ́n ó gbọ́dọ̀ gbọ́ràn sí lẹ́nu aṣejú ẹ̀ ló ń di ìdílé àjẹni bí ọkùnrin bá fẹ́yàwó wọn ń retí obìnrin tí ó gbọ́ràn sọ́kọ lẹ́nu tí ó mọ̀ tọ́jú ọkọ bí ìgbà tí ayé àwọn bàbá wa bí ìgbà tí obìnrin lọ sí ìgbìmọ̀ àwọn amúnisìn ni tí wọ́n de gbogbo ohun tí àwa ń pè ní ìyá ní ìsìn làwọn ìyá wa láyé ìgbà yẹn ni wọ́n kà kún pé àwọn wà nílé ọkọ tí wọ́n jókòó wọn ò gbọ́dọ̀ jáde wọn ò gbọ́dọ̀ lọ bí kan bí tó bá ń ní kan lọ ni wọ́n gbọ́dọ̀ lọ gbogbo yẹn ní ìsìn láti kà kún ìdíyàjẹni gbogbo eléyìí kẹ́rẹ́ pẹ̀lú àṣà inú bíbélì náà bíbélì sọ fún wa paulu tiẹ̀ sọ nínú ìwé efésù ó sọ nínú ìwé kólósè ó kọ sínú ìwé àwọn ó kọ sáwọn ará efésù àwọn ará kólósè dáadáa wípé kólúkálùkù kó tẹríba fún ara wọn ọkọ lórí ilé tòótọ́ àmọ́ ìyàwó náà ó gbọ́dọ̀ ní ìṣe ó ní gbọ́dọ̀ ní tó ń sọ nínú ilé kìí ṣe pé ká wá sọ di ìyà fún ẹni yẹn fún àpẹẹrẹ ó yẹ kí ìyàwó nínú ilé kó tẹríba fún ọkọ bọ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run retí ẹni tí wọ́n jọ máa fi ìfẹ́ gbé jọpọ̀ inú ìwé kólósè oríta ẹsẹ̀ orí kẹta ẹsẹ̀ kọkàndínlógún kólósè Colossians 3:19 bíbélì sọ fún ẹ pé ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ràn ayé yín bí kristi ṣe fẹ́ràn ìjọ wọn kí wọn ní ká máa díyà jẹ wọn bẹ bá dẹ̀ wo òwe genesis orí kínní níbi tọ́lọ́run ti dá adam ní àwòrán ara ẹ̀ ó ní kó jọba lórí ẹranko lórí ohun tó bẹ̀rẹ̀ ayé kò ní kó jọba lórí ìyàwó rẹ̀ ẹ lọ ka dáadáa o torí gbogbo ẹ̀ ló máa ń sọ pé ọlọ́run fún adam kó jọba lórí ohun gbogbo kó máa ọlọ́run ka àwọn nǹkan tí ó jọba lé lórí olùrànlọ́wọ́ ni ó pè fún kò wọn ni ó jẹ̀gàba lé lórí mo gbà ládùúà àti àṣà àti ntí bíbélì sọ kò nígbà kan fìdí kan fìyà jẹ wá lórúkọ jésù àbárí àkọlẹ ìyà tó sì ń bá ayé àwa gan jìjàkadì agbára ọrun ní orúkọ jésù yóò mú akú òǹbẹ o.
1: àmì àmì orúkọ jésù tọ́yìn ara létẹ̀ ń gbọ́ wa lórí ètò ìwòsàn ìrora ọkàn òun náà ni eléyìí láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria ohun tí a sì ń sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni ìdíyàjẹni lábẹ́lé kí là ń pè ní ìdíyàjẹni lábẹ́lé eléyìí tó lóyìnbó ń pè ní domestic abuse àti bí a ṣe lè dènà rẹ̀ ṣùgbọ́n kí ló dé tó jẹ́ wípé ìdíyàjẹni lábẹ́lé yìí kàkà kí ó dẹ̀ lára ọmọ àgbọn àbí ọmọ ìyá àgbọn wọn máa ń pè ńṣe ló tún le kàkàràkà sí pẹ̀lú gbogbo ìlanilọ́yẹ̀ pẹ̀lú ìdìde takò síbẹ̀ ó sì tún pọ̀ sí láwùjọ wa ó sì ń tẹ̀síwájú.
2: Kò lè ṣe kó mọ̀ rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run nǹkan rẹ̀ láfijọ́ ara wa ìdílé mi-ín wà tó jẹ́ pé bíbí tí a bí wọn sí inú ìjàkídíjàgan láàrin ẹbí ni bàbá àti ìyá gan ìjà ni ló ń bẹ nínú ilé so wọ́n ti gbogbo tí wọ́n rí ní ayé wọn ni pé kán máa jà kán máa búra wọn kán máa ṣépè kán máa fìyà jẹra wọn àbúrò tẹ̀gbọ́n-tàbúrò mi wà tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti kọ́ wọn tán ti dẹ́yẹ síra wọn àwọn má bàa ṣeré má bàa rìn pàápàá tíbi tí ó bá jẹ́ pé ilé olórogún wà ni wọ́n ti kọ́ ilé yìí ìwà yìí kì í tètè kúò lára èèyàn igba mi wa to je pe ti asa ba ti an ba tele asa bi iru awon ti won gba I pe obirin eru ni ninu ile ti an ba tele ko sese ko mama di aje eni keji bo je wa ni tokunrin na lo se wa ni ti obirin to tun tele ni pe ti eyan meji ba ja bojo re ni boje toko ti yawo ni kon ma di o de gba ti won wa so fun eni kan pe wa gba kina loyinbo n pe ni trophy ami aye iya te ja yen iwo lo win iwo ko lo win iwo yawo lo win te ba n du o de yen ni pari ija to ba n be laarin ara yin keni keni ma ma reti wi pe nkan bayi ni ni ija won yori si ito de wa buru ju laye sin o ni orisirisi oti ati ogun oloro ti awon odo mu o nti won lati buwa ti o da won mama won gbera won ati mu nkan oloro tan na bere si fiya jera won orisirisi na pera won nisin won la yo la won wa ni egbe okunkun emi de ma nso fun to ba fe gbo toro en to ba le gbe okunkun ko ni de ada lati pa ilurun ko ni di bon lati pa ilurun e ma tin gbebo adigunja le ni iyan ke iyan ni o de ye ko fin mu o ye kan fi ya je ni ko si aje kan ti o mu obe dani pe n fe lo pa yan awon yen la mo legbe okunkun a se mo gbadura ko lo ma je kan ri wa mu gbogbo iwa buruku yi gbogbo gba ni ma wopo laarin ebi laarin ojulumo e mo de n gba ladua yo mo dinku ni o ka gbiyanju ka jawo nu e awa ta ba nwu wa buruku yi ka jawo nu amunisin emi amunisin laarin ilu ni laarin olesoli ni nibi kibi to ba wa e je ka dekun e lagboro olohun o gba wa o
1: ami ni oruko jesu sugbon bawo ni a se le se iranlowo fun awon ti won lugbadi edi ajeni labele yi iru awon iranlowo wo la le se fun
2: iranlowo ta le se fun ni pe ikini ni pe ka fara balẹ̀ láti gbọ́ àlàyé tán fẹ́ sọ kán sọ ohun táwọn ń là kọjá torí ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń la wàhálà ìkọjá tí ìfẹ́ sọ̀rọ̀ ẹlòmíì ibi tí wọ́n fi sí ẹlòmíì tọkọtìyàwó ká fara balẹ̀ kí ẹni yẹn ṣàlàyé ohun tó ń là kọjá tó bá dẹ̀ ti ṣàlàyé fún wa ẹ má jẹ́ ká bu pé òun ni ògbọ́n ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ ni pé ó gọ̀ Ọlọ́run ní báyàn gbélé ayé Ọlọ́run ló dẹ̀ mọ ibi tó tó ẹnì kọ̀ọ̀kan sí Ọlọ́run ló mọ ogun tó bẹ̀yàn ẹnì kọ̀ọ̀kan láti lọ jà níbi tó fi há mọ́ téèyàn bá há mọ́ bì kan ìyẹn ò míì pé ibẹ̀ láyé ẹ̀ máa parẹ́ sí ká dẹ̀ ṣọ́ra fún èébú láàrin tọkọtìyàwó ẹ má jà dá wọn lẹ́jọ́ ìwọ ló gọ ìwọ ló mọ tó ṣe láti ṣe ní màtí ṣe ara ẹ o ẹ má jà kọ́ wọn síra wọn ẹ jẹ́ kí á fara dà fúnra wọn ẹlòmíì gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ kó tó di àtúnbí ó lè pé 50 years ẹ kàn rògiri pé tó ń lọ ṣọ́ọ̀ṣì ni ìwà rẹ̀ ò tí ì yí padà tí nǹkan bá ṣẹ̀ láàrin wọn ẹ má jà dẹ́yẹ síra wọn ẹ má jẹ́ kí ẹ ká dàrin wọn rú èyí tó tún lè tẹ̀lé ni pé ẹ má jà kọ́ wọn síra wọn ẹ má jà dalé wọn rú kó kúrò ńbẹ̀ ṣe báyìí ẹ má jọ ṣẹlẹ̀ ẹ ṣàánú wọn ẹ má kí lè wọn kó dàrú mo gbà ládùúà gbogbo èdè ayé dẹ̀ tó bá ń bẹ láàrin wa agbá ti ń bẹ ní orúkọ jésù yóò bá wa yanjú ẹ o
1: ibi
2: ò ní bá wa o.
1: àmì ní orúkọ jésù alákòótán òun náà ni wípé báwo ni a wá ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó ń wu ìwà láàbì yìí gangan ṣáà sọ wípé wọn ò mọ̀ ni àbí irú ìrànlọ́wọ́ wo la lè ṣe fún wọn.
2: Nta ìrànlọ́wọ́ tí a lè ṣe fáwọn tó ń wù wá láàbì ni wípé ká gbà wọ́n ní mọ̀ràn ká gbà wọ́n ní mọ̀ràn gidi tí ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún wa ta lè fàdúrà ràn wọ́n lọ́wọ́ láti jáwọ́ nú ẹ̀ ká gbàdúà fún wọn torí ẹ̀mí kẹ́mi ni gẹ́gẹ́ mo ṣe sọ nípẹ̀lẹ̀ kunlẹ̀ ayé ọlọ́run ò gbà kẹ́nìkan kó wà láyé kó fìyà jẹra wọn nígbà tí kéènì tó fìyà jẹ abel àwọn ọ̀run dá sí àmọ́ kí wọ́n tó dá sí ẹ̀mí abel ti bọ́ lórúkọ jésù ẹ̀mí wọn ò ní bọ́ sínú ìyá Oruko Jesu agbanu yo wa pelu wa.
1: Amen. Ese. Amen. Amen oruko Jesu. To eyan ara le lori eto iwosan irora okan lati owo egbe Bibeli ti Nigeria. O ti roke nonu loni pelu akori eleyi ta bere loni to n soro nipa idiya jeni labele sugbe ma gbagbe wipe ele pe wa sori 091 61 88 7383 lekan si 091 61 88 7383 obo pataki lowo baba wa Pastor Daniel Farinde Temilade Aloko na loruko titemi ti Jesu ba fa bibo re seyin atunjo pade lose to nbo ni o dabo

0: bá ní.
1: Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin ara lé, ṣàlàfíà ni mo bá yín. Ọdẹ Odùn bí mò ń kìí káàbọ̀ sí àkọ̀tun ètò Òkè Ìbàdàn. Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé, òun náà lè to eléyìí tẹ̀ ń gbọ̀. Tèmilàdé Aloko, òun náà sì ló kọ ti tèmi, èmi náà sì látọ́kùn yín lórí ètò Òkè Ìbàdàn. Mo sì mọ̀ wípé ẹ ti wá nǹkan fìdílé.

láti jọ gbádùn ètò lónìí ṣe dáadáa la wà. Ní ọ̀sẹ̀ yìí lórí ètò òkè ìbàdàn, mo fẹ́ mú wa lọ sí oko ìrántí ni, torí wípé ẹnìkan tó jẹ́ èèkàn gbòógì ní ilẹ̀ adúláwọ̀ àti káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ lẹ́ka ti ìwé kíkọ, lẹ́ka ti eré oníṣe, òun náà la fẹ́ ṣe ayẹyẹ wọn, la fẹ́ ṣe àjọyọ̀ wọn lónìí lórí ètò òkè ìbàdàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe 80 ọdún lókè èèpẹ̀, 80 years old lókè èèpẹ̀, ẹ mọ̀ wípé nígbà tí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn báyìí tí wọ́n bá wà láyé, ohun kan eléyìí tó yẹ wá gẹ́gẹ́ bí ọmọnìyàn, òun náà ni ká mọ rírì wọn, ká sì mọ rírì iṣẹ́ ribiribi eléyìí tí wọ́n ti ṣe. Tani mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí lórí ètò òkè ìbàdàn? Ẹni náà ni ọ̀jọ̀gbọ́n Babafẹ́mi Ọ̀ṣọ́fìsàn, tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa ìwé kíkọ, wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa eré oníṣe, ẹ̀bùn àtinúdá bẹ́ẹ̀ sì ni wọ́n ti tayọ, wọ́n gba àmì ẹ̀yẹ oríṣiríṣi. Ṣùgbọ́n èmi náà wá wò ó, mo wò wípé ẹni tó bá kó ipa ribiribi sí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà, sí ìdàgbàsókè ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè sí eré oníṣe, àwọn amúlùúdùn àti àwọn nǹkan míì eléyìí tó rọ̀ mọ́, kí ló wá dé? Tá a ní ṣayẹyẹ wọn. Ọjọ́ 23 oṣù kínní ọdún 2021, òun náà la ti gba ìfọ̀rọ̀lẹ́nuwò wọn yìí láti gbà sílẹ̀, bẹ́ẹ̀ sì ni a lò lọ́sẹ̀ yìí, a tún lò ó ní ọ̀sẹ̀ tó ń bọ̀, torí wípé 16 ọdún yìí náà ni ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fìsàn wọn ò pé ẹni 80 ọdún lókè èèpẹ̀. Ìdí sì rèé o tí mo fi ní ó dáa, ẹ jẹ́ ká a tún ṣe àtúngbéjáde ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn ọ̀hún, ká a wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbé ayé wọn ní ìlú Ìbàdàn. Títí di òní yìí ilẹ̀ Ìbàdàn náà ni wọ́n sì fi ìdí kalẹ̀ sí. Ẹ rí wípé Elédùmarè, ó ṣe wá lògo, ó ṣe wá láǹfààní, ó ṣe wá lóore. Nígbà tá a bá ní àwọn èèyàn jàǹkàn-jàǹkàn báyìí, àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n ń sọ ọpọlọ kalẹ̀ ní ẹ̀ka tí wọ́n yàn láàyò, èwo wá ni tiwa? Tá a wà ní ṣàjọyọ̀ wọn, tá a ní mọ rírì wọn. Ṣùgbọ́n àkọ́tọ̀ di wípé àbọ̀ sínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn, ẹ jẹ́ àfẹsẹ̀rajó. Nígbà tá a bá padà dé, ètò òkè ìbàdàn yóò wá tẹ̀síwájú lónìí pẹrẹwu. Ẹ kú òkàlẹ̀.

0: ìlú Ìbàdàn jẹ́ òun ni ó ṣe capital gbogbo western region ọgbà yìí.
1: Ẹ̀kọ́ ọ̀run.
0: Gbogbo àwọn èèyàn ló wà ń bí yorùbá jẹ́ ibo ni yorùbá jẹ́ ṣèkiri yorùbá jẹ́ gbogbo Ìbàdàn ni o. Wọ́n dẹ̀ tí dá gbogbo state sílẹ̀ ogun Èkìtì gbogbo Ìbàdàn sáà ni gbogbo àmọ̀.

0: kọ náà gbogbo àgbà yẹn wà á rí pé ibi yìí dùn gan gbà yẹn ó dùn ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí pí gbogbo ẹ̀ sí state ṣe máa lọ ẹ máa lọ yorùbá mi ni ò rẹ̀ dá mo sọ pé kọlẹ̀ jọrọ ọjọ́ mẹ́kọlẹ̀ fún ọdún méje gbogbo ìgbà yẹn ò gbọ́dọ̀ sọ yorùbá tó bá sọ yorùbá wà á gé kó àbí wà á lọ
1: bó ṣe tilẹ̀ jẹ́ pé yorùbá lẹ wà
0: anákúlà náà pè é báyìí àwọn òyìnbó ṣe wọ́n pé àwọn òyìnbó ló dálẹ̀ nǹkan tó wà níbẹ̀ ni pé gbogbo èèyàn iye pé wọ́n kàn déédé ṣe yá ṣé wọ́n gbogbo àwọn èèyàn tó wá sí gọ́ọ̀mẹ́ntì rẹ̀ láti gbogbo nàìjíríà ni wọ́n á wá láti ìgbò wọ́n á wá láti haúsá wọ́n á wá gbogbo wọ́n á rò pé torí yẹn náà ṣe ní ká máa sọ òyìnbó ká wọ́n máa sọ yorùbá sọ ti gbígbọ́n
1: pé kí èdè kan tí ó sọ gbogbo yín papọ̀ lè wà
0: ó kàn jẹ́ pé ìyẹn ń sìn ká wá ti rí pé fìmí ìyó tún ní nǹkan mí lára torí kò jẹ́ ká gbọ́ yorùbá dáadáa yorùbá dẹ̀ làwọn èèyàn wá ń a sì ń lọ́kọ ni pé báà lájú fẹ́ sọ torí ẹ̀ ń bínú púpọ̀ pé ṣé o lè sọ yorùbá ní mọ́kànlọ́kàn sọ tábátàbátábá wọ́n máa fi òyìnbó díẹ̀ díẹ̀ sí tẹ́ẹ̀bá
1: wàhálà àbínú
0: ṣùgbọ́n kan tí mo sọ ni pé ìbàdàn gbà yẹn ó dùn torí ó jẹ́ tó bá rìn wọ́n náà rúnà pé gbogbo èèyàn ló wà ń bí láti ìlú ti bí ìlú lọ tọ gbogbo ìbàdàn ní gbogbo wà kán tó bẹ̀rẹ̀ sí wá pin tó ni wọ́n pin torí pé wọ́n fi pé ìdàgbàsókè kò dé bá àwọn kan gbogbo wa bá ronú ìbàdàn ìwò bí ọ̀sùn ṣe ti tó ti wá lọ sókè sí
1: Adó-Èkìtì
0: Àkúrẹ́
1: Ondo
0: Abẹ́òkúta ṣùgbọ́n ṣe ló dàbẹ́ pé àwa tún pínra wa ni tó wá ń bára wa jà tó ń ṣe ní lọ́wọ́ rẹ̀ yẹn ni wàá jẹ́ kí

0: ṣùgbọ́n bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìgbà tẹ wà ní ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ni wípé ẹ kí n fi bẹ́ẹ̀ wá sí ìgboro ìlú Ìbàdàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a máa ń gbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tá a ti ní láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó ń kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà, àwọn máa sọ fún wa pé ní ayé ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ sí government college pé ìpátá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ bí ó wà bí ó ṣe jáde wá sáàrin ìlú, ṣé lóòótọ́ ni?
1: Kò dàbí ó mọ̀ pé gbà yẹn tá ń pè lápáta gbàgà lọ́run yẹn tó ti wá da àárín Ìbàdàn báyìí nígbà yẹn gbóni gbogbo ẹ ti wá dà lù sí tó bá ti bẹ̀rẹ̀ láti títí a máa fi dé government college náà ìgbúwà ṣùgbọ́n díẹ̀díẹ̀ igbó igbó tá a bá ń bọ̀ tá a máa rìn ní nígbà yẹn kò sí ọkọ̀ tó a line up gbogbo àwọn ọmọ kíláàsì tá a fẹ́ lọ wo sinimá ní ìlú láàrin ìlú bó ṣe jìyàn ò jẹ́ kí ìpátá yẹn kó pọ̀ tó wọ́n ti rò pé a ń ṣe ìpátá ṣe kíní kan ó ti jìjù sí dáhùn ẹsẹ̀ ládẹ bí rìn nígbà yẹn
0: láti àpáta
1: àpáta àpáta yẹn náà ò tóbi tó yẹ kékeré báyìí pẹ̀lú láfíà hòtẹ́ẹ̀lì ó wà bẹ́ẹ̀ àti fáṣí wọn wà yẹn igbó a máa rìn bọ̀ ìyẹn ò jẹ́ kí ìpátá yẹn pọ̀ jù àti dé gbòòrò ṣòro báyìí.
0: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó ń dàgbà kí lẹ lè sọ wípé ó jẹ́ ohun amúlùúdùn fún yín lásìkò náà tó jẹ́ kẹ́ ẹ gbádùn ìgbà ìwé yín gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílùú Ìbàdàn?
1: Ó mọ̀ pé amúlùúdùn gbà yẹn ọmọ kékeré à ń lọ skul iléèwé là ń lọ sọ à ń kọ̀wé nìkan sí gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan tá a ṣe náà ò ju tá a bá wà láàrin níléèwé náà àgbà ìdílé nìkan tá a bá jáde kúrò ní so àrí mo sọ fún ẹ bó ṣe wà pé ó jìn sí ìlú gan gbogbo nǹkan tá a ń ṣe náà ò ju nǹkan tá a bá ń ṣe ní
0: àárín ilé ẹ̀kọ́ náà lọ
1: máa gbá bọ́ọ̀lù ká máa ṣeré ìtàgé ká máa láàrin wa ṣùgbọ́n ó dá bẹ́ẹ̀ lọ akẹ́kọ̀ọ́ gan pẹ̀lú nítorí ó ṣe dá bẹ́ẹ̀ yẹn lẹ̀ tán bẹ́ẹ̀ mú wa lówó gan wọn fún yẹn lówó so gbogbo kíláàsì ó ṣe dáadáa laboratory wà ìwọ bá ṣe ń pè yẹn yóò wá laboratory torí ibẹ̀ láti kọ̀kọ́
0: science
1: ìgbẹ̀ gbogbo yẹn là wá ní gbà yẹn àwọn ọmọ iléèwé mi ò dẹ̀ ní torí wọn lówó ẹ̀ ṣùgbọ́n torí kó ti jẹ́ ìjọba ló dá yẹn láti wá lẹ̀ gbogbo ẹ̀ láni.
0: Ṣebí ìjọba náà ló dáwọn ilé ẹ̀kọ́ yòókù náà sílẹ̀ kí ló dé títí government college yàtọ̀?
1: A kì í ṣe ìjọba ló ní wọn náà.

0: ilé ṣe kini gan.
1: Njẹ ti ẹ n ṣe abẹwo si ile iwe naa boya gbogbo awọn nkan ti ẹ n daruko ẹ n jo si wa nbẹ mọ.
0: Ẹjẹ n gbo ni. Ìjọ tó máa ń dùn yàn gan ni. Gbogbo yẹn ìgbà tí àwọn òṣèlú kan débẹ̀ wọ́n ní báwo làwọn kan ṣe máa gbádùn gbogbo ilé tí àwọn skul mi ò ní máa gbádùn. Wọ́n bá gé skul yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ náà bẹ̀rẹ̀ sí. Ní àárín skul wa yẹn kọ́mpani yẹn wọ́n dá skul márùn-ún sílẹ̀ mi.
1: Márùn-ún.
0: Wọ́n ní torí èmi rò pé tó bá rò pé nǹkan ti da jù. Wà á ṣáà ti ṣe tiẹ̀ náà kó dájú èyí kó wà á gé di bí
1: ọ̀nà ìwà
0: wà á pa gbogbo ẹ̀ jẹ. Ṣé gbogbo tó pa gbogbo yìí ilé ìwé ẹ̀ jẹ? Gbogbo ọ̀nà ta mi ò ń lè lọ́mọ torí fún ló máa fẹ́ máa fún wa wo bí bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀. Á ṣáà ìwà á gbìyànjú àwọn.

gbogbo nǹkan tó dá gbàtàgbà òmìnira independence gbogbo ẹ̀ lọ láti bàjẹ́ pé àwa àkọ́bí òwògọ́ níwá ni gbogbo ẹ̀ láti bàjẹ́ gbogbo nǹkan tí àwọn òyìnbó fílẹ̀ tá kí àwọn òyìnbó máa lọ kọ́ máa ṣe ní gbogbo ẹ̀ ni kò sí ti ṣiṣẹ́ mọ́ ó máa ń yàyàn lẹ́nu bí dẹ̀ ṣe pé àwọn èèyàn tó lè

0: bá ṣe bá gbogbo ẹ̀jẹ̀ akọ ìtọ́ni òyàn èèyàn ti pọ̀ sí o ṣùgbọ́n owó náà pọ̀ sí
1: bẹ́ẹ̀ni
0: tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó yẹn gan ló jẹ́ kí gbogbo ẹ̀ dàrú
1: ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí ẹ lè sọ pé jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tẹ̀lé mẹ́nuba ní ilé ẹ̀kọ́ náà nígbà tí ẹ wà ní ilé ẹ̀kọ́ government college tàbí àwọn nǹkan tẹ́yìn náà ṣe tó jẹ́ bóyá fìtàn balẹ̀.
0: nǹkan tó wà ń bẹ tó dùn ún gbìyànjú pé kò sẹ́ni tó lọ sílé ìwé nígbà.

láàrin pẹ̀lú ti fẹ́ mọ gbogbo ìlú ṣe rí. Ìgbà tàdé ń dàgbà ni ẹ sọ akọ many things ni ọlọ́kọ abáṣe gbájú yẹ ká máa ṣe wéré kọ wéré. Ìyẹn lè wá sí mọ́sùn nígbà tó lóká kú wà nílé màmá. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò ti ráyè mọ́sùn tó ń lé owó kiri àti jẹun. Táì wò lọ́wọ́ abẹ́ ní fún ọmọ wọn. Nǹkan tó dẹ̀ wá bẹ̀ ni pé secondary school yẹn láti náà ti kọ́ wa láti ilé tó bá ti wà ní secondary school tó wà ní boarding school ibẹ̀ ló ti máa kọ́ gbogbo yẹn. Àwọn òbí ẹ gan-an lè máa mọ gbogbo nǹkan tó kọ́. Ní kára a máa ṣe tiẹ̀ lọ. Ṣùgbọ́n pàtà ti wá fi boarding school yẹn tó tiẹ̀ dá mọ́. Ìjẹ́ àwọn ìpàtà ló wà ń bẹ̀. Ìyẹn ló da gbogbo school yẹn ní. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé a ṣe ń bá èèyàn gbé ká mọ ìlú bí àwọn tíṣà wa rẹ̀ wọ́n dẹ̀ gbogbo ọ̀nà lókàkù ló mọ nǹkan tó ṣe o gbọ́dọ̀ wọ́n á kọ ẹ gan-an.

0: àwọn parents wọn kọ dẹ láyé tí wọn yẹ wá ní wàhálà ta ní pẹ̀lú
1: Ọlọ́run bá wa dá Nàìjíríà padà sí dáadáa. Agbára lọ́wọ́ Olódùmarè. Àmọ́ ká tó mẹ́nu kúrò níbi eléyìí tó ní ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ yín. Àwọn owó gan ni ẹ jọ parí ní ilé ẹ̀kọ́ Government College, àti pé kí ni nǹkan náà tọ́pọ̀lọpọ̀ wọn a máa rántí yín fún.
0: Mo tiẹ̀ kiri
1: bí ọmọ ọdún mélòó ṣé ní ìgbà tẹ wọlé àbí ìgbà tẹ parí.
0: Ṣùgbọ́n kò wá mọ́ bẹ́yẹn nígbà tá wà ń léwe o pé ìgbà tá wà ń dàgbà ní ṣúgà kò wá ń ṣe báàdì ṣe báàdì.
1: Ilẹ̀ tí wọ́n wò ó pé àṣé mi mo tẹ̀ kéré jù.
0: Ṣùgbọ́n àjẹ́ ń torí. Àwọn akọ kéré a tún wá láti family tí ó táà ní owó sí
1: wọn. Ṣùgbọ́n bàbá ti ní àwọn tí ta lè kà kún Elight tó wọ́n ti lajú nígbà náà ni wọ́n.
0: Ìgbà ṣe rí nìyẹn ṣe bí ìgbà yẹn ṣe bí St. Andrews ni à ń pè ní University of Maine. Bàbá mi lọ. Headmaster ni.
1: Àwọn sì kàwé.

0: ọdún méjì rẹ̀ gan ni táwọn ti fẹ́ mọ̀ ohun kan lọ́dẹ̀ fún gbogbo agbára lọ rán lọ léwe kó bá lè wá ran gbogbo àwọn yòókù lọ ó wá di bàbá ńlá ìyá àbúrò ẹ̀ tán ni ó máa ti kí yẹn gan ṣẹ̀ wọ léwe gbogbo àwọn ìyá ẹni má já ṣe ẹni òwe kan tó wà bẹ́ẹ̀ ni ẹni pé
1: ṣe rántí àwọn tẹjọ
0: láti lè rí báyìí àti àìgbọ́n mi ṣáà lè yọ.

0: mímọ iléèwé mélòó mo lọ gọbẹrẹ ńlẹṣà pẹlọ ilé ìfẹ yáàdì lọrin ìgbàdó yáàdì ìjẹbù tí wọn jẹ ọdún méjì péré mú wọn bẹ ní wàá tún lọ sí ọtún di ìfọ ìfọ mo jẹ.
1: Lórí ilé primary school.
0: Lórí ilé wa rò pé mo ń wọ ẹ tó bá pẹ́ ya ní àbí báyìí kó kàn pè lè ní tán lè káàkiri. Ṣùgbọ́n ẹ lọ wọ́n ti gbé lọ wọ́n jọ ń sọ.

0: tó bá sí ọpẹlọpẹ ẹkọ ọfẹ tó dálé wa ìlú àwọn ẹyẹ àti ẹni dáradé ẹkọ ọfẹ yẹn ló gbà mí lẹ títí tí ó jẹ wọn á sáà mẹkẹ sí gọọmẹkọlẹ yẹn ló gbà mí lẹ ní torí àwọn the first ten people wọn fún ní scholarship. So torí ìyẹn kò jẹ́ kémi ní ọ̀rẹ́ tó mo lè gbé ọ̀rẹ́ tímọ́tímọ́.
1: Jọ ṣùgbọ́n àwọn tẹjọ jẹ́ akẹ́kọ̀ọ́ ní kíláàsì
0: kan. Jẹ́ sọmọ
1: oríṣiríṣi. Ṣé a ṣáà rí àwọn tí wọ́n gbajúgbajà lónìí nínú wọn?
0: Àdàdà wọn pọ̀. Ẹjọ́ náà tó bá tẹ̀lé lọ sí gọ́ọ̀mẹ̀ntì kọ́lẹ̀jì nígbà yẹn. Ṣé wàá rí kò sí o ti di
1: ṣé set ni ọ̀jọ̀gbọ́n wọlé Sọ́yìnká àbí àwọn ṣíwájú yín?
0: Ọ̀jọ̀gbọ́n Sọ́yìnká kẹ ọdún mẹ́wàá ṣáájú wa.
1: Èyí ni pẹ́ ẹsẹ̀ báwọn ní ilé ẹ̀kọ́ kan.
0: Bàtà ni a ṣe wọ́n ṣe pé wá rárá. Mẹ́wàá dákó náà ní wáwájú wa. Àwọn ayé rẹ̀ débẹ̀ 59 làwọn ayé rẹ̀
1: wọlé.
0: Àwọn rẹ̀ ti jáde ti pé báyìí. Wọ́n kì í ṣe fẹ́ máa dárúkọ àwọn ẹni ẹlẹ́ni náà. Gbogbo ọ̀nà ti rìtáyà gbogbo.

0: ẹlẹgbẹ́ tún ẹgbẹ́. Irú pé tabagbọ̀lilé táwọn kan lọ́fẹ́sì kan. Ṣé mi mọ àti sọ Yorùbá kan lè jẹ́?
1: Mo wípé bí humble background.
0: Àwọn kan wá láti

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí èdú ṣe kó gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ní Swagga Life in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ní ó gbìnàyá láago kan ọ̀sán.

0: Kunduzi for unique fertility. Ti won ni ki gbogbo eyan wole lofe laisan kobo. Inu gbagan map 21 lori ring road ma ka ko faya. Oya ele pe swagger papa te ba fe special ticket joko lola tabi table reservation 0706 596 1824. Ti gbogbo sa fun gbogbo eyan ejikaje o je ka soye lorun. Unique fertility pop cola SMG logistics hexagon rice gold medal skylight towers homes and properties KEC groups street tavern able tv splash ati lagelu fm lo sagbatori ipolongo
1: arena jino sile mi hello la watch no sile mi
2: ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́ ṣùgbọ́n bí ẹ̀dá ọba ti lówó lọ́wọ́ ẹ̀dá ò lọ́gbọ́n nù owó gan-an lọ́ba ọgbọ́n ọgbọ́n.
3: akábala tó jẹ́ kí n máa bùrù lágbà.
2: ó yá wá jẹ́ kí n já ẹ sí i já ẹ sí i. ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport, sí Valentine Cashport, Easter Cashport tó tún yẹ̀tọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná, títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Owó ni Monday fi wá bá.
5: Kabialisi, Susan, why are you still doing this to yourself? Living in darkness. Haven't I told you about Bread Trenergy with best energy solutions?
6: What does bread have to do with electricity?
5: Not bread you eat, but they provide energy solutions for homes and companies. Lithium battery, hybrid inverters, solar panel, backup system in all sizes. See, let me shock you. It comes with 5 to 10 years warranty. Ó yá sọ pé ó ti lọ sí gbogbo òkùnkùn nínú ilé tàbí ilé iṣẹ́ rẹ pẹ̀lú Bread Trenergy. Àwọn ohun amúnáwá sólà àti ìnvátà lóríṣiríṣi èyí tó fini lọ́kàn balẹ̀ ni wọ́n ń ṣe. Owó wọn ò sì fani lápò ya. Kódà warranty ọdún 5 sí 10 gbáko wà lórí gbogbo ohun tí wọ́n ń tà. Ó yá yára pè wọ́n lónìí lórí 0707776 0879 tàbí 0708171 9914 or visit us at Daming Plaza opposite Grand Store MKO Abiola Way Ring Road Ibadan. Visit our website at www.breadtrenergy.com. Bread Trenergy, your gateway to light.
7: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò

0: Adé Yinka Mokyo wa lálẹ́ tì ní pé ẹ̀ka alẹ́
1: o. Ṣàlàyé owó.
0: A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta.
1: Ìgbọ́nà ni ìlànà tuntun o.
0: Ǹjẹ́ mo dé lálẹ́ tì ní?
1: Nítẹ̀jọ́ ń ṣiṣẹ́ o, tó dẹ̀ tún náà mú.
0: Gbogbo olólùfẹ́ ètò yìí ẹ̀ka alẹ́.
1: Ẹ kó ya bá lẹ̀ lọ.
0: A kú òjò wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ yìí o.
1: A ṣe gbé kò sí o, ìgbà kò.
0: Òjò wẹ́lẹ́ wẹ́lẹ́ yìí.
1: Ẹ̀sán ń bẹ o, ò lè pẹ́.
0: Yóò tu gbogbo wa lára láṣẹ Elédùmarè. Òjò wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ yìí.
1: Ṣé o, bàbá lọ́ṣàtò.
0: Ó wá mú mi níra àwọn ọmọ tí wọ́n wà ní akàtà àwọn ajínigbé yìí. Ṣé ṣe bójú ó ṣe máa pa ọmọ yìí rè lálẹ́ ètè ní?
1: Títọ́ máa ní o, ẹni tó kàn ló
0: mọ̀. Tí ò sí lé, tí ò sí kankan nínú ọgbó tí wọ́n wà. Ajẹ́ kọ́kọ́ júbọ̀ lọ́hùn ọba mi òkèná, akọ́dá ayé, àṣẹ̀dá, akọ̀tí tìkà lẹ́yìn. Adúgbò gbẹngbẹ lẹ́yìn aṣòótọ́ ọba tí ń bẹ káyé tó mọ̀ bẹ́. Ọba tí ó mọ̀ bẹ́ ń gbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ ni mo kọ́kọ́ júbà lálẹ́ tẹ̀ní. Kábíyèsí ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni mímọ́ Ísírẹ́lì. Ìbọn Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn. Ìbẹ̀yìn pásítọ̀. Ìbẹ̀yìn wòlíì. Ìbẹ̀yìn àfáà. Ìbẹ̀lẹ́sìn àbáláyé. Ìbọmọ kú ayé o. Ìbọ̀gá mi pàtàkì ọmọọba Kọ́ládé Àlàbí. Ọmọọba Tólùdẹ Òṣogbo Àyàkókò Ònàkí Ajímọ̀tábà Ògùn. Jẹ̀gbìnrin bí àtẹ ẹ̀kún. Ìṣedélọ́jọ́ ti fi ń wù mí ọmọọba ni ti ń gbélé ti ń ṣe bí ọba. Ajagunmọ́ fi tìbọn ṣe ẹ̀yà kókó ìsun nígbà ọ̀tẹ̀. Kọ́ládé Àlàbí bàbá mi kalẹ̀ yìí o. Mo kí bàbá mi pàtàkì aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí. Bàbá mi Adébáyọ̀ Àkàndé, mo kí yín lálẹ́ yìí o, ẹ̀sìn ọba kò jẹ́ púpẹ́. Túndé Ọláwúwo, ọ̀gá wa Lápàbí. Olóòtú ètò yìí ni Ṣẹ́nàkín Ọlá. Adé Yinka ènìyàn sọ wọ́n o.
1: Ẹ̀dá léwu o, ènìyàn
0: lè. Èèyàn sọ wọ́n o. Èèyàn sọ wọ́n o.
1: Èṣù sálòwò o lè mú mi jẹ.
0: Owó ìgangan ló wá le jù láyé.
1: Dàgbà má lówó.
0: Torí àwọn ọmọ tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí. Òjò tó rọ̀ lénìí bó ṣe pa mí tó òtútù sì ń mú mi. Ká tó wá sọ àwọn tí wọ́n wà ní àkàtà wọn. Ẹ̀rù Ọlọ́run sì ń bà mí, ara mi sì ń gbọ̀n rìrì. Gbogbo bójú ẹsẹ̀ ń rùn ni mò ń wò ó pé àwọn ọmọ tá a bí níbi níran tí wọ́n wà ní inú òtútù lọ́wọ́lọ́wọ́ yìí. Abúlé wo ni wọ́n fẹ́ kọ́ ń bi tó wà?
1: Ìtẹ̀jọ́ ń ṣiṣẹ́ o, tó dẹ̀ tún náà mú lábọ́dé.
0: Ọlọ́run ọba mi òkè kó sàánú gbogbo wa. Ọlọ́run Elédùmarè gbà wá ní Nàìjíríà, gbà wá nípínlẹ̀ Ọ̀yọ́.
1: A ṣe gbé kò sí o, ìgbà kò ní.
0: Gbà wá ní Nàìjíríà, gbà wá nípínlẹ̀ Ọ̀yọ́ o.
1: O lè pẹ́ ni o.
0: Káwọn ọmọ yìí kọ darí wálé. o tin lo bi 22 23 days bayi tan mo ti wa lakata awon ajinigbe yi
1: ayakela
0: abeo ninu olaare eledumare abeo ninu olaare kabiyesi eledumare jo nitori olorun nitori jesu kristi nikan soso e ba ni gba awon iku lakata awon ba ni gba won Oluwa ba ni gba won o Olorun ba ni gba won o Awon obi won o le wa ninu ifokanbalẹ ninu hila hilu na ni won wa tomo yin gan ba pe de lati school e wo bi o seri ka to so po mo taari mo won ni omo eni ku o sojo me ni sono

0: ayé lòkun ènìyàn lọ sá. Ayé ń bẹ èèyàn sì wà kọ́lọ́wọ́n bá mi òkè kó gbà wá kúrò lọ́wọ́ hílà hílo àti gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láyé àti gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀. Ṣùgbọ́n mo ṣàmọ̀ wípé lábẹ́ àkóso bó ti wù kó rí tó ọlọ́run yọ àwọn ọmọ yìí ìkúnlẹ̀ abiyamọ yóò sì yọ wọ́n lóòótọ́. Ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ kìrì sádùá o ẹ̀yin àáfàá ẹ kìrì sí àdúà o ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ kìrì sádùá ẹ já fi ìpínlẹ̀ Ọ̀yọ́ lé Ọlọ́run lọ́wọ́. Kọ́lọ́run ọba mi òkè kọ́ bá ni tukọ̀ rẹ̀ dé ilẹ̀ ìlérí kí gbogbo ogun wàhálà yìí kó kù nípínlẹ̀ Ọ̀yọ́ kó mọ lọ̀lu bòmíì jìnà rere sí wa. Ńgbà tí wàhálà yìí ń ṣẹlẹ̀ ńgbà náà ọkàn wa ń balẹ̀ tá a ti ṣàlàyé pé a rí nínú wa tó ní àkólédélẹ̀ yìí kò lè dé bí ọ̀dọ̀ wọn náà náà ti ń ṣe wàhálà yẹn járe ọ̀dọ̀ wọn náà ti ṣe kínní kankan járe. Nígbà náà tá à ń gbọ́ ròyìn tá à ń gbọ́ nu rédíò tí wọ́n ń kà nu pépà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ìṣepá ń rẹ́rìn ṣùgbọ́n a ti lérò pé kò lè dé rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ wa ń bì í. Ṣùgbọ́n ńgbà tí yọ wà ṣẹlẹ̀ ńkọ́
1: ènìyàn ṣọwọ́ o má fi mú ọ̀fun
0: Adéyinka
1: ẹ̀dá léwu o
0: tí ó ṣẹlẹ̀
1: láàlẹ̀
0: tọ́wádìí dìwà ṣẹlẹ̀ ó yẹ ká ti ké ìbòsí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká ti ké gbogbo ẹ̀ ká ti múra sílẹ̀ ká ti gbáradì nígbà náà. Ẹni wa kan ń gbà yẹn tí tó ní à ń pa kinní kan à ń pa wá à ń pẹ̀yìn òun ó dìde ńgbà náà òun ṣe wá òun ṣẹ̀yìn tó dìde ogun kojú wọn nígbà náà tó dìde tó kẹrù tó kó gbogbo ẹ̀ tó kó pàǹpá tó kó lọ sọ́nà ọ̀dọ́ wọn. Kí a mọ̀ sá ọlọ́run ṣàṣàánú wa. Tó bá jẹ́ pé gbà yẹn láti dìde nígbà náà ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ o. Ilẹ̀ Yorùbá ò bá jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ fún gbogbo ilẹ̀kílẹ̀ pátápátá pé ẹ mọ̀ débẹ̀ o ẹ mọ̀ débẹ̀ o. Ṣùgbọ́n gbà tí kọ́lọ́run ṣàṣàánú wa kọ́lọ́run bá mi ó ṣàánú wa. Kọ́lọ́run ṣàánú wa ni o lórílẹ̀‐èdè tá a wà yìí. Ẹni tí ò lówó ìlú Èbó tí ó kọ ọmọ rẹ̀ lọ kí ni ò lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Adéyinka ìgbà ń bá ti ẹ̀ka àpolówó ọjà dé ń sọ rírí ayé lálẹ́ tèní ṣùgbọ́n tí ń dùn mí lọ́kàn tí ń gbà mí lọ́kàn jẹ́ ní gbogbo ìgbà pàápàá ń ṣe tí mo wọnú òjò yìí tí mò ń bọ̀ níléeṣẹ́ rédíò òjò pa mí díẹ̀ o ṣùgbọ́n bó ṣe wáá pa mí tó mo wá níran àwọn ọmọ yìí wípé àwọn ọmọ yìí kọ́lọ́run ọba mi ó ṣàánú wọn irú àkókò yìí kéèyàn délé kéèyàn fi àmàlà gbóná àti gbẹ̀gìrì kéèyàn fi lé ni kéèyàn tó sùn ipò owó na ọmọ yìí fẹ́ wà lálẹ́ tèní ipò owó náà fẹ́ wà. Ayé tótó ayé àkàmàrà ọlọ́run kò sàánú gbogbo wa orí ìyá yín orí bàbá orí olólùfẹ́ ètò yìí yóò yọ àwọn ọmọ yìí kúrò nínú àkàtà àwọn ajínigbé tí wọ́n wà o láṣẹ lẹ́dùmarè.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́ ọmọ mo ti kàṣẹ́.
1: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbọ́n èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
4: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
5: Gbàgbé ìrùn ẹ.
6: Gbàgbé ìrùn ẹ.
4: Gbẹ̀ngà Adébóyè Jẹ́ngbẹ́ tí èlé ti padà dé látọ̀run. Àjẹpẹ́ ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
7: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o. Ọláolúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jẹ́ngbẹ́ tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
4: Flash FM 105.5 lẹ́ ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
7: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ̀ni.
4: Láolú gbẹ̀mí débẹ̀.
8: Calm down, make everybody talk one by one.
9: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this self?
10: Every day just they increase. Data won't they buy 2K. Now, na 7,500 naira. Na life be this.
8: Calm down. All this complaint when we dey complain about network, I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
11: I talk am. We don't catch am.
12: Yeah.

0: ẹ jẹ́ gbogbo ọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ tuntun lálẹ́ tẹ̀ní. ọmọbìnrin kan ń bẹ ó rẹwà púpọ̀ púpọ̀ ó rẹwà gan ojú loge ojú rẹ̀ rẹwà ó gúnrégé. nínú gbogbo nǹkan tí ọmọkùnrin ó sì wò lára obìnrin ẹlòmí àwo bọ́dì ẹlòmí ó sì wojú ẹ̀ pé ojú ọmọ yìí dẹ̀ fine no ọmọ yìí sì dá o. bá a ṣe máa ń wò nù ń gbà wà ní bọ̀yì ká tó mú èyí tó wà nù wọn. ìwé mímọ́ sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ojú dáradára ni ẹ̀tàn láyé pẹ̀lú ẹwà ènìyàn já sí òfo obìnrin tó bẹ́rù ọlọ́run o ní kí a fi yìnyín fún. inú tó gbé èèyàn ṣubú láyé inú ọ̀nà téèyàn gbà rélulẹ̀ láyé. nínú pásítọ̀ nínú wòlíì nínú àáfàá nínú àwọn tí wọ́n ń kọrin olórin ẹ̀mí ni àbí olórin ayé ni nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nínú olórin orí ìtàgé oníṣíàtà nínú gbajúmọ̀ tó gbajúmọ̀ jù láyé n tó yára gbé èèyàn ṣubú jù lóbìnrin obìnrin tètè tẹ̀yàn mọ́lẹ̀ láyé ojúloge. ẹ wá gbọ́ tuntun lálẹ́ tẹ̀ní kájọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ ọmọbìnrin yìí dá púpọ̀ púpọ̀ ó rẹwà púpọ̀ púpọ̀ ó fàìn gan kò sí ọkùnrin tó wò ó tí ò ní tun wò gbogbo ọkùnrin pátápátá ń máa ń ṣe wọ́n bí ìgbà pé kọ́mọbìnrin yìí jẹ́ tiwọn. ọmọ yìí mọ̀ dá o ó mọ̀ fàìn púpọ̀ púpọ̀ o ìgbé ayé rẹ̀ ọmọ dá o ó gbogbo ọkùnrin ni nlè gbogbo ọkùnrin ni nlè ńpọ̀ wá pé wá wò pé ọkùnrin tí ń lè òun yìí ewo lòun wá fẹ́ mú nínú wọn gan-an. ọ wá fẹjọ́ sun ọ̀rẹ́ ẹ̀ wípé àwọn ọkùnrin lè ń kiri ìbọ̀dá lágbẹ́já dẹnu kan tó ládẹnu kan tó ń bá wọ́ṣọ kan wọ́n dẹnu kan ohun ọ̀sì mọ èyí tó ń fẹ́ mú nínú wọn. ìyẹn wá ṣàlàyé fún pé ọrẹ wà pọ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan nìyí fún ọ láyé láti jẹ́ èèyàn láyé láti jẹ́ èèyàn láyé láti débi gíga láyé. ẹwà obìnrin máa ń la ọ̀nà fún èèyàn ó dàbí ẹ̀bùn ni ẹ̀bùn èèyàn máa ń lànà fún èèyàn láyé. èèyàn wá ṣàlàyé fún wọn pé ọmọ jẹ́ ho fún wọn ni ọmọ jẹ́ ho fún wọn ẹ bá ti lówó lọ́wọ́ nínú wọn ó jẹ́ ho fún wọn èyí tí ò bá sì lówó lọ́wọ́ kọ́ lọ sẹ́ńpẹ́ ẹnìkan wá wà nínú wọn ìyẹn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ó ń tiraka wá ṣàlàyé fún pé òun gan nífẹ̀ẹ́ rẹ̀ òun fẹ́ràn rẹ̀ òun fẹ́ràn ẹ dojúdojú òun sì fẹ́ràn ẹ tọkàntọkàn ó ní ò lówó lọ́wọ́ owó ni obìnrin fi gbéra owó ni ọkùnrin náà fi ṣe ìtọ́jú obìnrin. ọmọbìnrin yìí ó gbà fún àwọn èèyàn kiri àwọn tó jẹ́ fọ́nìchọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ó gbà fún àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ gbogbo ọgbà fún wọn ń sì ń gbowó lọ́wọ́ wọn. ń gbowó lọ́wọ́ wọn.
1: ẹni bá máa yọ̀ọ́
0: kò lè wá. ọlọ́run dẹ̀ bá ṣe ọmọ bí ṣe ń ṣeré rẹ̀. ọwá dijọ́ kan bàbá kan wá bàbá èyí tó wá ọwá ṣe mọ́tò ni lọ́dọ̀ mẹ́kíníkì kan tí tó wà ní tòsí ọ̀dọ̀ wọn ibẹ̀ náà lọmọbìnrin náà fẹ́ máa gbé. bàbá yìí wá rí ọwá béè lọ́wọ́ mẹkáníìkì wípé a ọmọbìnrin yìí òun sì fẹ́ràn rẹ òun fẹ́ fẹ́ fọ́mọ òun ni.
1: ẹ̀dá lè wú o ènìyàn
0: lè. ẹ mọ jẹ n tàn yín wọn bá sọrọ wọn ṣe gbogbo ẹ wọn ní ọfẹ wá bí tó bá wá bí ń bá yín sọ fún un ìgbà ó dé wọn ṣàlàyé fún bàbá kan wà ń bí o tí ó nífẹ̀ẹ́ rẹ olóhùn fẹ́ fẹ́ fọ́mọ rẹ ni ọmọ rẹ ò sì sí nílé o ìlú ọba lọmọ ẹ wà bàbá yìí sì fẹ́ràn rẹ ó fẹ́ fẹ́ ọfọmọ rẹ ẹ bó o láà ti ṣe báyìí kàṣá báyìí kàwòrì ó ní kán fún bàbá ní nọ́mbà òun. wọ́n jíṣẹ́ fún bàbá ọmọ yìí ní kẹ́ẹ̀pẹ́ ń o ó bá fi nọ́mbà rẹ̀ lẹ̀ bàbá ń bá pè é báwo ni ṣàlàáfíà ni wàá yọjú sí mi ńlé ilé ni o ti wàá yọjú sí mi kémi àtìyàwó mi ká jọ rí ọ.

ayé tá a sọ ń kàn nìyí. Orúkọ wa ṣe pé. Lẹ́nìkan pè mí. Ẹnìkan. Ó ní ọ̀rọ̀ yìí ẹ fẹ́ jọ tèmi náà. Ó fẹ́ jọ tèmi ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún yín bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí rèé.

ayé tótó ayé àkàmàrà làmẹyẹ yìí bá jọ ń sọ̀rọ̀ ọkọ ti send 5 million síyàwó ó ti send ẹ̀ sí ó ti ń tọ́jú rẹ̀ ó ti ń tọ́jú ẹ̀ ìyàwó náà ti ń lọ sọ́dọ̀ àwọn òbí ọkọ wọ́n ti ṣe gbogbo ẹ̀ ń gbà ó pẹ́ ni wọ́n ní wọ́n fẹ́ dájọ́ wedding kán kó ṣe ìyàwó kán ṣe ìgbéyàwó kán ṣe gbogbo ẹ̀ ọmọbìnrin náà ti sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé òun lọ o òun ti ń fẹ́ kú nínú ẹgbẹ́ yín o òun ti ń lọ báyìí òun ti ń lọ lé ọkọ ńjọ báyìí lòun ṣègbéyàwó lòun ṣe wá lòun sẹ́yìn. ẹ mọ jẹ ntàn yìí wọn ti dájọ bàbá ìyàwó ìyá ìyàwó wọn ti má sọ wọn ti ra sọ bàbá ọkọ ìyá ọkọ wọn ti má sọ wọn ti ṣe gbogbo ẹ. ìtọ̀ ni ìlú tí wọ́n ti ṣèyàwó ọ̀tọ̀ ni ìlú tí bàbá ọkọ wà. bàbá ti wọ́n ti ní ìlú àwọn ìyàwó náà ti ṣèyàwó wọ́n ti gba hòtẹ́ẹ̀l wọ́n ti gba gbogbo ẹ̀ wọ́n ti gba wá wọ́n ti gbẹ̀yìn wọ́n ti gba kókó bàbá sáàsọ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ tán pátápátá. Adéyinka wọ́n ti gba hòtẹ́ẹ̀l wọ́n ti gba gbogbo ẹ̀ wọ́n ti ṣetán wọ́n ti tún gbogbo ẹ̀ ṣe ó ti ku ìgbéyàwó ti ku ọ̀túnla ọkọ̀ túnla ni àwọn ọ̀rẹ́ ọkọ náà ti dé wọ́n ti dé àwọn ọ̀rẹ́ ọkọ ti dé gbogbo wọn ti dé wọ́n ti ṣe everything wọ́n ti wà ń bẹ̀ ọ̀rẹ́dì kí gbẹgẹdẹ kò tó gbiná ntó gbiná yìí ó lágbára púpọ̀ púpọ̀ o ntó gbiná lágbára púpọ̀ púpọ̀ ọlọ́run ọba àmì òkè kọ́sàánú gbogbo ojú loge ojú obìnrin loge o.

àwọn ọ̀rẹ́ ọkọ kan ẹni tí ó ṣe best man ẹ̀ ó ti dé ó ti pe ọkọ ìyàwó ó náà ti wà ránde o òun ti wà ránde o òun sì wà nílùú báyìí o ìlú báyìí lòun wà o bíi kéèyàn fẹ́ ṣègbéyàwó ń bàdàn kó wá ní à òun ti wà lọ́dọ̀ brọ́dà níwòó o òun ti wà níwò ìwò lòun wà báyìí tó bá ti dàárọ̀ la ò ń bọ̀ nìbàdàn kó wá sọ fáwọn tó wà ń wò ó wípé ẹ jọ ń torí ọlọ́run ṣé báwa ṣe máa ń ṣe ní ọ̀hún yẹn èèyàn ń jayé náà yẹn ẹ fún mi lọ́mọ kan kájọ jayé òun bọ̀ wá òun fẹ́ ṣègbéyàwó lọ́tún la kóun sì jayé títí kóun jayé tán pátápátá kóun ṣe tán pátápátá àwọn yẹn bá pe ọmọ fún un wọn pe ọmọ fún un ọmọ tí wọn ó pè fún un ẹmọ jẹntàn yìí ló bá di ọrẹ ìyàwó ọrẹ rẹ kó sì dámọ kò dámọ rárá kò dá ìyàwó ọrẹ rẹ mọ kò dámọ rárá kò dámọ kò dá ìyàwó ọrẹ rẹ mọ kóun ṣe tóun ó ṣe tán kó ṣe tí ó ṣe tán báyìí kọ́dẹ̀ padà sí ìbàdàn kọ́dẹ̀ kó ṣe tí ó ṣe tán níwò kó padà sí ìbàdàn kó sì mọ bá lé ayé rẹ lọ ohun ti sọ pé tóun bá ti ṣègbéyàwó tán lòun ó kò ń bẹ̀.

0: 阿里人口。也把能把的也无事说服过我我让你把你有更多的你有的人是看特别有时比没有可更多浪费你的流费也把的我把的说的我来我突然就完你把的我们提的我gbadun nbe ni ilu yin yo o ye ke yan ma wale le kokan odo broda nto nde si ni wo awon guys kan wa nbe oni kan pe omo kan fun mo pe omo kan fun omo yen re bo se ya foto omo na ora ma se jom se muke muke bo se wa ni ho omo lu abe lori bo won se n gbo se ara won bo se n record e o n like omo yi ti lenu igba ti owon ba lo nile on fe try lati je gbadun omo birin lekan si ko pe na bi ale re oko yawo de lati lu won gbogbo won ti pejopo awon so ni kaluku nso experience oni eh lagbaja omo jaye gan ni lu won tolo o jaye gan lodo nku e tolo omo kan bembe to gbo sere o kan ti ya photo e o si gbugbe number 2 aye o ojuloge o le so bi ajo se ma awon okunrin gba wa ni boy ta ba momo kan ta ba ta ba ti pade lawo ni omo yi momo gbadun omo yi omo emi na momo bo bene se ma so ti won ba de kakos won be la wo okunrin na ma so funra wa aye loja lowo bene o si gbodo useless ara re mo foro mi le lo si gbodo useless ara re kokore kan kan gbe olasan to ba dare awon egbe re yo to ko ba ni photo yo fi o han won elomin na to na ba ni sikuse ona o to ona o tun toast re yo to gba number re e tun jo sere sikuse e tun jo se gbogbo e be ni mo lo lobirin mi o se loko fe bobirin mi o ba bi o ba ku ladugbo won ko lo bomin ko le roko number your photo and your phone re jade won fi oko yawo ni a fine geyen re on bi to nta ti wa ni swimming pool re igba ta wole re igba ta bere re re igba ta se kini kan re igba ta se wa re igba ta seyin re ohun mi baba oluwa fi fun mi ori re tasi ori re tasi o mo to fe se mo o gbe mi ti ki a ma sa gbe mi nibi tawon obi e de si hotel nla o wa moto o lo be baba mi omo te fun mi ase igara olosho ni igara kini ni o won fi photo han won baba e ni o le doju ti mi bo ba kan ti e fi le ngbo ba ya a pari wedding le ina labi akoso bo ti wo wule wule kori awon eyan nbo lati ilu wa o fọkàn rẹ balẹ̀ o lè mọ́ sóhun o lè jọ́ ìgbọ́n dàárọ̀ ọjọ́ kejì gbẹgẹdẹ gbiná adéyinka nǹkan ṣẹlẹ̀ ìyàwó ti wọ gán ó ti múra ó ti ṣe gbogbo ẹ̀ tán lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà church làwọn méjèèjì ti pàdé ara wọn ìyàwó wọ ọkọ wo ìyàwó ẹ báyìí ó wò ó títí títí ó wò ó ti katẹgbẹ kò lè gbé mọ́ra mọ́ adéyinka kò lè gbé mọ́ra mọ́
1: àwọn tí ń bá ní jẹ àwọn tí ń bá ní mu.
0: Ẹgbọ́n tó bá jẹ́yìn ni ṣe é ṣe wẹ́dì yẹn àbí tó bá jẹ́yìn lọ́kọ ẹ padà ṣe wẹ́dì yẹn àbẹ́ ẹ̀ ní í ṣe. Ó ṣẹ́jú márùn-ún o.
1: Àtànìyàn fi sẹ́nu ọmọ ará ikọ̀ pa. Ẹni a ní kó kí ni lẹ́yìn.
2: Hello.
0: Ẹ̀kalẹ́ sà. Yes sà.
2: Bẹ́ẹ̀ni wọ́n ní mi ti fi létí ọbẹ̀ gbẹ̀gìrì ojú bá kú mi ọkàn ní pò. Àmọ́ bó ṣe wò ó rí ibi bàbá rẹ̀ ní ikọ̀ bá wá gbé sọ́kàn kí wọ́n fi parí márèjì yẹn kó wá mọ̀ bá ṣe kankan títí tí ó fi sílẹ̀ náà yíyá tí ó fi sílẹ̀ pátápátá. Wọ́n jẹ́ kó mọ̀ pé ẹ tó ṣe kí wọ́n ṣe bọ́ rẹ̀ ìwọ̀n ni ọkàn ò lè kú òun bẹ́ẹ̀ kò sí bó ṣe lè ṣe é. Olóso tó ń ṣe náà nìyẹn kọ́ lọ́ọ́ bá láàrin mọ́jà ń ṣàṣìṣe.
0: Bàbá tó bá wá so wọ́n pọ̀ ní chọ́ọ̀chì tán ṣe é mọ̀ wípé ó ti dì mọ̀lẹ̀ báhun.
2: Ẹgbẹ́ náà irú ìmùlẹ̀ wo mẹ́.
0: Ìmùlẹ̀ ní chọ́ọ̀chì tó bá ti so yín papọ̀. Kòsíwàdà ẹ ṣe. Hello sir.
3: Hello. Ṣé o ti ń gbọ́ mi?
0: Mo ń gbọ́ yín sir.
3: Torí ọ̀rọ̀ rẹ̀ ìlálẹ́ yìí ó wọ sòkòtò.
0: Ó wọ sòkòtò.
3: Ọwọ́ ẹ̀wù. Ó dé fìlà. Ọwọ́ bàtà. Bàbá tó bá jẹ́ pé ọkùnrin mi ṣe ó máa lè yọ pa á. Torí ojú ọ̀gbọ́dọ̀ ti bàbá rẹ̀.
0: Ojú ọ̀gbọ́dọ̀ ti bàbá ẹ̀.
3: Tí o ṣe tí o lè tẹ̀yìn rẹ̀ ṣẹlẹ̀. Torí alẹ́ ní òun bàlá mo ti
0: gbọ́. Wèrè lára àtà ó pè é ó ti parí torí àkókò wa ó ti gbọ́ mi ó ti gbọ́ yín ẹ ṣe. Yes sir ṣe gọ́sà.
2: Adéyin ká.
0: Màmá mi o.
2: Ẹ̀ka alẹ́
0: máa o.
2: Ẹ̀pẹ́lẹ́ yìí dágbára. Ntí omi tí mo mú ó tó ayọ̀ nǹkan ní nǹkan mu. Ní wọ́n ayọ̀ nǹkan ní nǹkan jẹ. Ọkùnrin ẹ̀ka àti ọkùnrin hàn lẹ́bi. Àmọ́ orí bá kú ọkàn lè kú o. Ó máa jọ sùn lé mọ́jú ọkùnrin lè pọ́n ó lè gbé orí ẹ̀. Ó bẹ́ tà bàbá sí bálẹ̀ jù tán kálukalu kó tú ká. Pé kí ibi ọ̀rọ̀ tó bẹ̀dẹ̀. Ọgbọ́n rédíò èsòkè. Ẹ̀yin ọkùnrin náà wọ́n gbọ́dọ̀ bòròbòròbòrò. Àtàyétayé ti dáyé ayédiráyé. Ó ti bá àwọn ọkùnrin jẹ́. Òsì ti di ọ̀dà. Ẹ̀yin obìnrin ìṣọ́ra yín. Ẹ̀wọ̀n ìṣọ́ra yín lóyà. Ntí ò tó. Ẹ̀wọ̀n padà wá sẹ́kù. Ẹ kú ètò.
0: Ẹ̀dàrọ̀. Ṣé o Hello sir. Hello.
4: Hello
0: sir.
4: Èmi mò ń bá ìṣòro láti ti ìjàmbá láti.
0: Láti
4: ìlú òkèrè.
0: Ìlú òkèrè òkè sá.
4: Bẹ́ẹ̀ni.
0: Ìṣẹ́jú kan lẹ ní o.
4: Bẹ́ẹ̀ni ti sọ lágbára.
0: Àmì àṣẹ o àmì o.
4: Ẹ máa mọ sọ lórúkọ.
0: Àmì àṣẹ o àmì o.
4: Wọ́n ní Ọlọ́run àti Bẹ́ẹ̀ni pé tó mú ni. Kò sí.
0: Bẹ́ẹ̀ni,
4: wàhálà àti ìdààmú ni ó jẹ fún un. Àgbèrè yẹn ti o ti wa ninu eje
0: o ti wa ninu eje re oda se adupe o ade nka eje ma lo le lale teni
1: ori te pase ori mi ma to mi je na mi ma to mi je
0: fun eyin ti e ba ni glaucoma ti cataract glaucoma tabi cataract eh hey, baba mi papapa hello sir hello hello sir o seconds mo fun yin o
4: lati biditi ni o
0: oye mi sir oye mi sir oye mi sir
4: mare di o se se ma o
0: mare di
4: o
0: iye ti tuka ba yen
4: pata pata ti tuka
0: o ti pare
4: ori gogo bi o ba tin se wedding yen inu o ba yen o didun ko se se ma
0: Oda, yes sir. Enteni cataract tabi glaucoma ojundun yin o nsepin o nsome o nsoje o nse gbogbo e epe mi si ori number yi 08064474794 eyan okunrin te le se dada lodo yawo yin epe mi sori 08064474794 08064474794 oju oni relede wa o la se ledumare odijo mejo ni odabo

0: tán jẹ ìgbà tí mo ṣe pt mo tún lọ ya scan mo rí pé mo lóyún so oríṣiríṣi message mo ń gbọ́ ìjọ tí bàbá wa pè ń jọ wednesday ìjọ yẹn pé gbogbo àwọn olóyún bàbá sà sọ pé oríṣiríṣi ìran láti máa gbọ́ tí wọ́n á ti máa sọ bí bàbá ṣe fọ́n omi sí mi lára báyìí ìmísí bà lémi ìjọ yẹn níbí so bàbá sà sọ láti ìjọ yẹn okun àlàáfíà tó wá jẹ́ tèmi.
1: Ẹ sá bí nǹkan yín ẹ bí.
0: Àárọ̀ ọjọ́ wedding anniversary yín ni mo bí mo.
1: On the 12th. Gbogbo èèyàn bá ń gbé gbòòsà mẹ́sàn-án fún Jésù ọ̀yà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà. Ẹ̀bà mi kí Jésù. Gbogbo wọn ni Alex. Gbogbo wọn.
2: Ẹ̀bà mi kí Jésù. Ó kú iṣẹ́.
1: Ọmọ 77 ni wọ́n gbé wọ church lọ́jọ́ Sunday tó kọjá yìí. Àwọn ọmọ chọ́ọ̀chì náà kúkú ń gbọ́ ohun tá à ń sọ yìí lóṣooṣù bí ṣe máa ń rí nìyẹn. Ohun tí mo fẹ́ fi gbogbo ẹnu sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ọmọ bíbí. Wẹ́n mà lẹ́ẹ̀tì pàdé mi ní Sunday and gbogbo Sona chọ́ọ̀chì wa pátápátá ní agbára Ọlọ́run mo fi gbogbo ẹnu sọ. Ibẹ̀ ni ń kálukú ọ̀lọ́ tẹ́ẹ̀tì lọ gbọ́ mi 77 anointing oil àti pépà yẹn gbogbo tó bá rẹ́dì ó di Sunday ni gbogbo Sona church àti Wema náà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà nìbàdàn Wema and co. Ibẹ̀ láti transmit sí gbogbo àwọn Sona church wa. Ẹnikẹ́ni mi ọmọ mọ́ kò sí ètò bá súnmọ́ lùbí tó bá wà o lè pe nọ́mbà yìí wọ́n á lè júwe àwọn ètí bá ń bẹ nítòsí fún ọ. Bọ̀ gbogbo Sona church wa nìbàdàn gbagi láti pàdé láti wo òde ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema ẹ bèrè church Ọlọ́run òjijì níbi garage yẹn. Ìtọ́jú oríbẹ̀ oṣù yìí nìkan náà ni ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri ni. Ẹ lè pe evangelist Yinka sórí nọ́mbà yìí 081-16-32-00-23. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-16-32-00 nìyẹn o 23. Bíyìn ọ̀bá wa wọlé ẹ lo nọ́mbà eléyìí evangelist Arise ni ó gbè léyìí 090-1971-6233. Ẹgbọ́n yẹn náà lẹ́ẹ̀kan sí 090-1971-6233. Ẹnìkan níbò la ṣe fẹ́ ṣe àwa tá a wà ní Kwara ní Ìlọrin lọ́hùn. Now ibi ilé yìí ó ti ṣe sáfíìsì tí ẹ jẹ́ ń pe Pastor Govlo ọ̀yà ẹ bá ń sọ ibi tá a ti ṣe. Ibi táwọn èèyàn wà ní ọjọ́ Sunday.
3: Láti ibikíbi Gíríálímì Ọfà garage ẹwọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí Asadam ẹ sọ̀kalẹ̀ ní ilé epo Agaka ẹ̀yà ní ọwọ́ ọ̀tún yín ní ọ̀nà òsèré òkè ẹ bèrè bí oyin event center ẹ bèrè bí oyin event center bí oyin event center. Ibẹ̀ ni àwọn ọmọ Ọlọ́run òjijì ó ti jọ́sìn. God bless you.
1: Nice. Gbogbo ẹyin ọmọ Ọlọ́run tẹ ní àǹfààní àti gbọ́ mi ibi bí ó ṣe máa lọ nìyẹn ọjọ́ Sunday ní Wema pẹpẹ yọ pọnmọ àmì gbogbo ẹyin ọmọ Ọlọ́run tẹ mọ̀ọ́mọ̀ ẹyin wo lẹ tí ìsan rẹ májẹ̀mú yín ọlá àtọ̀tún láni mi ò ní sọ mọ́ ọjọ́ Sunday ní climax gbogbo ẹni tó ní ọrẹ májẹ̀mú ẹ tó fẹ́ san láàárọ̀ yìí bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú òní ìlú pé ọjọ́ karùn-ún tá a ti ń sọ ẹyin tẹ ní ìdá mẹ́wàá náà àǹfààní aláìlẹ́gbẹ́ lélẹ́yìí wọn ò ní yọ́pọ̀ ẹyin tẹ ti san san tàwọn ọmọ rẹ náà account number church ni 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí ìyàn bá wọlé ẹ lè lo eléyìí 2017-42-90-47 2017 42 90 47 Comfort Life Mission International ni yenu gbe jade First Bank ni ye eje nse bayi eje to pe brother wo
4: oruko mi ni Adebayo Babatunde Oluwa fi mi dara ire
1: Oluwa fi mi dara ire so ko yin niyan
4: oruko tuntun mi nu ni 2023 October ni mo join jo Comfort Life Mission
1: 2023
4: deni lati odo iya to bi mi lomo mo mi mo dupe lowo gbo gidi gan tori tin ba mo jo eni ba mo rare kiri nu aye ni
1: church
4: nigbati mo wa musulumi ni mi idirisi mo je ngba na indiri so gege bi oruko mi mo ti ro pe gbogbo mo ti ro pe gbogbo woli a pastor e fake ni
1: inte oniyan pe gbogbo won scam ni
4: scam ni blocker ti mi scam ni mo de lo 36 years mi o ri afani kankan ke se pe yan gbogbo gadura an gbadura sumo ko yo
1: oyo
4: nigba mo de ori pe ni mo mo gbadura ngba ah eni mo mo pe eh need at is ogun gbadura yin o to gba
1: eh need at is ogun ni
4: eh need at is ogun gbadura o to gba adura ngba lori pe gan ni kete e meta ototo ni ya mi ti pomi wa si enu ona ita mo tin pada
1: te wa so si te tun binu
4: pa binu pada mi wonu jo yi 77 lokto ba yen mo lo ni mo wo pe ah ah nti mo fe ni mo gbo lenu baba yi kini iru eyan won baba eleyi kare eyan mo keyan mo gbadura kare o mo segiri
1: ah e gbo sara yin mo segiri
4: awon segiri gidi gan ni jo yen mo awon ladies so ya ko tun tele wa wa njo yen boya bi meta awon lo ti wari gbogbo won subu kare mo ni ah se o to de ni kini amon gba ti mo wa ngbo testimony awon eyan lo wa convince mi pe ah o da pe eh need ati pe mi mo ke mo ran mi leti pe ki se mo wa
1: aya
4: mo wa o
1: na ba gba
4: ni mo ba gba sori mo gba gidi gan.

0: fún kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank ti Midiri Market gbági titun nílùú Ìbàdàn. Ẹ ká alẹ́ o, gbogbo lé ẹ ká alẹ́. Òní lọ́jọ́ Saturday, ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026, sí mẹ́ta ní bẹ́ẹ̀mbẹ́. And kí ni nọ́mbà 6 gan túmọ̀ sí mọ́mì? Èèyàn ni ó túmọ̀ sí ìrànlọ́wọ́, because ní ọjọ́ kẹfà ni Ọlọ́run dá ọmọ ènìyàn. Inú mi dùn pé gbà mí lálejò inú ilé yín lálẹ́ yìí. Ṣé ẹ lè mọ̀ọ́mọ̀ kẹ kàn pàtẹ́wọ́ ní ìgbà mẹ́fà? Kò sí ọba wà nù mọ́tò, o lè pàtẹ́wọ́ yẹn kàn sí 1, 2, 3, 4, 5, 6. Mo dẹ iṣẹ́ ọjọ́ kẹfà sí ọ. Ẹni tá a rán pé kọ́ fọwọ́ rẹ sókè tí ó fi jì fàlàyé, tí wọn náà fi fàre mọ́ra ní oṣù kẹfà, kẹ ṣe alábàápàdé. Bíbélì mi sọ wípé àwọn àyàn fẹ́ mi, wọ́n jì fa iṣẹ́ ọwọ́ wọn. Oṣù ẹlẹ́ẹ̀kẹfà, oṣù áńgẹ́lì, oṣù agbára. Ní gbogbo olétí ẹ ti ní àǹfààní àti gbọ́ mi, ǹjẹ́ jẹ́ mọ̀ pé nínú oṣù ẹ ní ṣe àṣedànù? Gbogbo ẹyin tí wọ́n ti yàn jẹ tọ́jẹ́ wípé wọ́n ní bóòlì kò léèyàn. Mi ò mọyì ọmọ tó bí, á gbé àwọn ọmọ rẹ dìde tí ó gbì jà rẹ. Kò ní pẹ́ o, ẹ gbóhùn Olúwa ò ní Saturday o. Inú olétí ẹ ti ń gbọ́ mi, Olúwa sọ bẹ́ẹ̀ ní pẹ́ kó kú ń bẹ̀. Ohun Ọlọ́run ni ẹ ń kó lọ létí. Mi ò ní wàásù lálẹ́ yìí, mo kàn fẹ́ ká mọ gbọ́ ìròyìn ayọ̀ ni. Ọlá ni 7-7. Mọ́mí àti dádì nínú ilé yìí tẹ́ bá ṣe alábàápàdé mi, mo specially invite yín sí 7-7 ní àárọ̀ ọ̀la. Aago mẹ́jọ ni ìsìnyàn bẹ̀rẹ̀. Nǹkan mẹ́ta sí mẹ́rin kan dúró dé yìí, ọlá àtúnjọ gbààwẹ̀. Áàpù méjì méjì láti fi break. Tẹ́ bá ti ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì rẹ, áàpù méjì lọ́wọ́ pẹ̀lú ẹyin méjì méjì. Èmi ò fún yín ní anointing oil lọ́fẹ́lì. Omi 7-7 dúró dé yìí. Paper sheet of paper méjì kan bẹ, ìkan tẹ́ jù sínú omi àti ìkan tẹ́ mọ̀mọ̀ tẹ́ fi kà sínú gbogbo àwọn nǹkan tẹ́ bá ń jẹ àti gbogbo irinṣẹ́ yín. Olúwa lòun gbé angẹ́lì dìde fún yín. Ìwọ tó o bá gba wòlíì, ó ní ẹ gba Olúwa gbọ́ àfẹsẹ̀yìn múlẹ̀, ẹ gba wòlíì rẹ̀, ó lẹ́ ó sì ṣe rere. Àwọn ta ni wòlíì gan? Prophet and mysterious people, èèyàn abàmì ni wọ́n. They speak nonsense that produces sense. Kò ní pẹ́ ta lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn pé gan, ta ni wòlíì rẹ̀, ta ni wòlíì ní agbára ẹni tó láyé àtọ̀run? Because mi ò lè sọ̀rọ̀ angẹ́lì kì í mọ́ sọ̀rọ̀ wòlíì. Mi ná mínú àmì náṣà, Olúwa ní ẹnìkan ń gbọ́ mi ní alẹ́ yìí. Kí ló dé tí inú rún ọ́ látàárọ̀? Inú rírun ni sá látàárọ̀. Ẹni tí mò ń wá ń sọ yẹn gangan, bínú ṣe ń rún, ó ní òròǹbó ńlé. Wá lọ mú òròǹbó yẹn fún sínú omi gbígbóná. Fúnra rẹ ni ọka Psalm 6 sí òní 6 kọ́ wá gbé mu ní gbígbóná yẹn. Ó fa inú rírun lórúkọ Jésù, ọ̀yà parẹ́. Àjọ rángẹ́lì lọ síbi tí àwọn ọmọ yẹn wà, torí pé mo gba Ọlọ́run gbọ́ pé yóò tù wọ́n lẹ̀. Mo sì ti sọ lánàá, à ń sún wọ ọjọ́ Tuesday ni, a fẹ́ wo tí bàbá mi ológo àjọbọ̀ dánwò. Ẹ wo bí gbogbo nǹkan ṣe ń lọ, a lè dákẹ́ báyìí. Ẹnìkan ní wòlíì, ẹlẹ́ẹ̀ni wàásù lálẹ́ yìí. No, mi ò ní wàásù. Gbogbo ibi tí Sona Church wá wàsà, gbogbo ibẹ̀ làwọn náà ti ṣe 7-7. A lọ Jesus City nítorí bílù ṣe rí. Ààrẹ náà lárẹ. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, níbi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ mi, ẹ jọ̀ọ́ láàrin ìṣẹ́jú 15 yìí, ẹ̀yin náà gbọ́ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. Ọ̀dà, ẹnìkan ní gbogbo ni chọ́ọ̀tì yín wà? Láti ìwé òde ẹ wọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema, ẹ bèrè chọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Òní lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026, ọjọ́ tó ní àpẹẹrẹ gbáà ni. Gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi, ẹ jẹ́ ń pe ọmọbìnrin yìí. Gbogbo Sona Church náà láti ṣe gbogbo àwọn program, gbogbo Sona Church pátápátá. Ibẹ̀ ni ẹ ti lọ gbọ́ mi 7-7, mo ti fi ránṣẹ́, àní lọ Jesus City. Ẹ̀yin náà rí bí ta ṣe rí. Kàn jáde láti ilé ẹ lọ síbi àwọn Sona Church wá wà. Ẹ lọ síbẹ̀, wọ́n á fún yín lomi 7-7. Ẹ lọ síbẹ̀, wọ́n á fún wa lánà yín tí wọ́n. Ẹ lọ síbẹ̀, wọ́n á fún yín sheet of paper tí mo sọ. Ẹnìkan ní mi ò mọ̀ mọ́. Kò sí ètò bá súnmọ́ lùbí tó ọba wà, o lè pe nọ́mbà yìí, wọ́n á lè júwe àwọn ètí bá ń bẹ nítòsí fún ọ. bo gbogbo sona church wa ni badan gbagi lati pad lati woro de wo moto gbagi eleve so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen in toju ori be osu ni kan na ni isele tin sele ka kini e le pe evangelism yin ka sori number 081 1632 0023 e tun bole kan si 081 1632 0023 niyan o 23 bi yin oba wa wole e lo number eleyi evangelist ari se ni o gbe eleyi 090 1971 6233 e gbo yin na le kan si 090 1971 6233 engineer e pe sister iko no mo soro mefa ni oni lojo kefa osu kefa odun 2026
1: Bàbá mi ẹ káàárọ̀ ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀ o lúwa tó sì Elizabeth ní sà. Bàbá mi, èmi náà máa rí ìbẹ̀wò áńgẹ́lì. Áńgẹ́lì bẹ́ẹ̀ èmi náà wo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọ Comfort Life Mission International. Látìgbà tí mo ti darapọ̀ mọ́ ìjọ Comfort Life Mission International. Ọjọ́ kan báyìí kò lọ kí Ọlọ́run máa ràn láàánú sí mi, kí Ọlọ́run máa ṣeré fún mi. Tàbí kí kọ́sítọ́mà máa wọ ṣọ́ọ̀bù mi. Iṣẹ́ hairdresser ni mo ń ṣe o bàbá mi. Nígbà tó di May, tá à ń gbà wẹ̀ May lọ́wọ́. Mo san ọrẹ májẹ̀mú tèmi àti ìdílé mi 12,000 naira. After tí mo san ọrẹ májẹ̀mú mi àti ìdílé mi tán, à ń gbà wẹ̀ lọ. Ṣàdédé ni àǹtí mi kan tó wà ládùúgbò. Wọ́n ṣe pè mí nìyẹn pé ṣé mo máa ń ṣe braided wigs. Àwọn irun sínú wig pé ẹnìkan fẹ́ ṣe mo bá ní mo máa ń ṣe pé mo máa ń ṣe bàbá mi àǹtí mi yìí dẹ̀ ni àwọn náà ni wọ́n mú ọmọọṣẹ́ kan wá fún mi tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi Ọlọ́run lu àǹtí yìí gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ mo ti rò péré ni wọ́n ṣe pé wọ́n fẹ́ béèrè price lásán ni wọ́n ṣe pè mí nìyẹn wọ́n bá ní ẹni yẹn ò fẹ́ ṣe bá ní irú èrò náà fẹ́ ṣe o wọ́n ní kì í máa ń ṣe ẹyọ kan wọ́n ní méèlì bá ní ẹbí 20 wọ́n ní mo ní òkè wọ́n bá ní kí n send àwọn stars mo bá lọ sórí tiktok mo lọ wá àwọn braided stars ti jáde mo sọ àsẹ́ndì wọn bàbá mi sí ìyàlẹ́nu mi gbogbo ohun tí mo send 20 pieces tí mo send náà ṣe wọ́n ṣe 20 pieces bàbá mi kódà ìgbà tí mo ra gbogbo nǹkan tí mo fẹ́ lò tán tí mo ṣe tán tí mo send irun yẹn tán wá gbé náà èmi máa fọwọ́ kan ìdá

0: bó ṣe jẹ́ pé àdúgbò ni ṣọ́ọ̀bù mi wà, ọlọ́run ò fìgbà kankan fi mí sílẹ̀. Ọlọ́run òjijì tí mò ń sìn kò fìgbà kankan fi mí sílẹ̀. Kò jẹ́ kọ́wọ́ mi kọ́sàlẹ̀ àpọ̀. Bó ṣe ń ṣe fún mi, bẹ́ẹ̀ ló ń ṣe fọ́kọ mi. Bó tiẹ̀ jẹ́ pé Muslim ni ọkọ tí mo fẹ́, ṣùgbọ́n Ọlọ́run ti ó torí pé mò ń sin òun lótìtọ́ àti ní òdodo. Ọlọ́run òjijì ó ń jẹ́ kí àánú yẹn náà kó máa farahàn láyé ọkọ mi, ó ń farahàn láyé àwọn ọmọ mi. Yàtá ti kó délé wa tí mo ti give testimony last year, àṣàìsàn ebi ò pa wá. Láti ìgbà tí a ti gba rice tí mo ti ní kápò ní bá mi gba rice nìbàdàn, kò lọ́ bá mi gba rice ní Wema. A month after tí mo gba rice yẹn lọ́wọ́ àbúrò mi, tí mo dà sínú ike rice wa nílé bàbá mi, àwa tó jẹ́ wípé 16 dẹ́ríkà 80 dẹ́ríkà la máa ń rà sílé. Àti àwa ra dẹ́ríkà mọ́ ara báàgì mọ́ báàgì la wá ń gbé sílé. Èmi náà wá ń stọ̀ nínú freezer mi pẹ̀lú oúnjẹ. Àwa ní oúnjẹ nílé tó ń jẹ́ kán bá ti tán báyìí. A tún máa lọ rà mí, ọkọ mi á tún gbé mi lọ sí ọjà. A tún máa lọ ra oúnjẹ sílé bàbá mi. Ọlọ́run kàn ń dábìrà ni, Ọlọ́run kàn ń ṣiṣẹ́ ìyanu, ó kàn ń jẹ́ kí n máa nífẹ̀ẹ́ òun sí kí n máa sìn mọ́ àmọ́ because Ọlọ́run tóbi lọ́ba. Bàbá mi mo dúpẹ́, ẹ ṣé o, fàmìrì oróyàn yín kò ní gbẹ lórúkọ Jésù Kristì. Àkókò pípé agbára Ọlọ́run á bá mi gbé wọ̀nyí. Mo dúpẹ́ tẹ́ jẹ́ kí ìdá mẹ́wàá mo wá ń san ìdá mẹ́wàá, èmi tí mi ò kí ń san ìdá mẹ́wàá tẹ́lẹ̀. Wọ́n ń san ìdá mẹ́wàá mi tí n bá ṣiṣẹ́ ẹyọ ọkọ̀ báyìí, tí n bá ti san ìdá mẹ́wàá báyìí, ibẹ̀ lọ́kàn mi máa wà, ibẹ̀ ni ọkàn mi máa wà, ohun tí n bá tó san ara mi tó máa wálẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ o, mo dúpẹ́, inú mi dùn. Ẹ bá mi kí mámá o, mámá mo dúpẹ́ o. Ọ̀rọ̀ àṣẹ tẹ́yìn náà sọ ní January 2nd, ẹni pé ká tó wọ 7-7 pé ìyanu máa ṣẹlẹ̀. Alẹ́ ọjọ́ yẹn tí màmá gbàdúrà tá à ń ṣe prayer, fasting and prayer lọ́wọ́, ọ̀rọ̀ àṣẹ tí bá máa sọ ó ṣe nínú ayé mi lọ́kọ̀ mi gbé Camry wọlé lálẹ́ ọjọ́ yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ arúgbó ọjọ́ dé tí mo san ₦20,000 tí ó ná mo jáde fún ₦20,000. Ṣùgbọ́n mi ò rí lọ́jọ́ yẹn, ṣùgbọ́n bí mo ṣe ń padà dé kò báyìí, mo rí owó yẹn mo dẹ̀ san. Ọlọ́run dẹ̀ ìyà mi lẹ́nu. Mo dúpẹ́ bíṣọ̀bù mi ṣe ké náà ni mo ṣe tí mo ṣe ń rí ṣe bẹ́ẹ̀ náà ni mo rántí Tọ́lọ́run ṣe Tọ́lọ́run fún. Mo dúpẹ́ ẹ ṣe sà. God bless you sà, more anointing in Jesus name, amen. Bye bye sà.
1: Ẹ jẹ́ ń ṣe báyìí, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run wo lọ fẹ́ mọ̀ọ́mọ́, ó fẹ́ san rẹ májẹ̀mú rẹ, ó fẹ́ mọ̀ọ́mọ́ sọ ní àtọ̀lá náà ni the last. Ìwọ tó bá fẹ́ san rẹ májẹ̀mú rẹ, màá ní kí àwọn èèyàn mẹ́fà kan ṣe àkànṣe ọrẹ tó yàtọ̀. Gbogbo ẹni tó bá fẹ́ san rẹ májẹ̀mú rẹ lè lo account number yìí: 1966-36-38-73 1966-36-38-73 Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyàn bá wọlé, ẹ lè lo eléyìí: 2017-4290-47 2017-4290-47 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. First Bank nìyẹn. Bíbélì ló sọ bẹ́ ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ kí a fi ọrẹ bá wa dá májẹ̀mú, ká fi bá dá májẹ̀mú. Ẹ̀yin tẹ́ wà ní Kwara, ẹ̀yin tẹ́ wà nílùú Ìlọrin, ibi tẹ́ ti ṣe sáfíìsì ń yàtọ̀ sí ibi tá a ti ṣe ní last Sunday ní Amọ́yọ̀, ẹ lo ibi òun tó sún mọ́. Ẹnìkan ni ẹ bá wa júwe bẹ̀, Pastor Godflow, Pastor wa nílọrin, ẹ wá sọ ibi tí wọ́n ti fẹ́ ṣe sáfíìsì.
2: Láti ibikíbi Gèrí Alimi Ọfà Garage, ẹ wọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí Asadam, ẹ sọ̀kalẹ̀ ní ilé epo Agaka, ẹ yà ní ọwọ́ ọ̀tún yín ní ọ̀nà òṣèré òkè, ẹ bèrè bí oyin event center, ẹ bèrè bí oyin event center, bí oyin event center. Ibẹ̀ ni àwọn ọmọ Ọlọ́run òjijì ó ti jọ́sìn. God bless you.
1: Ẹ múra o, ní agbára ẹni tó láyé àtọ̀run, ẹ wá ra app yín lẹ̀, app láfi break ní ọjọ́ Sunday, app méjì méjì pẹ̀lú ẹyin méjì méjì. iyen ni wema ati gbogbo sona church e make sure pe lo si gbogbo bi ti sona church ba wa omi 77 o kan yin lara lagbara olohun and yato si awon ti o ti son re majemu won si tomo re mo fe fi gbogbo enu so bayi wi pe lagbara eni to laye ato won ago mejo ni si won bere lo la sunday gba ti o ba fi di 12 ati pari 77 ojo to ni apere ati majemu to nbe ni die wo won ran mi si eyin mefa kili o to su loni la bi akoso bo ti wule kori oni se ayoyo kan o lara on to ro ko le sele yo sele ninu ipin rawo e wa wa mo kigbe ko to di ojo kefa osu kefa odun 2027 ti jesu ba fa bibo eseyin olohun mo je ri bayi mo number yen la pere gan e je mo gbo testimony bo engineer gbogbo eto ti to fun 77 to la but ki se ni Jesus City.
3: Good morning baba mi o. Good morning Jesus. Ebi na ti le ri o mo dupe lowo Olorun. It's me your daughter Oluwadamilare from Iwenla branch Lagos. Mo dupe lowo Olorun o ninu awe 77 this month of June 2026. Emi lo ri testimony mo dupe lowo Olorun. Ni ana ti awe wa pe number 3 an elderly man to he came around uncle wa she moto won ro mechanic to wa opposite le mi so he now told me that he was hungry but why was this so for emma muko out he said no okay I have bread that I just bought a fresh bread there's egg should I make bread and egg for you and a coffee ola won fe coffee but our mama beverage me thank god beverage wa fun omo mi mo mi lo mama beverage mo she lo she bread and egg fun won ye o ati ti o ati beverage ti won je o asebe mi se work mo se kuro ni shop ti mo ti wonu ti mo se wonu kitchen ni le lo to prepare his food ni won ti se owo si mi mi o mo afi bi won se jeun tan afi bi won se jeun tan baba mi o won ni ati won kon so re didn't tell me anything where it mo ko mi ki wo phone mo mi ki o se ko kun the message entered mo ani let me check it to know what's up with the message o se fi pa on momo something to man send my harass me pelu messages ni mo se wo mo ba ri 100,000 naira ah mo ba ri from him ah mani daddy you sent me 100,000 naira only shouldn't I pay for the food I hate wow I wasn't expecting something as much as that though I told him few days ago last week that I was broke I needed some money and he just told me okay ni mo pe nkan to ma se to ma fi amaze me le leyi ojo mi loju ko because it was just yesterday la ro patashi devotion ton eni ka so re majemu wa I first paid for ore anu but mo so re anu ton mo se wa so re majemu on Monday kedere mo so re mo so 1000 naira ore ma raje jeun only that mo de so re majemu te mi ati son mi ni aro anu mo so re anu na and the next thing to mori after feeding him after giving him food he just sent 100,000 naira to me just like that mo dupe mo mo lore o I'm so grateful to God mo dupe lowo teyin na o my God will continue to elevate you he will strengthen you physically and spiritually loruko Jesu ah baba mi ni to gbadura fun yin fresh anointing fresh fire loruko Jesu okun tutun agbara tutun loruko Jesu e se o I enjoyed your sermon your preaching and everything and baba miki mama o thank you very much sir I appreciate you may God continue to bless and elevate you have a nice day sir

0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì tó ṣe òjijì fún mi. Mo dúpẹ́ lórí Ọlọ́run ló gbọ́. Ó ti ṣe díẹ̀ àbúrò ọkọ mi kan wà ní South Africa. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí invite ara ilé wá sí South Africa, ìmúlẹ̀ ni àkọ́kọ́ tó kọ́kọ́ invite ní family ọkọ ní family rẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá bírí wọ́n yí visa yìí wọ́n yí fọ́kọ mi, ìkọ́kọ́ mi wá kí wọ́n. Ó sì ti tó bí ọdún bíi mélòó kan. Ṣùgbọ́n báyìí ó ti yí kàn mí o. Ó yí kàn mí kì í ṣe mi nìkan ló tún wá yí kàn. Ó yí kàn ọmọ mi second born mi. Ìgbà tó wá padà wálé nígbà yẹn tó wá ṣe wedding. Ọmọ mi yẹn ni little bride yẹn. Ó ti yí kàn wá méjèèjì báyìí o bàbá mi o. Ó ti yí kàn ọ́ àfi bó ṣe dìjẹ́ta tó sẹ́ndì sí mi pé òun ṣe pépà wa lọ́wọ́ o ká tiẹ̀ wá kí òun kí n fi lu visa mi torí ọkọ mi wà ní Canada láti lè lọ́bọ̀ ọkọ mi ní Canada pé kí n tẹ̀sí wá kí wọ́n fọṣẹ́ méjì àtẹ̀mí àtọmọ mi. Bàbá mi mo ti ń múra láti mú ẹran pílẹ̀ẹ̀nì. Mo ti ń múra láti lọ wo ìlú òyìnbó bó ṣe rí. Mo ti ń múra láti fò lókè. Èmi àti áńgẹ́lì mi ti fẹ́ fò lókè. Bàbá mi mo ti yí kan àgbà tó ṣe di àná nìyẹn. Wá sẹ́ni gbogbo information tá máa lọ print tá máa lọ fi wo tá máa fi lọ sí embassy ní next week. Bàbá mi mo ti yí kan ní o. Èmi lọmọ yí kan lórí afẹ́fẹ́ àti ní comfort life mission. Bàbá mi ẹ̀rí mi rè wẹ́ bá mi gbé lórí afẹ́fẹ́ o. Èmi lọmọ yín láti UI fún mi láyé. Ayọ̀ láti UN tó ti relocate sí àjọbọ ilé arólógún báyìí tí mo ti lọ ilé mi o. Bàbá mi ẹ ṣé o.
1: Ẹnìkan ní níbo ni chọ́ọ̀chì ń wà láti ìwé òde ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Òní lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026 ọjọ́ tó ní àpẹẹrẹ gbáà ni. Gbogbo bí tẹ bá ti ń gbọ́ mi gbogbo Sona Church náà láti ṣe gbogbo àwọn program. Gbogbo Sona Church pátápátá ibẹ̀ ni ẹ ti lọ gbọ́ mi 77 mo ti fi ránṣẹ́ àní lọ Jesus City ẹ̀yin náà rí bí láṣẹ rí.
2: Bàbá mi o ẹ káàárọ̀ o èmi náà ti lẹ́rìí o mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ore tó ṣe nínú ayé mi. Ọjọ́ Monday nígbà tí ẹni pé ká sọ̀rọ̀ ẹ má jẹ̀mú wa because me as a person I like paying my seed offering on the first day tẹ bá ti sọ yẹn ni mo máa san seed offering mi tí mo yẹ jẹ́ àmúrí kan today is ọ̀rẹ́ má jẹ̀mú jẹ́ sọ̀rọ̀ ẹ má jẹ̀mú mi tó owó pọ̀ lọ́wọ́ mi but mo ṣáà make sure pé mo sọ ọ̀rẹ́ má jẹ̀mú mi lọ́jọ́ yẹn àwa lọ shop. Àbọ̀ nígbà tí a dé shop àṣà kọjá síta mo ṣáà fi inú pray pé wọ́n lọ́n jọ send your customer from above to me church of Daddy bàbá mi tajà kankan. Pé mi ò I did not lose my hope. I said God is still on the throne. Pé Ọlọ́run òde kúlẹ̀ pàfà pé he is on the throne. Ó máa jẹ́rìí agbára tó ṣe di ọjọ́ Tuesday ni aṣá wa ń ṣọpa tó kọjá síta mo jókòó mo ṣáà ń pray I'm connected to the program. When it was around that 4 o'clock a customer walk in. Bí customer yẹn ṣe dá ó lóun ní ìdáhùn ó lóun fẹ́ ra bag tó ti wà ní ṣọ́ọ̀pù mi tó ti wá sí ṣọ́ọ̀pù mi tí ò rí bó ṣe ra báàgì yẹn lọ́jọ́ yẹn nìyẹn. Ó ṣàra báàgì bóyá bíi mẹ́ta worth 33,000 naira ó sanwó. Bá a ṣe ń pàkọjà wọlé lọ́jọ́ yẹn àwọn customer méjì míì tún walk in. Ọkàn wọlé ni pé àwọn rí báàgì àwọn fẹ́ ra báàgì tó ti ṣe wọlé nìyẹn o bàbá mi. Àwọn lè kàn pick if one báàgì tí mi expect pé wọ́n lè ra báàgì tó tiẹ̀ ti ń já lápá tí mo ti gbé sókè pé eléyìí a máa kó sínú ọjà ni. Bí ẹnìyẹn ṣe lọ gbé báàgì yẹn nìyẹn tó tún mú kan náà join ẹ the second person náà wá kó báàgì mẹ́ta bí mo fún wọn price ni bàbá mi. Àwọn lè tún san owó ọjà wọn. Wá ò pé ṣé ibi tí mo ti jókòó látàrí tó ṣe kan ta àtà mo ní àǹkẹ́lì mi ti wá mi wá. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ ìpè yín àtọjọ́ tí mo ti connect to this altar that God has been answering my prayer. I will see the hands of God in my life. Bàbá mi ẹni fọmọ ṣiṣọ́ ìrẹsẹ́ lórúkọ Jésù ẹni fìyàwó ṣiṣọ́ ìrẹsẹ́ lórúkọ Jésù àdúrà tẹ́ ń gbà fún wa ó máa gbà lórí ayé wa. Bàbá mi ìbí náà ti lẹ́rìí ẹ bá mi gbẹ̀rìí mi I know more are still coming in Jesus name. Thanks for your prayer for us. It is well with you sir.
3: Èmi ò já gbogbo rẹ́sẹ̀ lómìíràn orí wọn ẹlẹ́gbẹ́.
4: Baba mi o e karo emi na ti le ri o emi omo yin ni omo lola lati UK bu dupe wi pe Olorun gbadura mi o bu ti apply ni bi se wa fun ro si care lati igba ti mo ti carry school but did not want to change it because won ni pe awon ti o ba ti lo 2 years or 3 years mo ki change won ni roles ni bi se wa so I'm so happy pe ma ti mo fun mi mewa teni ka fi we mo sha lo mi o lo bi se mo do one day ijo Wednesday ti mo lo bi se I went straight to the manager's office. One day by Miche, enjoying it, no, you won't sort everything. Often when you go and one shift to jet wrote my it shall fly for him. I'm so happy for your long bad ram you. But the judge directs me into my lover last year to money and busy, King Padawa, enjoying it. But then you can joke, I just sort everything. Only to sign a new contract. So one shot by me work everything out. Modupeque along that Ramio. A show, I'll go with you, my Jeff. Wow, I really appreciate the go effort in Lori. Wow, bless God. And she got new monkeys for testimony. They know you. Thank you, Sarah Baisa.
5: Aba mi mo dupe mi na ti le ri o mo ti le landlady mo dupe lowo Olorun ojiji Olorun ti o dojo adura ti mi atigba ti mo ti mo ipe yi lati 2024 ni aye mi yira ni 2024 Olorun ba wa se odojo adura ti mi o mu lo si waju ba oko mi wa ti mo ti jo ipe yi nkan te ba ti ni ka se an se lori ise oko mi mo dupe lowo Olorun asuko tan ni March last month ni awa na ko de ni March 28 mo de landlady mo dupe lowo Olorun to pe mo ti ni se testimony last year or February o mo wa dupe lowo Olorun pe ending March la ko lo si ile wa ta wa na ti di landlord and landlady mo dupe ni week ta ko lo le wa ohun tun sele tori pe week yen la gbadura te so fun wa pe ka gbadura fun double things mo dupe pe double Olorun se ni week yen Olorun tun se ki ni ogun tesiwaju ba oko mi ti je second person as oga mo dupe lowo Olorun to pe nigba to ko mi de bi se yen ko ti pe odun meta rara won ti so di oga nisin oyin Olorun logo ogbe Olorun ga mo yin logo lori ise oko mi mo gbopo number mi tesiwaju ogun te ba ni ka se mo se nipa igbagbo mi Olorun mu mi larada mo dupe mu yin Olorun logo baba mi mo dupe Olorun ma mu yin tesiwaju gba woli le je o mo dupe ba mi yin Oluwa logo praise the Lord
1: nice eje mo lole eje wa se bayi bi mo se nlo yi eyin wo le fe so re majemu yin oni iya ti ola na ni last day ore majemu bere lati 2000 lo soke mo si ni e mo san ti awon mo yin a fi se radio program oni ku awon ayan fe mi jo je ki won fi ebo ba mi da majemu and gbogbo eyin te ti san mo wa fe ki awon mefa loni ojo kefa ki won orubo 6000 awon mefa mi ki won orubo 666 naira farabale se ni enikan ni kini di fi da majemu igba to ba fe ru ebo yi egbo bi emi oluwa se ni ka se emi go se temi na kunle nibi to ba ti fe se gugu igba to ba fe se kan kunle ko wa fi oluwa mo ru ebo 6600 naira nkan bayi ni mo fe ko se fun mi mo ru ebo 666 naira nkan bayi ni mo fe ko se fun mi olufe majemu to ba si ti setan dide nle enikan ninu mo to mo wa to ba debi to ti le kunle ni ko se asiri Olorun be pelu awon eni to beru e account number church ni 1966 36 38 73 1966 36 38 73 access bank comfort life mission international ni ugbe jade bi yan ba wole ele lo eleyi 20 17 42 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International niye no gbe jade First Bank niye eyin omo Olorun ti won bi loni de wa kunle eyin te mark wedding anniversary yin da to ba gbagbo pe woli kan lo ndun yin gbogbo e o di 77 eyin omo Olorun ti won bi loni e wa kunle angeli re ko wa bi eyan eyin te mark wedding anniversary yin angeli yin ko wa bi eyan ko so ni gbowo yin in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 080-71-65-66. It is well. God bless you.
6: Ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebí ọyọ́ láàrí.
7: Ó fún omojì ìwà tọpọlọ ló ń lò.